0: mú wọ pọ́ àṣẹ́gun. Orúkọ mi ni olóyè Fátẹ̀rẹ̀dé Àjẹkù Egbò ọmọ bíbí ìlú Adó-Èkìtì. Iléeṣẹ́ Brand FM, ẹ̀ẹ́ṣẹ́gun Ṣọ́lé, ẹ̀ẹ́ṣẹ́gun Àjọ́òde, ẹ̀ẹ́ṣẹ́gun Amọ́níṣẹ́ni, ẹ̀ẹ́ṣẹ́gun Afàìmọ́níṣẹ́ni, ẹ̀ẹ́ṣẹ́gun Aṣẹnitọ́bánidọ́rò. Nítorí òní lọ́jọ́ àṣẹ́gun, gbogbo etí ti bá ń gbọ́ iléeṣẹ́ Brand FM láàárọ̀ kùtù tòní. Ẹni tí bá ń bá yín ṣọ̀tà ọkọ̀, ẹni tí bá ń bá yín ṣọ̀tà gbangba, ẹni tí ń bá yín ṣọ̀tà ojúkorojú. Èdùmọ̀rí ajẹ́kẹ́ ṣẹ́gun wọ́n, èdùmọ̀rí agbá gbogbo ọ̀tá yín wọlẹ̀ bí ti ṣẹ́rí, èdùmọ̀rí akán gbogbo ọ̀tá yín mọ́lẹ̀ bí ti ẹ̀ka. Gbogbo ojú burúkú tí bá wò ní èdùmọ̀rí afọ́ ojú náà dànù. Ọwọ́ tó ọ̀pẹ bá gbé ara rẹ̀ nífẹ̀ẹ́ náà. Ọwọ́ tó gẹ̀dẹ̀ bá gbé ara rẹ̀ nífẹ̀ẹ́ náà. Òkìtì ọ̀gàn tó bá jì orí ara rẹ̀ méjì lé. Àtẹ̀gún, àtẹ̀pẹ̀. Tá a bá kó ti rókò ara nífẹ̀ẹ́ sàn. Fúnra ọlọ́ba onítìra rẹ̀ mọ́nú pọ́sì. Fúnra ìgbínídìra rẹ̀ mọ́nú òkòkò. Ẹnìkan yípa pàkálà pàkálà ní para rẹ̀. Fúnra ṣọlámọ́ ní yíra rẹ̀ méwé. Ọ̀rọ̀ tí wọ́n rí ọmọ wọn mẹsẹ̀ ni wọ́n ń pe wúrẹ́ lé lórí. Gbogbo ọ̀tá tí bá ń bínú gbogbo etí tí ń gbọ́ iléeṣẹ́ Brand FM lónìí. Gbogbo elénìní tí bá ń bínú iléeṣẹ́ Brand FM. Èdùmọ̀rí ajẹ́kọ́ fọwọ́ ara wọn ṣera wọn. Ẹ̀yin lẹ́yìn máa ṣẹ́gun elénìní ńlá tòní lọ. Nítorí Fátá Abíṣe wúre tòní. Ilà ń pè ní ọbàrà bógbè. Èdùmọ̀rí hò. Wọ́n wọ ní afẹ́ ọbàrà bógbè tá a fi ṣe wúre tòní. Bárabàrá ni kò bá wa ṣe gbogbo ilé ayé àwọn ọ̀tá tí ń bínú wa. Orúkọ mi ò yípadà. Olóyè Ìfẹ́kàọ̀dé Àjẹkù Egbò lèmi ń jẹ́ ọmọ bíbí ìlú Adó-Èkìtì láti ìdí òru ni mo ṣe. Iléeṣẹ́ Brand FM ẹ máa ṣẹ́gun láṣẹ Èdùmọ̀rí. Irú ire kàbìtì.
1: Not FM 92.9.
2: Brand FM ọ̀gá ni wọ́n jẹ́. Olúwa ló ti rí ẹwà àbákùkọ̀ Brand FM pàwọ́dù àṣà ìṣe.

0: fi àrùbáríkà ṣiṣẹ́ wa náà ló tọ́ àdúrà tá ń gbà ní ojoojúmọ́ náà nìyẹn kí ọlọ́run ṣe àlọ́wà ní iléeṣẹ́ Power FM Network 9 náà lọ́wà tá ti ń gbádùn wa a kí yín ojoojúmọ́ ohun lẹ́ẹ̀kan sí iṣẹ́ wa tá a bá ṣe kò ní dìṣẹ́ àṣejèrè ní ká ṣe láṣọ ọlọ́run mi láwùrà bí lójúmọ̀ tẹ̀mí ẹ gbádùn wa ju tàtẹ̀yìn wa lọ ọba tó ń fún wa ṣe òkú ńbẹ̀ á gbọ́ sórí ètò tó kàn àkókò ìsọtẹlẹ ẹtẹtẹlẹkùkẹ ẹgbọ lágbọdúnú.
1: And makes me very self-conscious. I used to struggle with that and hard.

0: Ọlọ́run ni òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn. Ẹkún tí ọ̀tá fi sínú oṣù karùn-ún kò ní yà sọ́dọ̀ rẹ̀. Ní orúkọ Jésù, ìpájú tí wọ́n fi sínú oṣù karùn-ún ò ní pàdé rẹ̀. Gbogbo ẹni tó ń sàmì, ìbànújẹ́ tí wọ́n fi sínú oṣù karùn-ún ò ní pàdé rẹ̀. Ní oṣù karùn-ún yìí màmá, gbogbo ohun tọ́lọ́run dá yóò gbèjà rẹ̀ jẹ́. Dábí ẹ̀yin lẹ̀ ń sàmì, gbogbo ohun tọ́lọ́run dá yóò gbèjà yín jẹ́. Afẹ́fẹ́ tó ń fẹ́ ó máa gbèjà rẹ̀ jẹ́. Oòrùn tó ń ràn ó máa gbèjà rẹ̀ jẹ́. Gbogbo omi tọ́lọ́run dá wọ́n máa gbèjà rẹ̀ jẹ́. Bí ohun gbogbo bá ran Mósè lọ́wọ́, ohun gbogbo tọ́lọ́run dá yóò ràn ọ́ lọ́wọ́. Oṣù yìí, ọ̀sẹ̀ yìí, ẹ máa rí tiyín mú nínú rẹ̀. Márùn nìka ọwọ́ rẹ̀, márùn lorúkọ Jésù, márùn lòkúta tí Dáfídì mú lọ́wọ́ nígbà tó ń lọ pa Gólíáàtì, márùn náà nìka ẹsẹ̀ rẹ̀. Mo gbàdúrà bó bá rí bẹ́ẹ̀ láàrin oṣù karùn-ún, bóyá lọ rí gbámú. Láàrin oṣù karùn-ún ẹ lọ rí gbámú. Gbogbo ẹni tó ń gbọ̀ mí, ẹ rí àánú gbà. Ẹ rí ìrànlọ́wọ́, ẹ tẹ ọwọ́, ẹ sọ eléyìí tẹ̀lé mi, ọ̀rọ̀ méje ni o, ọ̀rọ̀ àkọ́kọ́, ẹ sọ pé lóṣù tí mo wà yìí, mo máa rí gbámú, ẹ sọ pé lóṣù tí mo wà yìí, mo máa borí àwọn ọ̀tá, ẹ pariwo pé lóṣù tí mo wà yìí, ọwọ́ ayé ò ní tẹ̀mí, ẹ pariwo pé lóṣù tí mo wà yìí, ogo mi máa jáde. Ẹ pariwo pé lóṣù tí mo wà yìí, ẹni tí ń lépa ògo mi, ó máa ṣera rẹ̀. Mo gbàdúrà àwọn ọ̀tá rẹ̀ máa ṣera rẹ̀. Ó sì máa pé ọ́, ó máa rí ìyanu mbẹ̀. Mami, ẹ rí ìrànlọ́wọ́ mi. Oṣù karùn-ún yìí, oòrùn ti ń ṣe. Bẹ́ẹ̀ ló máa rí. Jésù Olúwa wa. Ọ̀nà méjì láti fẹ́ ṣe tó ṣe pàtàkì. Gbogbo ẹ̀yin tẹ́ wà ní ìlú Ìjẹ̀bú-òde. Olúwa ní kí n wá dá òróró sí àwọn ọmọ yín lórí. Màá ṣe eléyìí ní ọjọ́ Friday àti Saturday. Láàárọ̀ kùtùkùtù. Gbogbo àwọn ọmọ iléèwé pátápátá àti òbí wọn. Mo gbàdúrà afẹ́fẹ́ burúkú tó fẹ́ fẹ́ inú oṣù karùn-ún yìí kò ní fẹ́ lu ọmọ rẹ̀. Ìjì tó fẹ́ jà tó fẹ́ ta ẹ̀jẹ̀ sílẹ̀ kò ní tẹ ìjì ọmọ rẹ̀ sílẹ̀. Matthew Babado, a máa wà ní Ìjẹ̀bú-òde àárọ̀ Friday on the 8th and on the 9th. Gbogbo ẹni tó wà ní Ìjẹ̀bú-òde pátápátá ẹjọ́ ẹ mú ọmọ yín, ẹ mú wọn lọ́wọ́. Láàárọ̀ Saturday, màá gba òróró àánú bí ọlọ́rí, n ó dẹ̀ sí counseling, n ó dẹ̀ máa padà bọ̀ sí Ìbàdàn ní challenge. Ṣé ẹ wá rí gbogbo ẹyin tẹ wà ní challenge ní Màlété láti máa pàdé ní chọ́ọ̀chì wa tó wà ní Màlété lágbára Ọlọ́run. Ọ̀run àánú á sí fún yín. Lọ́jọ́ Thursday, ó ní titi yín bọ́ sí ẹyin tẹ wà ní Ìbàdàn ní challenge. Mo gbàdúrà o, ibi ò ní bá ọ. Oh my God, ibi ò ní bá ọ. Gbogbo ọmọ tó bá máa ṣàṣeyọrí, àwọn òbí rẹ̀ ni wọ́n máa ń lànà fún. Ẹ wá rí ìbápa Jésù tí ò bá sí Jósẹ́fù àti Màríà tí wọ́n gbé sá lọ. Màmá, ìwọ náà gbé ọmọ rẹ̀ sá wá síbi àdúrà. Ọ̀pọ̀lọpọ̀ ó bí sí pẹ̀lú iṣẹ́. Kò ráyè tọmọ, ó ṣiṣẹ́ láàárọ̀, ó ṣiṣẹ́ lọ́sàn-án, ó ṣiṣẹ́ lálẹ́. Ṣùgbọ́n nígbà tó dojú alẹ́ tó yẹ kó máa gbádùn ọmọ, ó ẹsẹ̀ wá bẹ̀rẹ̀ àdúrà. Ìwà ń kó fọ́tò, ń kó káàkiri lọ́jọ́ alẹ́. Àdúrà tó yẹ kó ti gbà láàárọ̀ kò ráyè gbà. Màmá wo ló ń gbọ́ mi? Ọmọ ò ní sunkún lórí ọmọ, ọmọ mi ò ní dogun fún ọ. Matthew, ó sàn kéèyàn máa lówó ju kéèyàn wá lówó kó wá na ní àná dànù lórí ọmọ. Matthew, mo rẹni tó ta lé, tó ta property nítorí pé ọmọ rẹ̀ ń mọ̀mọ́kú mu. Still náà, mo gba gbogbo owó yẹn lọ́wọ́ rẹ̀. Ara ọmọ yẹn ò ṣe kí ni o, kò dá. Nǹkan tó jẹ́ pé ó yẹ kó ti fi ẹ̀kọ́ àti àdúrà kó fi gá ìyá ayé ọmọ yẹn láti kékeré. Bíbélì wí pé tọmọdé lọ́nà tí ó tọ̀ tó bá dàgbà tán kò ní kú ọmọ ẹ̀. Ó rí ọ̀fẹ́ rẹ̀ o, Olúwa wí pé ìránṣẹ́ mi lọ́ọ̀lù Ìjẹ̀bú-òde lọ́ọ́ dá òróró sáwọn ọmọ lórí ní ọjọ́ Friday àtọjọ́ Saturday. Gbogbo ẹ̀yin tẹ́ wá wà ní Ìjẹ̀bú-òde tẹ́yin náà ń wá ọmọ, ẹ pàdé mi inú pàdé yẹn. Ó dá mi lójú ọjọ́ méjèèjì, ìrànlọ́wọ́ dìde fún ọ. Oh my God, ìrànlọ́wọ́ máa dìde fún ọ. Iléyà sọ pé òun ọ̀ráyè òun fẹ́ lọ bí iṣẹ́ kan, òun fẹ́ ṣe kiri kan. Ohun tó ṣe pàtàkì ohun ló tá a fẹ́ ṣe. Bẹ́ẹ̀ni tẹ́ wà nìbàdàn, ẹ bá ti dé challenge, ẹ wọ mọ́tò tó lọ sí Màlété, ẹ sọ̀kalẹ̀ nínú ọmọ wọ lọ́dọ̀ bàbá AK 47. Mo gbàdúrà ìrí ò jáde sí ọ, ìrí ò jáde sí ọ, ìrí ò jáde sí ọ, àánú ò jáde sí ọ. Má fi òkùn kokotoma wo Matthew
1: baba mi o
0: ma fi kini mo go
1: ma
0: fi kokotoma gbogbo nte yan ba fo kokokojo laye ene ma ntuka Matthew
1: baba mi o
0: ma fo kokokojo igba ti oga mi to ma anoint mi o gba to so o ni nkole o wa gbadura yen igba temi na wa fe anoint yin ti mo fe gbadura fe mo wa gba ru adua to ga mi gba mo gba fun yin ki la mo yan so pe mo se ma ni mo se pe abi eko bo mo so fun pe yi se adua to ga mi gba ni pe ni dokijo ti mo ba ru gbiyanju lati mu okoko ma pe ko ya wo abi eko mo de sami mo wa ni keyin lo sami temi o ba mo koko ma eyin na e gboro se kini o e gboro sugbo le gbadura to gbo se mo gbadura o ma ni o ni ya were
2: amen
0: o ma ni o ni yo lote ko ni yo ni siga
2: amen
0: ojo ale o ma ri o ni nira
2: amen
0: o mo ni pa ole
2: amen
0: be lo ma we o se be
2: amen
0: eyin je bure de ma gbagbe mo wa fe a ma wa ni CPTech ni ijari ni CPTech ni church wa to wa nbe ibe ma wa ni jo Friday and Saturday wa go meje aro si agogo mewa bo mo ti pari niyan 7 to 10:30 mo ti ba ti nlo loruko Jesu o ri ti ese o
2: amen
0: o ri ti ese o gbogbo eni tin jowu re o ma se ra re
2: amen
0: Matthew
1: baba mi
0: mo fe fi yin laro yi o ni ofa owu emi owu
1: yes sir
0: emi kini mo pe o kan mo emi tin da awon eyan la mo ni sir emi kini mo pe emi owu
1: yes sir
0: Matthew
1: baba mi
0: emi keni to ba nba ni
1: yes sir
0: to ba tin jowu re sa fun o o le pa o
1: yes sir
0: Matthew
1: baba mi
0: emi to ba tin jowu re to n jowu re so ra fun o mo ba ni tori pe yo ma wa ona ti o fi gbe mi re ife lagbara bi fun o igowu si le bi sa oku iwe ori Solomon lo so be o oni ife lagbara bi fun igowu si le bi kini o bi sa oku te ba ri eni tin jowu re brother ki e sara fun emi owu iwo je ka wo die ninu bibeli iwe owe chapter 14 ma nka pa starti ma gbo n to so o
3: oko ti o ye koro
0: oka to ye koro
3: ni
0: yara
3: ṣugbọn ilara ni ba egungun jẹ
0: ilara ma n ba egungun jẹ sori ilara yẹn la n pe ni owu ko ma lara ẹnikeji so wa ri n to buru ju Matthew ti o ba wa lọ ri ẹni to niju ọlọ ti ba n jowu ẹ iku ni o ẹni to se gidigbo to niju eniyan lọ to ba n jowu sori awọn kan ni ẹni owu ko si n to le sewaju
1: wọn
0: lọ ma se o wa laarin awọn ọmọjọ o wa laarin pastor bẹẹ wa su lataaro dalẹ ni wa ọmọjọ kini n sọ yẹni ti ẹ n sọ ko ti ẹ ma wa su wa kini ti ẹ n sọ Matthew bẹẹ wa su sisẹ iyanu sẹlẹ ọhún jẹ ma jẹrọ ìgbàlẹ oògùn ni n lo oògùn ni n se kini oògùn ni n lo ilara ni o o na fẹ dide
1: ko
0: ti ọna ẹnikan sami o fa lara o ya ko jade lara rẹ o ma jọ o fa lara o ya ko jade lara rẹ Matthew bẹẹ padà sínú bíbélì Genesis chapter 4 o rẹ gba àtàbúrò baba àti ìyá ló bí wọn Adamu àti Efa ọmọ àkọ́kọ́ tí a mú mọ pé ní Kéènì ìkejì mọ pé ní Abeli a méjèèjì dàgbà ọkọ ọmọ ọdún mẹ́wàá ọmọ ogún ọdún padà dàgbà wọn dẹ̀ màtúọ́ tí a fi mọ̀ pé ó yẹ ká sèrúbọ fún ọlọ́run Kéènì ó bá mú isu ó lọ fi rúbọ sọlọ Abeli ó ń bá mú àgùntàn ó fi rúbọ ìdí ni wípé ẹ̀pọ̀ ẹlẹ́jẹ̀ lọ́lọ́ máa ń tẹ́wọ́ gbà kò ní tẹ́wọ́ gbà ìkúrúsù isu ògùn èsù àní a máa ń sùsù fún ọlọ́run tí wà kì í ṣe kíni bọ́ ọba gbé sùn wá chọ́ọ̀chì pásítọ̀ ní ó ṣe kíni ni ó jẹ́ wọn kì í sùn ẹ̀sùn sùn ẹ̀sùn isu ọlọ́run ìjẹ́ yẹn ọlọ́run ọ̀wá gbà ó èéfín rẹ̀ wá bolẹ̀ kẹ́ẹ̀mí inú ọ̀yọ̀ wá dùn torí pé àbúrò rẹ̀ èéfín ti ẹ̀ gòkè inú wa ń bi ọba bẹ̀rẹ̀ sí jowú àbúrò rẹ̀ tó pọ̀ lẹ́yìn àbúrò rẹ̀ ti ń bá ṣeré tó jẹ́ pé máa ń fà ń tẹ̀tẹ̀ àbúrò rẹ̀ ti máa ń fún lóúnjẹ àbúrò rẹ̀ jẹ́ lọ́jọ́ ọ̀la bọ́dá nígbà tí ẹ̀mí owú dé ẹ̀gbọ́n mú àbúrò ó dẹ̀ sí kíni ó dẹ̀ padànù mo gbàdúrà mo ní paul lójijì ẹ̀sà wọn ti pa ebéèlì o kí ọlọ́run ó tó máa sọ pé òun fẹ́ gbẹ̀sán mo gbàdúrà ààyè rẹ lọ́lọ́ máa jà fún ẹ Matthew ààyè rẹ lọ́lọ́ máa jà fún ẹ mo sọ fún yín pé má dúró tẹni tí ń dorí rẹ ọ̀rá bàtà òun náà lọ́ra rẹ ọ̀rá tèké ẹsẹ̀ nínú ọ̀fẹ́ ọ̀rá sọ òun náà lọ́ra rẹ ẹsà òun náà mọ́tò òun náà lọ́ra rẹ tọ́ba yá yóò lè rí ìyàwó tó o fẹ́ iná ló fẹ́ ṣe kí ni òun lòún fẹ́ fẹ́ wàhálà ti ṣe kí ni wàhálà ti ń bọ̀ nìyẹn torí nítorí wàá burú dùn nínú ẹ̀mí owó Matthew o máa ń tó burú dùn jẹ́wọ́ ka Genesis yẹn chapter 4 máa wo nǹkan wọn.
3: Adamu sì mọ àìfà ìyá rẹ̀ ó lóyún ó sì di Kéènì ó sì fún ọmọkùnrin lọ́wọ́ Olúwa ó sì di abẹ́rẹ́ arákùnrin rẹ̀ abẹ́rẹ́ sì ṣe olùṣọ́ àgùntàn ṣùgbọ́n Kéènì ó ṣe aroko ó sì ṣe ní òpin ọjọ́ wọn ni tí Kéènì mú ọrẹ nínú èso ilẹ̀ wá
1: Fire, fire, fire.
2: No more war.
1: Jesus is coming.

àtàn àfiká ní sùúrù lọ́wọ́ ọlọ́run torí pé ọba ti ń ṣe ohun gbogbo náà ni ọlọ́run ọba mi aláwòrán bí ẹjẹ́ ní sùúrù ni o gbogbo ohun pátá yóò sì di mímúṣẹ yóò sì di wá sí ìrọ̀rùn pẹ̀lú àṣẹ ọlọ́run ọba mi òkè ẹjẹ́ àsìn ọlọ́run dójú àmì débi tó lápẹrẹ eléyìí náà la fi ń kí gbogbo akó ojúmọ́ aláyọ̀ níléeṣẹ́ Bond FM 92.9 tá a kalẹ̀ sí 1A òpópónà GRA níkẹjà nítòsí onígbòǹgbò náà láwà a máa ṣe gbogbo bó bá ṣe lọ lọ́kọ̀ọ̀kan ìjèjì láìpẹ́ láì jìnà ọ̀rọ̀ àgbà a gbọ́ láàárọ̀ tẹ̀ní kó tó di pé a máa palẹ̀ mọ́ fún bọ́nà ṣeré abala àkọ́kọ́ pẹ̀lú ọmọ yín Mr. Pilot àti Okun Adé ọmọọba ni ẹjẹ́ ó ṣe bákan náà lákò ń bẹ̀ kókó inú ìwé ìròyìn gẹ́gẹ́ bí ṣe wa a ti gbọ́ lójúmọ̀ tèní tèní ó tún yà lára ọ̀tọ̀ pẹ̀lú àṣẹ ọlọ́ba mi ìkúndẹ̀ èmi tí ń tòótọ́ Nurudeen Salawudeen legit ni gẹ́gẹ́ bí àṣà mi mò ń kí gbogbo olólùfẹ́ mi pé àkó ojúmọ̀ rí àkó ojúmọ̀ aláyọ̀ ọ̀sẹ̀ yìí yóò tún sàn wá sówó àlàáfíà ikú balẹ̀ rẹ̀ a sì ṣe àṣeyẹ tálákàn ṣepo àṣẹ ọlọ́ba mi òkè.

lẹ́mọ̀ṣẹ́. Kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn ọ̀fẹ́ ló ṣe ilé ijó. Ṣàgbùgbù ipá rẹ lábẹ́ ọ̀bẹ ti lè kórí ibi tó bá ní là ń bá kíkanjú. Ẹ ò ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó ní ìtumọ̀. Ìwọ gangan la fi mọ́ gbé ìgbé ayé tó ní ìtumọ̀. 800 MTN. Láyé ìjọsí wọn a máa ṣòwò ẹrú tí wọn bá mú ẹrú bóyá wọn lọ rè é jagun ni wọn mú ẹrú àbí wọn ta ẹnìkan gẹgẹ bí ẹrú irúfẹ onítọhún kò ní ní òmìnira àjẹ wípé wọn ti gba òmìnira kúrò lọwọ ẹrú etí ń sọ lónìí tó fi tí ìdébi tó ń lọ ó lẹrù tó ń bà ọ́ tó fi fẹ́ di ẹrú fún ẹrù àwọn ìbẹ̀rù mẹ́fà kan ń bẹ tí máa sọ ní di ẹrú ọ̀bọ ṣùgbọ́n tó bá ti múra ó padà jára rẹ gbà o ni di ẹrú ìbẹ̀rù mẹ́fà yẹn wà á lè débi tó yẹ kó o dé láyé ó sì yẹ fanda ìbẹ̀rù ọjọ́ ogbó ìbẹ̀rù ikú ìbẹ̀rù àìlera ìbẹ̀rù àtakò ìbẹ̀rù pípàdánù ìfẹ́ àwọn èèyàn kan àti ìbẹ̀rù òṣì ìbẹ̀rù mẹ́fẹ̀ẹ̀fà yìí kì í jẹ́ kẹ́dà kó débi ògbó ìbẹ̀rù àtakò ọláfiṣíre lónìí lọ́pọ̀lọpọ̀ ọ̀gbà ìwọ ló ní láti ṣe ọkàn rẹ gírí nígbà tí àtakò bá wá látọ̀dọ̀ àwọn tó rò pé ó yẹ kí wọ́n ṣe àtìlẹyìn fún ọ ni òwò wò ó pé ọlọ́run lè jẹ́ kí n jẹ́ wọ́n takò mí ẹ jẹ́ ń kó gbogbo tí mo lówó nílẹ̀ ó mà ṣe o ìbẹ̀rù àtakò yẹ kó fúnni ní okun ni wọ́n bẹ̀rù pé àwọn kan takò ọ́ ẹni tó bá tiẹ̀ ń ṣe òṣèlú ò gbọdọ̀ ronú ẹ̀ láyé wọ́n mọ̀ takò hù ìgbà náà kọ́ ẹni tó bá fẹ́ jẹ́ adarí ò gbọdọ̀ ronú ẹ̀ láyé ìbẹ̀rù àtakò ìmọ̀ ẹrú ni di ẹrú èyí ò wá padà náà sọ̀rọ̀ pé ẹsàjì adúlẹ́gbẹ́ jẹ́gẹ́dẹ́ ti wá o ẹni tó fẹ́ takò tó ń takò ọ́ ọ̀rọ̀ ọ̀hún dàbí ọ̀rọ̀ dúódèmí àti mọ̀ ń bọ̀ ẹ̀rú jọ ń bà yẹn ni o wọ́n bẹ̀rù àtakò mura lè fún àtakò àwọn tí mú kó o débẹ̀ kò wọ́n pọ̀ wọ́n fi takò ọ́ kódà nínú iṣẹ́ níbi tí ẹ ti fẹ́ gba ìgbéga wọ́n fi takò ọ́ tó bá ti wá ní ìjà máa wò àjẹ́ pé nítorí ó sọ ni pé ìsàlẹ̀ àkàbà ó ti tí ọlọ́run ò fẹ́ dúkìá àkàbà nínú ìbẹ̀rù mẹ́fà àkọ́kọ́ nìyẹn o ìbẹ̀rù àtakò ọ̀rọ̀ àbáta.

ṣe. Kódà ṣàgbùgbù ipá rẹ láàrin àwọn ti ẹ ló ṣe ilé ijó. Ṣàgbùgbù ipá rẹ lábẹ́ ọ̀bẹ ti lè kó rí ibi tó bá ní là ń bá kíkanjú. Ó lè ṣẹ̀ṣẹ̀ nílò láti máa gba àṣẹ láti gbé ìgbé ayé tó ní ìtumọ̀. Ìwọ gangan la fi rán gbé ìgbé ayé tó ní ìtumọ̀. Limit 100 MTN. Ilé iṣẹ́ MTN Nigeria ló ṣe níbẹ̀ wí ètò yìí ọ̀rọ̀ àgbà. Ẹ pàdé wa lórí àwọn àti ayélujára wa Instagram ọ̀rọ̀ àgbà 247, TikTok ọ̀rọ̀ @àgbà 82, Facebook ọ̀rọ̀ àgbà. Bákan náà lórí YouTube wa Mr. GRATV. Ọ̀pọ̀lọpọ̀ onírúurú nǹkan lẹ́nu òfin kẹ́kọ̀ọ́ ńbẹ. Ẹ lọ sórí Mr. GRATV, ẹ subscribe, ẹ like, kẹ́ ẹ lọ́wọ́ gbogbo tí lọ ńbẹ. Abdulrazak Abdulgani, Mr. GRA. Olóko mi, ilé iṣẹ́ MTN Nigeria. Lókè lókè.

0: orí afẹ́fẹ́ lórí ìkànnì yìí. Wòlíì Adéníyí Olópọ̀rọ̀ kú ni yóò máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Bàbá ẹ káàárọ̀ sà.
1: Ogún máa ní fún Ọlọ́run dúkìá.
2: Hallelujah.
3: Nínú ọjọ́ ìṣẹ́gun àkọ́kọ́ nínú oṣù karùn-ún. Ọjọ́ Májẹ̀múlá 5-5. Ọjọ́ pàdé oṣù. Ọjọ́ Májẹ̀múlá. Ẹ̀yin ọmọ Májẹ̀mú gbogbo, ẹ̀yin pátínà wa ní àgbáyé, òní jẹ́ ọjọ́ Májẹ̀múlá. Mo ń rò yín lókè, mo ń rí yín lókè. Orí ọ̀fẹ́ pàdé orí ọ̀fẹ́. Àánú pàdé àánú. Ojú eré pàdé ojú eré. Ẹgbẹ́ ni òkè yọ sí. Àánú wọlé yín wẹ́rẹ́. Bàbá mi lòun ó fi òní ṣiṣẹ́. Ẹ ṣàmí Ọlọ́run yọ sí.
2: Mo
3: ní yóò yọ sí.
1: Ẹ jẹ́ ká yìí fún ọjọ́ ńlá.
2: Ẹ ṣe torí tó yín wá Ọlọ́run.

0: ọpọ èmi ò ní pàdánù tó ṣe é bí esi ni.
1: Èmi ò ní pàdánù tó ṣe é bí esi ni.
0: Èmi ò ní pàdánù tó ṣe é bí esi ni.
1: Èmi ò ní pàdánù tó ṣe é bí esi ni.
0: Ọ̀tá òní gba ohun tí ò fún mi lọ́wọ́ mi.
1: Ọ̀tá òní gba ohun tí ò fún mi lọ́wọ́ mi.
0: Èmi ò tẹ̀lé ipa òdodo Jésù.
1: Èmi ò tẹ̀lé ipa òdodo Jésù.
0: Ìtìjú ò ní sí lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi.
1: Ìtìjú ò ní sí lórí ọ̀rọ̀ àwọn ọmọ mi.
0: Mi yóò lọ láti pàdé ipá.
1: Èmi yóò lọ láti pàdé ipá.
0: Ayé òní fi àìlera mi mọ̀ mí.
1: Ayé òní fi àìlera mi mọ̀ mí.
0: Èmi yóò dúró de Olúwa.
1: Èmi yóò dúró de Olúwa.
0: Yóò tún agbára mi ṣe.
1: Yóò tún agbára mi ṣe.
0: Àmì.
1: Àmì.
0: Mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀.
1: Orúkọ Jésù.
0: Orúkọ Jésù wọn ni rí àmì wa.
1: Àmì.
2: Ojú tó ti ọwọ́ àwọn ikọ̀sẹ́ mọ́jọ padà dé wọn.
1: Àmì.
2: Mọ́jọ padà dé wọn.
1: Àmì.
2: Mọ́jọ padà dé wọn.
1: Àmì.
2: Gbogbo ohun tí wọ́n ń pè ti ń gbèsè a máa fà yà.
1: Àmì.
2: O ṣàmì múlá máa fà yà.
1: Àmì.
2: Múlá máa fà yà.
1: Àmì.
2: O méje ni gbèsè máa ń ṣe. Èkìní máa ń sọ̀rọ̀ dọ̀rọ̀. Onígbèsè a sọ fún mi. Láńlọ́ọ̀dù ń bọ̀. Ó dẹ̀ wà nílé. A sọ fún mi. A ní sọ fún bàbá onílé tó ń bọ̀ sọ pé mi ò sí ilé. Dáàdì mi ẹ wà nílé. Àbí nǹkan ṣe. Mo ní kó sọ pé mi ò sí ilé. O rí mi lónìí. A sọ ní dọ̀pọ̀rọ̀. A sọ ní dọ̀pọ̀rọ̀. Mo ṣe yẹ ní kí máa pè yín báyìí. Àbẹ ẹ máa wo fóònù. Wọ́n ṣe ní kí máa pè yín. Gbèsè nìyẹn. Eléyìí òkè. Bẹ́ẹ̀ni nọ́mbà 2 gbèsè máa ń fún yàn ní ẹ̀jẹ̀ ríru. Gbèsè máa ń fún yàn ní ẹ̀jẹ̀ ríru. Máa ń fún yàn ní blood pressure. Mo yẹ tí báńkì ń bọ̀ wá gbalẹ̀ ẹ̀ lọ́la. Ilé tó fi nira kọ́. Ó dẹ̀ ti fi dúró. Báńkì ń lé kiri. Ó ń fa blood pressure. Ìmí o ọ́fíìsì ọmọ ló yáwó sí o. Ó fi rán ọmọ lọ ilé ìwé yàn. Ìmí ọjà ló kólé o. Bí inflation ṣe bọ́jà nìyẹn. Pọ́lísì sọmasọ́tìn pọ́lísì gọ́ọ̀mẹ̀ntì ó ṣe bánu. Mo bí kan lọ kọjá ní púpọ̀ ni ló ti ń kó. Ọjọ́ tọ́jà ẹ̀fẹ́ wọlé ni wọ́n ti bọ́dà. Tílà ló dúró sẹ́nu kínní. Ọ̀dọ̀ ìyàwó ń bá ń kiri. Bu ẹni tí gbèsè ti sọ di ẹlẹ́jẹ̀ ríru. Olúwa já o gbà. Nọmba 3 eléyìí jù. Gbèsè máa ń mú ní bí ayé ìnira. O ní kí o tó live a hard life. Mú ní bí ayé ìnira. Ayé ìnira. Ẹni tí o ti ń fún tẹ́lẹ̀ àdá tọrọ. Pa ti àwọ̀ a máa gbé bígbà tí ó ń gbénu cage. Ayé ìnira. Kẹrin máa ń mú ìgbèpá. Bondage. Proverbs 22:7. Àsọni sínú ìgbèkùn. Ẹ̀rí 2 Kings chapter 4. Wọ́n ní bọ́kọ ṣe kú. Làwọn onígbèsè dé. Ọmọ wọn méjèèjì. Wọ́n ní wọ́n tẹ̀lé àwọn. Wọ́n lọ fi wọ́n dí gbèsè kan lọ máa roko tí wọ́n fi ṣiṣẹ́ kájú gbèsè bàbá. Wọ́n fi ṣiṣẹ́ kájú gbèsè bàbá. Ìgbèkùn ní gbèsè ń gbé mi wọ̀. Gbé mi wọ̀ gbèkùn àbàmì. Mi ìmí tó ti wà nínú gbèkùn gbèsè. Onílà gbé ọjà. Onílà gbé ọjà. O ṣàmì. Onílà gbé ọjà. Ẹ wú ọ̀rọ̀ Ọlọ́run yìí kí n tó parí. Psalm 37:21. Ó ní àwọn èèyàn búburú máa ń yá. Wọ́n kò sí san padà. Ṣùgbọ́n olódodo a máa ṣàánú. A sì máa fi fún ni. So wọ́n tún pé onígbèsè lèyàn. They borrow. Only the wicked borrow it and pay it not. Call them wicked. Ó máa ṣe gbèsè ọ̀dà. Gbogbo ẹni jẹ́ gbèsè. Onílù jáde. Ọ̀pọ̀lọpọ̀ tó dẹ̀ ń fa gbèsè ńgbà míì. Bóyá lọ́la sọ yẹn máa sọ díẹ̀. Nǹkan bíi mẹ́wàá tó máa ń fa gbèsè. Torí gbèsè pé oríṣiríṣi. Gbèsè ìran wà. Ajájẹ́ ẹ̀jẹ̀ tán ìran. Mary 2 Samuel 21. Gbèsè ajẹ́ ẹ̀jẹ̀ tán ìran. Àwọn kan ló jẹ́ ẹlẹ́dẹ̀ ọ́. Ní pé èèyàn kan sì mú ní ọjọ́ Dáfídì ní ọdún mẹ́ta. Láti ọdún dé ọdún. Dáfídì sì bèrè lọ́dọ̀ Olúwa wípé nítorí lọ́dọ̀ Olúwa. Pé kí ló fa ìyìn yìí? Olúwa sì wípé nítorí ti Sọ́ọ̀lù ni. Àti nítorí ilé rẹ̀ tó kún fún ẹ̀jẹ̀. Nítorí pé wọ́n pa àwọn ará Gibeoni. So gbèsè àwọn kan jẹ gbèsè lẹ̀. Dáfídì ò mọ̀ pa gbèsè yìí o. Sọ́ọ̀lù ló jẹ́. Ọba tó jẹ síwájú ẹ̀ ló jẹ́. Wọ́n jẹ gbèsè lẹ̀. Wọ́n jẹ gbèsè lẹ̀. Wọ́n jẹ́ o. Gbèsè táwọn kan jẹ tí wọ́n wá ń san. Gbèsè àsan san tán ìran. Àwọn tó jẹ ti kú o. Wọ́n ti koríbọ gbèsè o. Ìyẹn ọdún mẹ́ta. Ọdún dé ọdún. Ní àkókò Dáfídì olódodo. Bẹ́ẹ̀ni Sọ́ọ̀lù Olúwa ní Sọ́ọ̀lù ni o. Ọba tó jẹ kí wọ́n tó jẹ. Èmi ò mẹ́ni tó fa okun gbèsè sọ́rùn gbogbo ọmọ ìyá rẹ̀. Òní ló jáda. Òní ló jáda. Òní ló jáda. Òní ló jáda. Ẹ̀bú bá ń san gbèsè àsan san tán ìran. O bá ṣiṣẹ́ Chevron ti ìlú ẹ̀ bá nu. Yóò mọ̀ san. Àìfojúrí ni àwọn àjọ mi yóò mọ̀ wá gbowó lọ́wọ́ ẹ̀. Akẹ́gbẹ́ ìgbowó ìmọ̀ tó ń dá sí. Ẹgbẹ́ láwọn kọ́lé sí sí wọn kọ́lé sí VGC wọn kọ́lé sí VI wọn kọ́lé sí Lekki. Àwọn lóhùn ti ralẹ̀. Tó bá ra àwọn máa gbà lọ́wọ́ ẹ̀. Tó bá fowó ṣe project ọwọ́ àwọn 419 ló máa bọ́ sí. Torí ó ń san gbèsè kan. Bẹ́ẹ̀ni tí wọ́n bá rí pé wọ́n rí gbà lọ́wọ́ ẹ̀ wọ́n á máa gbà lórí ọmọ. A máa náwó lórí ọmọ kò ní yọ. A ma na lori omo ko ni yo ton ba ri pe won ri gba lori omo wa ma na lori aisan to ba tin fowo kan gba bayi won ni ko wa suppression 6 million atun ma dupe pe lowo fi se ko ni won gbe san gbese ni o gbo en tin sami ni si asan san tan iran to n san yi orun yo lorun orun yo lorun orun yo lorun orun yo lorun orun yo lorun won ja de bi ru ni lojo isegun gbo gbese asan san tan iran to je o ti wa so da lakisa won fe so da toroje afuni re iwo ke to nfun ni moto tele kilo si o bayi oni la yo olorun mi yo ba pade yo ba pade e ri to mo brief second king chapter 4 e wo second king chapter 4 ni iba pade ni olojo won ni o lo sabawo ni oni oko mi ran seyin ti ku o n gbese de omo meji ni wa ku iyen ni kilo ni le olohun ni nkan kan fi guru kan ah oni e na to lo yo fifun ladugo kakiri o tira re mo ni le ko mo da oro kekere on sinu ladugo kakiri won lo da ugo e be se o be se kun o do lororo enikan sami kekere owo re yo di na olohun gba se na en ton lo ran si o ti o didi olohun gbeji o be fun o di na yi o o wa yi oni kan ba pade ti o san gbese re o ri lo se be fun jesu oluwa wa
0: o gba bi amo ajo ma gbadura
2: ni aro yi ni ore gun loni ma je mu fe da yin lo
0: ni ago mefa si meje aro meje si mesan mesan si mokanla gbogbo bi to ba wa pore gilanti pade ibe to gate o to gate ni ibe 7 up ibe moto we ye ibe ko gbo moto e awon security wa to ma so moto ni o ma bo eyi na gbogbo bi to ba wa ma bo ni bi o to gate ni bi 7 up ni bi moto we yan wala wa ni waju access bank ni gbe to gate ni ogana wa ni egbe distar then to ba the thursday gbogbo eyin yan wa ni Lagos Island thursday ni Lafiaji community center ye ni Lagos Island ago meje aro siago mesan anjo nani no mi se o ni lafia je friday anjo ni kunik event center ni 84 akute road ni access bank ni asori anjo friday ni ma je ojo to lagbara ma mi se e je mu fe sise awon eyan de ki mi si pade ago mokan la leun wo na jo eyan ba npo awon eyan wa ba npo awon eyan wa sori la adeni ipitolopo ko on facebook hala pila ola adeni hala peter pila Olopo Okuola on Facebook tabi Mercy Mando TV on YouTube tabi Prophet Olopo Oku on TikTok to ina uwe ni yewe ni agumo kanale na je mlo wada ule eja padi nale ni agumo kanale
2: uko jesu koni shiwane
1: ame
2: be lulu wa u
1: ame
2: loko uri ugolo
1: ame
2: ujulu wa yu walara wa
1: ame jesu
2: ulu wa wa
1: ame ame ame loko jesu
2: emo kifuwa dua pati mparitu ti wama ugba dua wakati kafuni ni lakola ti ogun si ma se
0: 070-4912-3572 ati 080-5986-3301
3: eto ere owurọ ni esese gbọ tan yen lati ile ise iranse Love of Christ Chapel International baba wa adeni ile lopo ku ni won fi onje mi bo wa anu olorun ko ni fi gbogbo wa sile ki olorun ki o bu ko fun yin jesu leluwa
4: Band FM
5: 92.9
6: Plant FM, Net 2.9

iléeṣẹ́ bọ́ọ̀n 92.9 ẹ máa kú ìdájí sáà ẹ kú ìdájí mà ẹ kú ìdájí gbogbo ẹ̀yẹn ìgbọ́ wa lọ́kùnrin àti lóbìnrin ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín bọ́ọ̀nà ṣe rí apá kìíní iléeṣẹ́ bọ́ọ̀n 92.9 lónìí ọjọ́ karùn-ún nínú oṣù karùn-ún ẹgbà ọdún ó lé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọjọ́ ìṣẹ́gun tuesday àkọ́kọ́ tó wá já sí ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọlọ́run ò má jẹ̀mú ọjọ́ karùn-ún oṣù karùn-ún nínú ọdún 2026 ọlọ́run wo ti má jẹ̀mú ikú ṣe mí lóore orí ọ̀tún ọlọ́run wo má jẹ̀mú ọjọ́ òní ọjọ́ karùn-ún níbi tí ọjọ́ ti pàdé oṣù wò ó kó fi ṣe aya mẹ́rin tó gòkùn adé lóore ọ̀tún oore tí ò wọ́pọ̀ ọlọ́run wo má jẹ̀mú ọjọ́ karùn-ún oṣù karùn-ún níbi tí ọjọ́ tó ti bá oṣù ní ìpàdé agbára ọlọ́run wo má jẹ̀mú ọjọ́ òtòní kó o bá mi ṣe àwọn ọmọ mi àti fi adé okùn adé àti rẹmiwa okùn adé ní orí ọ̀tún tí wọ́n fi la àgbáyé já tí wọ́n fi ní òkè kíkárí ayé tí wọ́n fi jẹ olórí obìnrin káàkiri àgbáláyé tí wọ́n á fi ní owó débi wípé wọ́n á máa bùyàn lówó wọn sì nímọ̀ pé owó kú òun owó àwọn ọlọ́run bá mi ṣe wọ́n lórí yìí orí ọ̀tún olúwa ṣe wá lórí ọ̀tún gbogbo àwọn tó ń gbọ́ mi láàárọ̀ tòun mo gbàdúrà fún ọ̀nà o má jẹ̀mú ọjọ́ karùn-ún oṣù karùn-ún má jẹ̀mú ọjọ́ pàdé oṣù kó jẹ́ kí ọlọ́run bá mi ṣe ọ́ lórí ọ̀tún lórúkọ jésù kó o má rí ìnira títí ayé rẹ mọ onílọ́jọ́ ìṣẹ́gun gbogbo ohun tó jọ mọ́ ogun nínú ayé rẹ kí ọlọ́run wọ lọ́wọ́ ọjọ́ karùn-ún oṣù karùn-ún má jẹ̀mú ọjọ́ pàdé oṣù kọ́lọ́run bá mi ṣe ogun yẹn nínú ayé ìwọ tó ń gbọ́ mi ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàbọ̀ sórí ètò bọ́nà ṣe dúpẹ́ lọ́mọ yẹn adé olúwa adé fọ lárin okùn adé mr pilot ìjọ ti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí kò tí ì pẹ́ jù ọlọ́run ẹ ṣe ọlọ́run ẹ ṣe ọlọ́run ẹ ṣe ọlọ́run ẹ ṣe sáráre òṣùbà rẹ sáráre òṣùbà rẹ ayérayé àṣẹdá ọ̀run sáráre rèéwò ẹ káàbọ̀ sórí ètò pẹlọmọyé adé olúwa adé fọlárin okùn adé mr pilot ojú pópó wa já geere láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn bíi àgbà lónìí torí pé ó jẹ́ ọjọ́ ìṣẹ́gun tuesday èrò tó jáde pọ̀ o àmọ́ wọn ò pọ̀ tó tànà ọjọ́ ajé monday ọ̀pọ̀lọpọ̀ ìrìn àjò yẹn ó dùn rìn pàápàá jùlọ nígbà tí ọ̀wọ́n epo tún ti ṣe kíni tó tún ti padà sípò pé ẹni tí ò bá láyà kí ló fẹ́ lọ mú nlé epo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn gan ẹ ṣàkíyèsí pé ẹ̀rọ amúnáwá wọn tá a mọ̀ sí jẹnẹrétọ̀ ó ti ń dògùn mọ́lẹ̀ torí wọn láyà kẹbọ̀jẹmọ́ níbi tí wọ́n ò tán ibi ayé dáadé ni mo ti rí àwọn èèyàn tí wọ́n lọ ra epo oní ẹgbẹ̀rún márùn-ún 5000 naira nílé epo tí ò sì hàn lára ọkọ̀ rárá pé ọkọ̀ ó gbéra torí àmì pé epo ti fẹ́ gbẹ o tá a mọ̀ sí kí epo tanná kò dẹ̀ parẹ́ rárá torí pé kò tiẹ̀ rí nǹkan kan ẹ dákun já alá mélòó ní ẹgbẹ̀rún márùn-ún bóyá lójú mẹ́ta lọ bóyá lójú tó 3 litres ẹ ó dájú pé já alá mẹ́ta náà ni tàbí kó lé mo sàmọ̀ pé ọlọ́run á tù wá lára àní rínira lẹ́ẹ̀kan sí ọlọ́run á tù wá lára àní rínira lórílẹ̀‐èdè nàìjíríà káṣá máa dúpẹ́ ẹ káàbọ̀ sórí ètò pẹ̀lọ́mọyé adé olúwa adé fọlárin okùn adé mr pilot ìrìn àjò wa ní gbogbo ọ̀nà kẹjà lọ́sọ́nà oṣòdì lọ sí oṣòdì àpápá express way láàárọ̀ yìí gbogbo ẹ̀ ló lálàáfíà kò sí wàhálà kankan ní ìrìn àjò ìyanu lọ́sórí afárá ẹlẹ́ẹ̀kẹta terminal bridge lásìkò tá a wáyé kódà ẹnikẹ́ni tó bá ń bọ̀ láti 7up toll gate motorway wá sí alápẹ̀rẹ̀ lọ sí ọ̀nà ògùdù wá sí ànà òwòrò láàárọ̀ yìí

0: you do waka, come feast at any time because of smoke and dust. Use Conex, make you day relieved.
1: Oga chemist, I beg, I need cough medicine. Where if you work, sharp, sharp.
0: Oh yeah, try Conex cough syrup. Yes, so Conex get active ingredients. We will clear your cough. Just here, drink, and day relieved. Why you tell? Conex now confirm. Cough, drink Conex, it day relief cough. These symptoms persist after 3 days. Go see your doctor.
2: Out of airtime and you don't have money to top up. Out of data and you don't have money to top up. The GC Bank Airtime and Data Loan is available to you anytime. Just dial *737*90# for airtime and *737*91# for data to get up to 10,000 naira instantly at just 2.95%. T's and C's apply. You are never stranded with the GC Bank Airtime and Data Loan.
3: Ọkọ oríire ọjọ́ ìbí yóò ní ọba wa kábíyèsí wa ẹni ọlọ́run yàn fún wa nínú ìbà adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba ọba tó jẹ́ kẹ ilé lọ́dún lónìí torí ẹni ọdún babaláyé ó yẹ kó sọpẹ́yìn ní chief abọ́lájẹ́ ọbásanjọ́ ezekiel bọ́bàgbìmọ̀ of ibà kingdom àti aya wọn chief mrs abọ́lájẹ́ ìyábọ̀dé olúfúnkẹ́ yẹyẹ bọ́bàgbìmọ̀ of ibà kingdom tí ń bá aláyé níwà kábíyèsí ọba dr fìlànà ìrajì àṣàdé oníbà ẹkùn ní ibà kingdom ọmọ afẹjayẹja ni wọn bá wọn dúpẹ bí wọn ṣe lé lọdún lónìí kábíyèsí o ó ṣe jẹ pé ọwọ ló ń lo gbẹgbẹ ìran ọrùn ní lòlẹkẹ gbé ìran ìbàdí ló ń lo kíjìpá gbé ẹ ò lòlẹ yìí pẹ o adé apẹ lórí ọba wa bàtà apẹ lẹsẹ o ẹ ṣe ọba jẹ pípẹ láṣẹ lẹdùnmáyò happy birthday to you sir kábíyèsí ọba dr fìlànà ìrajì àṣàdé oníbà ẹkùn ní ibà kingdom olùkíni chief abọ́lájẹ́ ọbásanjọ́ ezekiel bọ́bá ìgbìmọ̀ ní ibà kingdom àti aya wọn chief mrs abọ́lájẹ́ ìyábọ̀dé olúfúnkẹ́ tí wọ́n ń panupọ̀ tí wọ́n ń gbàdúrà fún kábíyèsí pé ọdọọdún ni ṣàpẹrúwe ọdọọdún ló gúngún jó ọdọọdún la ó máa rí yín nínú owó nínú ọlá nínú ẹ̀kẹ́dẹ̀kú tí ń ṣe báàlẹ̀ ọ̀rọ̀ kábíyèsí o.

0: sẹ́nẹ́tọ̀ wa tó ṣojú àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó Lagos Central sẹ́nẹ́tọ̀ Wasiu Sanni Esinokun fẹ́ ṣe ìpolongo àtìlẹ́yìn fún ẹlẹ́ẹ̀kejì fún ààrẹ wa èèyàn wa aṣíwájú Bọ́lá Ahmed Tinubu GCFR. Bákan náà sẹ́nẹ́tọ̀ Wasiu Esinokun a ṣe ìpàdé ẹlẹ́ẹ̀kọkànlá pẹ̀lú àwọn ará ìlú ní ẹkùn ìdìbò àárín gbùngbùn Lagos Central ní Oníkan Stadium láago mẹ́wàá àárọ̀ lọ́jọ́ kọkànlá oṣù karùn-ún ọdún 2026. Níbi ìpàdé yìí sẹ́nẹ́tọ̀ Esinokun máa pín mílíọ̀nù ìwé kan lọ́fẹ̀ẹ́ fún àwọn akẹ́kọ̀ọ́ jákèjádò ilé ẹ̀kọ́ ìjọba 163 ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọ̀ọ́dúnrún akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ gíga ètò ìrónilágbára fún àwọn àjọjọ olùgbé àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó Lagos Central olórin ọjọ́ náà ni King Wasiu Ayindemaso. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ sí nípa ètò àtayéṣe yìí ẹ pe olórí òṣìṣẹ́ sí nọ́mbà yìí 0802301 5234. Ẹ máa bọ̀ kájọ ṣètò táyéṣe ọmọ ẹ̀dá àti àtúntò ọjọ́ ọ̀la ní àárín gbùngbùn ìpínlẹ̀ Èkó Lagos Central olùkéde olóyè Àbáyọ̀mí Dáramọ́lá ìgbìmọ̀ elétò.
1: Ọdúndé, ọdúndùn, ọdúnjọ, oníkọ̀túpọ́dún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n lórí oyè Múṣù.
2: Ìjọ olúwa kò fẹ́ni tó. Ìjọ olúwa ló dàbà lọ.
1: Àtẹ̀gbú ẹkítàn àdé òkú aṣíwájú pé gbogbo afẹ́rẹ́fẹ́rẹ́ síbi ayé ọdún kẹẹ̀dọ́gbọ̀n lẹ́yìnwá ọba àṣẹ ìgbàdà bí ìṣọ̀lá aṣíwájú àtẹ̀gbú ẹkítàn àdé òkú aṣíwájú 1 oríkọ̀tún ọ̀fìn kọ̀túnland ọjọ́ kẹfà títí di ọjọ́ kẹjọ oṣù karùn-ún láàbọ̀ ṣàngó ogun àti ifá ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá wọn yóò fà wọn lóye dújẹ ọjọ́ kejìlá làwọn ìyàwó òlú yóò lọ kí kábíyèsí láàfin tọ́sí ọjọ́ kẹrìnlá làwọn ọlọ́jà yóò jó kiri ìlú lọ ṣe kábíyèsí láàfin oríkọ̀tún a ò sì ní ṣe ọjà lọ́jọ́ yìí ọjọ́ kẹẹ̀dógún nìfo ìdánilọ́lá ọjọ́ sannde ọjọ́ kẹtàdínlógún oṣù karùn-ún gangan layẹyẹ ọdún kẹẹ̀dọ́gbọ̀n oníkọ̀tún o inú ọgbà ìgbọ̀dọ̀ ìkọ̀tún LCD ni president àwọn alápàlà worldwide Alhaji Musa Haruna Ìṣọ̀lá Egunjọbí yóò ti lùlùfọ́bàjọ́ àkànṣe ìrújímọ̀ ọjọ́ Friday ọjọ́ kejìlélógún ọjọ́ kẹtàlélógún lẹ́gúngún yóò ṣeré lójúde ọba ká tó lọ fọpẹ́ fọlọ́run nílé ìjọsìn lọ́jọ́ Sunday ọjọ́ kẹrìnlélógún alá.

0: Kòkò nu wẹ̀rọ yìí tẹ̀síwájú Bọ́ndẹ FM láwà 92.9 rédíò fẹ̀sọ́ àkọ́tù kárí ayé. Tá a bá dé abala àgbẹ̀yọ̀ láàárọ̀ ìkìláfẹ́kẹ́ màmá ẹ̀yin bàbá yẹn jùpọ̀ lọ́dẹ kájọ forí korí fikùn lukùn lórí ẹ̀. Ọ̀gá àpáta àwọn ọlọ́pàá orílẹ̀ wa Nàìjíríà IGP Ọlátúnjì Dìsù wọ́n ṣe ìlérí o. Wọ́n láwọn máa dá ilé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá sílẹ̀. Wọ́n ti tọ́ka pé gbọ̀ngàn ilé ẹ̀kọ́ àwọn ọlọ́pàá yóò wà ní ìpínlẹ̀ Ògùn. Kódà wọ́n ní 42 làwọn fẹ́ dá sílẹ̀ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà. Àsìkò tí wọ́n ṣe ìpàdé kan pẹ̀lú tó jẹ́ alákòóso ètò ẹ̀kọ́ alàgbà Maruf Ọlátúnjì Aláùsà. Maruf Ọlátúnjì Aláùsà. Ìgbà tí wọ́n ṣe ìpàdé pẹ̀lú wọn ni wọ́n sọ̀rọ̀ yìí. Wọ́n ní kìí ṣe àwọn nìkan náà ẹni tó jẹ́ alákòóso Aláùsà. Lábẹ́lé dókítà Suwaiba Ahmad Anumbembe. Nínú àtẹ̀jáde kan tí wọ́n tẹ̀ jáde lẹ́yìn lópin ìpàdé yìí láti ọ̀dọ̀ ẹni tó jẹ́ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá DCP Anthony Placid. Ibẹ̀ ni wọ́n ti sọ nímọ̀ pé àwọn wò pé ìgbésẹ̀ yìí nípa dídá ilé ẹ̀kọ́ sílẹ̀ fún àwọn ọlọ́pàá káàkiri Nàìjíríà wípé yóò tún mú kí ètò ẹ̀kọ́ àwọn ọlọ́pàá kó tún jinlẹ̀ dáadáa. Sọ̀rọ̀ pé tí ètò ẹ̀kọ́ tó bá dùn yàn lára dáadáa ìwà ọmọlúàbí ó máa jẹ́ ọ dáadáa. Téèyàn bá ní ẹ̀kọ́ tó kún téèyàn ní ẹ̀kọ́ tó péye ó máa hàn lára èèyàn á hàn lára iṣẹ́ èèyàn á hàn lára gbogbo iṣẹ́ èèyàn. Wọ́n wá ní nínú ètò yìí nínú ìdánilẹ́kọ̀ọ́ yìí pé àwọn fẹ́ kí ètò ẹ̀kọ́ àwọn ọlọ́pàá àti àtúntò ṣiṣẹ́ ọlọ́pàá kó jinlẹ̀ dáadáa.
1: Ìgbésẹ̀ tí IGP náà fẹ́ gbé yìí ṣé ó lè jọ̀nà àbáyọ fún ìdáàbòbò tó pọ̀ mẹ́ẹ̀ nílẹ̀ wa Nàìjíríà àti wípé ṣé àtúntò àti àtúnṣe ó ti lè bá dé iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ilẹ̀ wa Nàìjíríà tí ó ṣe pé a ṣe gbọ́ pé mo bímọ ni àbí gbogbo ẹ̀rọ ara wọn ní òpópónà.
0: Ṣé o lè ṣe àtúnṣe sí iṣẹ́ ọlọ́pàá torí ojú tá a fi ń wo ọlọ́pàá bí wọ́n gbó kọ́ bẹ́bí kí wọ́n gbẹ́bí fàlàrẹ̀ bí wọ́n fi àjẹ́ ẹni tí ó ṣe. Ṣé wọ́n bá ètò ìdánilẹ́kọ̀ọ́ yìí àti ilé-ẹ̀kọ́ tó fẹ́ dálẹ̀ yìí ṣé o lè ṣe àtúnṣe sí àwọn kùdìẹ̀kudiẹ tó ń bẹ lára iṣẹ́ ọlọ́pàá.
1: Torí jákèjádò àgbáláyé wa ni ọlọ́pàá ọ̀rẹ́ aráàlú náà ni wọ́n ṣe. Àjẹsíṣẹ́ lágbàlá rẹ̀
0: yá jùlẹ̀. 08444-7100 àtẹ̀ṣẹ́ nàbí kẹ́ lu 070-88-100-155 ọkọ̀ sọ pé má máa dín tẹ kò wọlé má máa pè kò ṣiṣẹ́ ẹ lè lo 070-88-100-154
1: tàbí 08034057141 ìlú mọ̀ká 070-120-67959 kókó ní ilé sẹ́wọ́n rẹ̀ ń tẹ̀ síwájú lóòótọ́ ìyípadà tèmi tó pẹ́
0: ilé sílẹ̀. Ojú ìwé kíní ìwé ìròyìn Vangadi ni wọ́n ti ṣe ìròyìn mi láàárọ̀ yìí bẹ́ẹ̀ ló ń bẹ lójú ìwé kíní ìwé ìròyìn The Nation náà. Àwọn ẹlẹ́sìn àlùkò ni wọ́n fi ṣèpèlé rẹ̀ wọ́n mú àwọ̀ funfun bálá wọn fi kọ àkọlé rẹ̀ ǹjẹ́ kí ni wọ́n ń ṣàlàyé o. Wọ́n ní bóyá yóò jàsùn ní márùn ṣeun tọmọ kéékèèké ṣe. Ǹjẹ́ ẹ jẹ́mọ̀ pé iléeṣẹ́ ilé pẹ́ẹ́nì peace limited wà Nàìjíríà wọ́n máa gbé ìgbésẹ̀ kan lánàá ṣe mọ̀ pé bàbá gbé ìgbésẹ̀ ò lè kúrò lójú kan. Àti pé ìrìn àjò ogún ọdún ìwé kan náà ni yóò ti bẹ̀rẹ̀. Wọ́n gbowó lu ìwé àdéhùn kan pẹ̀lú iléeṣẹ́ orílẹ̀-èdè China méjì ni o lórí àti sọ àwọn iléeṣẹ́ ìfọpo orílẹ̀-èdè wa Nàìjíríà méjì kan láti sọ jí ti pọ́tá àti wọlé. Wọ́n ní ìgbésẹ̀ yìí náà ni wọ́n ní ó jẹ́ ìgbésẹ̀ akin tó lè mú kí ìlọsíwájú kan bá ọ̀rọ̀ nípa epo rọ̀bì orílẹ̀-èdè wa Nàìjíríà àti pé yóò tún mú kí ara tu orílẹ̀-èdè wa Nàìjíríà nígbà tí àwọn iléeṣẹ́ ìfọpo tó bá bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Ẹ̀rọ yìí sọ ní mọ̀ wọ́n ní NNPC Limited lánàá òde yìí wọ́n bu ọwọ́ lu ìwé àdéhùn mọ̀gbọ́mọ̀gbà láàrin àwọn iléeṣẹ́ orílẹ̀-èdè China méjèèjì yìí wọ́n ní ìkan jẹ́ Sanjiang Chemical Company Limited àti Sinchenk Fusu Industrial Park Operation and Management Company Limited. Wọ́n ní wọ́n bu ọwọ́ lu ló kọ àgá àgbà pátá àti ló kọ iléeṣẹ́ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni alàgbà Bashiru Ojúlari tí wọ́n jẹ́ alága àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ nípa NNPC Limited orílẹ̀-èdè wa Nàìjíríà náà bọ̀ wọ́lù nígbà tí Sanjia Chemical Company Guan Jiansong òun ló bọ̀ wọ́lù tiwọn. Bákan náà ni tó jẹ́ alága Sangenshen Fuso Industrial Park Corporation and Management Company Limited òun náà Bill B. Òun náà bọ̀ wọ́lù ibi tí wọ́n ti ṣe ìbọwọ́lù yìí kì í ṣe Nàìjíríà o ní ìlú kan tó ń pè ní Jiaxing ní orílẹ̀-èdè China òun náà ni wọ́n ti bọ̀ wọ́lù tó jẹ́ pé wọ́n ní ọ̀nà kẹrin lánàá òde yìí pé ìgbésẹ̀ yìí ìgbésẹ̀ akinrin ẹ̀yìn tó jẹ́ ọ̀gá àgbà tó darí iléeṣẹ́ NNPC Limited lórí Nàìjíríà sọ nímọ̀ pé lókàn àyà wọn pé ohun tó sì ń bẹ̀rù pàtàkì ọkàn àyà wọn ti pẹ́ ni pé báwo ni àwọn iléeṣẹ́ ìfọpo yìí ó ṣe kàn dúró tó jẹ́ pé wọn ò níṣẹ́ tá a máa náwó náwó lé wọn lórí láti ọjọ́ pé gbogbo tá a ná lé wọn lórí kọ̀ ni ṣùgbọ́n pàtàkì gbé fún àwọn míì tọba bo tó bá wa ṣe lórí ẹ̀ dájúdájú ọyẹ ká lè rí ọ̀nà àbáyọ tuntun àti ilé ìtọ́jà ẹ lọ́gà ẹ̀kúrẹ́ ìròyìn inú ìròyìn The Nation ìròyìn Vangard gbogbo
1: Be wa se la jama so ko re lo te yen ko re nko buruko ba je lo je ko to mo le sinu e dere trust la aro yin new telegram na tu gbo yin balance yin be nu e di guardian woni ka so to ka ko so ju ka paro ka wa lai lo bo te je pe aso ta le joni to nga pa onile ninu lo ti kan tori awon rede wa yan te ko ni south africa e se pa da wa so rede wa re jori sele te ko se ta won kan fe ona je je pe joba papo ile se to won ti le okere alako e to gbe lo so fun ti ko je kine gene ibeva je ko di mo oni ta ba pin wa so radio re je apada eyin le sanwo re o bi o se gbe laaro ti to ni o won ni bo ti ba ko jo ra ma do so bi bi pade kan te pe ti le kun mo ri tan jo se ni ko pe pele to je akowe

0: Atọ́tọ́ arẹ́rẹ́ o, àdúpẹ́ àtọ́kọjá lọ́wọ́ gbogbo ẹni tó san laundry charge ọdún 2025. Àmọ́ rírì ìbáṣepọ̀ yìí lọ́dọọdún bí èyí bá mọyì àwọn iṣẹ́ ribiribi. Àkọ́ṣeṣẹ́ ojúlówó amáyédẹrùn tíjọba ìpínlẹ̀ Èkó ń pèsè fáwọn aráàlú bí ilé ìwòsàn lọ́kanòjọ̀kan, ètò ìlera ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ jẹ́ ká yára kọ́kọ́ lọ san laundry charge ọdún 2026. Onílé ni yí ni, onílé ni ẹni dúkìá. Ẹ tètè lọ sọ láì làágùn. Ẹ kí gómìnà tó ṣe bẹbẹ lọ́wọ́ gọ́ọ̀nà gbogbo ajídé Olúṣọlá Sanwó-Olú. Ẹ jẹ́ ká jọkọ́ Greater Lagos sí ẹ san laundry charge yìí sáwọn ilé ìfowópamọ́ tíjọba fún láṣẹ láti gbà. Ẹ lè sọ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín USSD lórí ẹ̀rọ ayélujára tàbí àwọn ojúkọ̀nà tí ìjọba ìpínlẹ̀ Èkó ti fóun tẹlu tí wà lẹ́yìn ìwé pélébé tó wà lọ́wọ́ yín. Kò láyé lọ́gbọ́n o, ní kíákíá ojú ẹsẹ̀ kẹ lè jàǹfààní ẹ̀dínwó ìdá mẹ́ẹ̀ẹ́dógún 15%. Ẹ má sanwó ìtanràn o, ìgbéga ìpínlẹ̀ Èkó àjùmọ̀ṣe gbogbo wọn ni. Olùkéde ilé ìgbésẹ̀ mẹ́ṣẹ̀
1: fún ọpẹ́ olóore àdáàdá tán ni gbogbo ẹbí bàbá wa olóògbé Aliaji Jimoh Adisanya Rabiu Ajose ìbílẹ̀ ààrẹ tìlú Akẹ́sàn dúpẹ́ lọ́wọ́ tọmọdé tàgbà tí wọ́n gbójú tó sẹ̀ lọ́jọ́ àṣekágbá ìsìnkú olóògbé. Ọ̀pẹ́ pàtàkì lọ́wọ́ ọba Abdulaziz Badabiu Aṣíwájú Oníkọ̀ tí wọ́n sì kọ̀ tó. Ọ̀pẹ́ lọ́wọ́ ọba Najimuddin Abibide ní abẹ́rẹ́jọ́ Alákẹ́sàn ọ̀fà Akẹ́sàn àti gbogbo olóyè wọn. Ọ̀pẹ́ lọ́wọ́ gbogbo àwọn olóṣèlú ẹgbẹ́ PC Godwin Constituency DA bẹ̀rẹ̀ láti orí Honourable Yokete Ayuba members of Rep Alimose Constituency pẹ̀lú Honourable Kehinde Joseph members of Assembly Alimose Constituency. Ọ̀pẹ́ lọ́wọ́ senior comrade Akinsan Elasisi the executive chairman Godwin Constituency DA àti vice wọn Honourable Adeyemi Dada pẹ̀lú Honourable Disola Badmus SSG Godwin Kọ̀tó gbogbo ìkásẹ́lọ̀ Godwin Constituency DA ẹ̀yin party leader Godwin Kọ̀tó àdúpọ̀ gbogbo wọn chairman ẹ̀ṣẹ̀kú àdúrótì ẹbí òdúlé ẹgbẹ́ láti Akẹ́sàn Akinye ẹbí ìdóyẹwó láti Akẹ́sàn ẹbí ìdòwú àṣẹ láti ìṣẹ̀rí ọ̀ṣun ẹbí ìgbélẹ̀ yìí láti ìṣẹ̀rí ọ̀ṣun ìdọ̀fẹ́ family láti igbó ọ̀rọ̀ ẹṣẹ́ o landlord association ìṣẹ̀rí ọ̀ṣun taxonomous ọmọlẹ̀ group ìṣẹ̀rí ọ̀ṣun ẹṣẹ́ o gbogbo ẹbí rabiu ajose níléroko àdúpọ̀ o ọmọrere agbẹ̀yìn gbogbo wa olùkéde àwọn ọmọ olóògbé.
2: Prompt FM 92.9

0: kọ́kọ́rú ẹlẹ́sà bọ́dẹ fẹ̀mí ọ̀rọ̀ jẹ́ pé ó ń tẹ̀ síwájú former timekeeper àti ẹni tó jẹ́ pé aláàgọ́ lọ́wọ́lọ́wọ́ aago méje ti ku ìṣẹ́jú mẹ́wàá o tí ò bá rí bẹ́ẹ̀ jájá lẹ́ẹ̀kan náà torí wọn bá ti fojú
1: kan go. timekeeper tó rédíò ìtọ́ fi jẹun jẹ ní sukùl gangan lójúlówó timekeeper
0: tani wọn fi jẹ o.
1: nígbà tí mo wà ní primary school mo jẹ assistant timekeeper so nígbà tí mo dẹ̀ wá secondary school mo jẹ timekeeper nígbà.
0: Nígbà tí wọ́n á dé lásùn kọ́.
1: Ṣé wọ́n máa ń jẹun aláàgọ́ sí university?
0: Ẹ̀gbọ́n mi kò wà jẹ́. Ẹni ẹni pa gbọ́dọ̀ bọ̀wọ̀ fún sẹ́gun gbélé torí bàbá aláàgọ́ ni. Àti olórí àyè mọ́pàá kìlì ṣe ti gbogbo ṣe
1: pàtìkì.
0: Sẹpẹsẹpẹ àwọn díje pẹ̀lú àwọn ikú náà ní ẹgbẹ́ òṣèlú APC wọn ni bẹ́ẹ̀ bá sì gbàgbé ọmọọba akérò làwọn wọn ń ṣojú ẹkùn tìjọba àpapọ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn ṣe erékùṣù ti èkó Lagos Island Federal Constituency 2 nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà wọn ni Karin Gbolowo wọn ni ẹ̀rí pé àwọn ṣe dáadáa ní ọ̀pọ̀ ọdún tó yẹ pé lò nílé ìgbìmọ̀ asòfin àgbà ilẹ̀ wa Nàìjíríà wọn jẹ́ kó dúró yìí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn amáyédẹrùn jẹ́ pé àwọn tari síta àti ọrọ̀ ajé tó pé ó fòlò kẹlẹ̀ lá lẹ́kùnjọba jẹ́ pé tí à ń ṣojú fún wọn ni àwọn aráàlú tó jẹ́ pé sì ń ṣojú fún wọn pé olóòótọ́ ni torí pé òótọ́ ni mọ lékè o wọn ni pẹ̀lú gbogbo nǹkan tó yẹ pé ń lọ nígbà abala ni tọ́wọ́n àtàwọn alátakò wọn náà rọ olóṣèlú dé ni o wọn ni gbogbo ìtòrótì wà ní sẹpẹsẹpẹ wọn ni ká rìn gbòòrò wọn ni lẹ́nu kò pẹ́.

0: pẹ ìdìbò lórí ìtọ́ wọn ti kàn ayélujára online tó yẹ pé àwọn olólùfẹ́ àwọn fún ẹkùn ìjọba tọ́pọ̀ ṣojú fún wípé ẹ rí i pé àlàfo ẹ yàtọ̀ síra wọn o wọn ní bẹ́ẹ̀ bá sí ìgbàgbé wọn ní ẹni tó yẹ pé òun náà fẹ́ díje fún ipò náà wọn ṣẹ̀ṣẹ̀ fi ọkọ̀ fipò rẹ̀ sílẹ̀ pẹ̀lú gómìnà Babájídé Sanwó-Olu ni o wọn ní ọmọọba Moshood Káyọ̀dé Akíọ́lú lórí ìtọ́ wọn ti dìbò online ẹ̀rọ ayélujára wípé ìbò táwọn wà ní wọn lọ bí ọdún ọdún mẹ́fà ni o ìyẹn ìgbà onímẹ́rìnléláàádọ́rùn-ún tí wọn lára ti four foot tó sì pé ẹni tó yẹ pé òun náà fẹ́ díje tó yẹ pé ìbò táwọn ní kò ju ọgọ́sàn-án lọ wọ́n dà 80 kókó ló lè ṣe bọ́dẹ̀ fẹ̀ ó ń tẹ̀síwájú.
1: kókó olúwo ìròyìn tẹ̀síwájú bọ́dẹ̀ fẹ́m láwà 92.9 rédíò fẹsọ wa kọ́ tó kárí ayé àròmàlà ládéjé yìí máa fẹ́ gbọ́ tẹnu apẹ́ ń gbọ̀gbọ́ ni tí ọba wọ̀ ẹ́ láti sọ gan tí ó fi kọ́ bọ̀ ẹ́ lẹ́nu tó fi sọ òní mọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn ẹlẹgbẹ́ mi mo jẹ́ gọ́fúnà ní yunifásitì lẹ́sùn gọ́fúnà ọ̀f dìpátmẹ́ntì ìyẹn yàtọ̀ sí time keeper kókó olúwo ìròyìn tẹ̀síwájú
0: wọ́n ní
1: tí wọ́n sọ pé ó jẹ́ gọ́fúnà mọ̀ pé láàrin sítúdẹ̀ǹtì
0: nìyẹn
1: wọ́n ní olùṣe sí iná ọ̀tọ́wò bàbá kó owó kalẹ̀ sún lé ìtàbá iṣẹ́ kun díẹ̀díẹ̀díẹ̀ olùwọ́sẹ̀ náà owó tán kò ní mọ̀ jẹjẹ́ mọ̀ pé owó tí ó lè wà nàìjíríà ní gẹ́gẹ́ bí dúkìá lókè òkun wọn lọ́nà àti ń wálẹ̀ wọn ní owó ohun ti dínkù báyìí sí tírílíọ̀nù mọ́kàndínlọ́gbọ̀n àbò lédè ẹ̀yẹ 29.61 trillion naira tó jẹ́ pé àgbékalẹ̀ lọ́dún sọ́dún ni wọ́n ta bá wo ọdún tó kọjá lọ nínú oṣù kejì ọdún tó kọjá lọ 2020 iye tí owó náà wà jẹ́ tírílíọ̀nù 3.22 trillion àbọ̀ ó lédè ẹ̀yẹ 32.53 trillion naira ní ọdún 2025 ní oṣù kejì wọ́n ní ó túmọ̀ sí pé owó tó ń lọ bíi tírílíọ̀nù 4 dídí ẹ̀ 4.13 trillion naira ó ti kúrò nínú owó ọ̀hún tó jẹ́ pé tabá ní ká gbé sórí wọn jẹ́ ìdá 12.5 lédè ẹ̀nu ìdá ọgọ́rùn-ún ti ṣe 12.7% wọ́n ní èyí túmọ̀ sí pé ètò ọrọ̀ ajé bó ṣe dàbí ẹni pé ó rí ìhun ó tún ní ìpalára lórí dúkìá wa lókè òkun àti owó tá a ní lókè òkun ẹ̀wẹ̀ nínú àlámọ̀rí ti iléèfowópamọ́ àgbọ̀lé ìwà nàìjíríà tó gbé kalẹ̀ àti ohun tó jẹ mọ́ ọ̀rọ̀ nípa owó tá a fi ń ṣòwò wọ́n ní tá a bá ní ká wo dúkìá àti abẹ́lé wọ́n léyìn ó gbẹ̀rù tiẹ̀ o ó jẹ́ ìdá 19.5% 21.2% ló fi gbèrú sí ti ní ọdún tá a wà torí pé ó ti wà ní 94.74 trillion naira ìyẹn tírílíọ̀nù 84 àbò lé díẹ̀ 94.74 trillion naira wọ́n tá a bá sì wọ́n oṣù kejì ọdún 2025 iye tó wà ń gbà ní ó jẹ́ tírílíọ̀nù 82 àbò dídẹ̀ ti ṣe 78.18 trillion naira ó túmọ̀ sí pé èyí ta dúkìá ta lábẹ́lé ta fi ń ṣòwò lábẹ́lé èyí ó tún gbèrú sí ṣùgbọ́n tòkè òkun ń lo yin jẹ ẹ mọ́ gbọ́ ìwé ìròyìn vangard láàárọ̀ yìí ẹ bá ròyìn yìí
0: mẹ́. kókó ló lè sábà rẹ̀ náà ló jẹ́ pé ó ń tẹ̀síwájú kò sí àfihàn ìlú ẹni telegraph láàárọ̀ yìí bákan náà ìwé guardian náà tún gbèrè lágbàgbé daily trust ni o torí pé iléeṣẹ́ rí nàìjíríà ó ń bá gbà mú ni o wọ́n lójú àlejò láti ń jẹ gbèsè yẹn láti ń san afaimọ̀ káwọn iléeṣẹ́ ọkọ̀ òfurufú nílẹ̀ wa nàìjíríà kò má daṣẹ́ sílẹ̀ o torí pé lọ́wọ́lọ́wọ́ báyìí gbèsè tí ẹ jẹ́ ọlọ́ bíi bílíọ̀nù mẹ́sàn-án náírà wọ́n ní púrọ́kì níyì ẹ̀rí tẹ̀lé ọmọ wáyé tó jẹ́ ààrẹ gbogbo fún àwọn ẹgbẹ́ lóríkọ̀ ọjọ́ kan fún ti ẹ̀yìn tó kọ́ jẹ́ dókítà Abdulmaruf Yusa òun náà sọ púpọ̀ lọ́rọ̀ o bákan náà ò ní kankọ́ o bákan náà tó tún jẹ́ ọ̀gá àgbà kan lórí ẹ̀ka kan tàbí ìkejì orí kan síra wọn ni òun náà sọ púpọ̀ lọ́rọ̀ wípé bí gbèsè bá ti pọ̀ lápọ̀jù ó fẹ́ dàbí gbà pé ọlọ́mọ ṣe wà ládigunjalè ni pé táwọn bá san bílíọ̀nù mẹ́sàn-án náírà ó ṣe é ṣe àti lọ sí òkè òkun àbí lábẹ́ ní bíbá yóò di wàhálà kọ́lọ̀ bá fún wọn sọ
1: vangard láàrọ̀ ìwọ́n ní igbó biribiri òkùnkùn bírimù bírimù ẹ̀dá tọmọ ṣe òkùnkùn sọ fún ọkọ má dóṣùpá lóró orí níṣẹ náà rìnnà òkùnkùn ọyọ mọ̀ èèyàn òkùnkùn ọyẹ wá o lórí ìwà nàìjíríà àti káàkiri àgbẹ̀ ẹ̀jẹ̀ ẹjẹ́ mọ̀ ikú wọn ní iná mọ̀nàmọ́ná wọn ní ọ̀dà bẹni pé ó rìnlẹ̀ díẹ̀ dákúdájú iná pọ̀ nípa kẹ́ ẹ bá wa àtẹ́tò ṣe o wọn ní dákúdájú pé ó kọjá bẹ́ẹ̀ pé ó sì ní nǹkan tó fa tó ti nǹkan bá ṣẹ̀ṣẹ̀ wọn ní ẹ̀ṣẹ́ kì í déédéé ṣẹ wọn ní ibi kan tí wọ́n pè ní egbin power station wọn lò ló mà lábàwọn gẹ́gẹ́ bí àwọn àjọ tí wọ́n jẹ́ elétò náà mọ̀nà wọn aládàáni mọ̀ṣẹ́ sọdúnmọ̀ tí wọ́n pè nigeria independent system operator mọ̀ṣẹ́ sọdúnmọ̀ láàárọ̀ yìí náà tẹ̀jáde àjọ niso yìí wọn ní ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ní aago mẹjọ kọjá ìṣẹ́jú mọ́kànlélógún ní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin ọdún tá a wà yìí wọ́n lé ó túmọ̀ ó wá mú kí gbogbo òkùnkùn wà káàkiri gbogbo òpínlẹ̀ èkó àti àwọn agbègbè rẹ̀ wọ́n ní torí pé àkóbá ó ṣẹlẹ̀ sí ibi tó yẹ kí wọ́n pèsè iná tó lọ bíi mẹ́gáwáàtì òjìlé lẹ́gbẹ̀ta àti ẹ̀kọ́ tí wọ́n pè ní 641 megawatt ní ṣùgbọ́n níṣe lọ́kọ̀ padà ló di ọbọ̀ sí orí òdo wọn ní ètò yìí náà lágbẹ́ pé ó ṣàdédé wáyé nígbàtí wọ́n ní kinní kan tó yẹ pé ó jẹ́ ẹ̀rọ kan tí máa ń yí biribiri tí máa ń pèsè àwọn nǹkan tó yẹ pé yí máa tari àwọn nǹkan sí àwọn ẹ̀rọ míì tí ó jẹ́ alátagbà tí ó tari ẹ̀ jáde wọn lọ bàjẹ́ yìí tí wọ́n pè ní central compressor wọn bákan náà ibì kan náà tó náà jẹ pé ọ máa jẹ èyí tí máa kun omi sí òkè tó yẹ pé omi tó bá pọn sókè òun náà ni iná ó lò tí wọn gbà káàkiri wọn pè yín ní circulating water pumping system won le yun lo o baje won ni gbogbo kini lo wa fa to je pe kini ko denu kole to di pe ko ise mo I denu kole re won na to wa lo sise ni pe kin re ki pelu ile ise inu omo won to wa ni osogbo eyi to pe osogbo ikeja west 330 kv transmission won le yun na o ba to ko lura won le yun na ba baje won to fa re to je pe oku birimbirimu o gba awon oluka akere ni ipinle ko atari gbe re se gbagbe pe ba le lu loke odo I choose Solu, Bawade da awon akilabi funra e ajoro akilabi won ni ti na mo no ba ile mo do didi won ya a ma gbadun abi no re tori pe oporopo se lo je pe nbe Nigeria to pe ina ni o je ka yan ri se ko lo ba oloju eni to sogo osupa ti o ba jeri ko ba fi owo ko ina Nigeria ki ina do dede ka ma gbadun yun abi no re adete no gbe iwe royin Vanguard laro yi e ba royin
0: no je ke di Guardian laro la subo na le je pe a fa won royin wa se o nje je pe di ka tari ko to tori mo to ni ke gbe ni pa to gba pe je asoju re Nigeria si Togo nitori ko je debo additional lo mo pe awon asaju ejo si le fisi a case o ododododo to bi ara re to gbodo mo dija sile laro mo ya meta gbodo mo yan ara wa je ko le ti yan oke ogun je fu opopopo du die se ni ipile yo wa ni pogo mi na na do wo o wa ra be se gbo awa saju egbe si le pc pe gbe gbe se lori o tori o to ni nkan ta won to gbo lowo lo bayi e mo yoke ogun je o tori pe o won oke ogun na ni awon ni o ni gba o o ro gbo awa saju egbe si le pc ni ipinle yo wi pe di gbo gbo fun ti pogo na pe egbe si le pc ni odun 2027 e je ko je ko gomina ko wa si oke ogun pe gbo gba ibadan wa ibadan wa ibadan na ni pe ko si e ko ri be o bi pe awon ayan fe nbe ni oke ogun no di guardian ni igbade gba igbole gba na kala re fun o mo ni pe
1: Peter bi ati rabi won pa so lojo aiko sunday to koja lo o da be ni pe o fe pa boselu africa democratic congress o fe pa won lara die o tori pe oro yin na lo je pe won gbe pe ṣugbọn egbe oselu adc won so di mo pe looto o na pe imehdi o fe waye lori bi a meje se ko nu egbe oselu adc ṣugbọn ko se akoba ko le so pe ke egbe oselu adc ma ro ponla ni to gba papo ti o waye 2027 e to ja lo ko egbe oselu adc bolaji adlai so di mo pe ijade ko nu egbe oselu a mejeji won ni o je nkan ti ni ati e ba fe bo wa fi ori gba ise sugbon sibe sibe na be osubu ko ni merudi bi pe awon tun o tun fi ru awon lagbara lati tun gbe akale ni won se wa ri awon mejeji won yi won ni awon wo won ge bi en te kan se anybody kan se ko ni ma loko ma bo won ni obi ati kwapa to pe obinti e won la meje lojo dije won awon pe kaluku won na lo jade ko won fe ja lodun 2023 sugbon ti kadara o si won lori won ni ngba ti won wa jesuna egbe oselu adc won ni won farabale bi pe ka ti tele gbugba won la narrator nu egbe oselu won ni papa julo la peter obi ohun to sa le ni pe mo fe ja re mo fe ja re mo fe ja re a je are a je je are se suru e je ka jo fo so ka tu egbe oselu ka gbe duro na ko dede won ni ko seyun iro pe ani self min ticket won ja re won ni to nba won ni ko de ye kori be bi pe itose lo ni loyo to leto leto na lo je pe yo gun rege emi ko mo so be o ara gba bolaja ko ja ru egbe oselu adc no so be la te ba na go iwe ready nation e ba ron yi
0: mo ko se bolaja na lo je ko nte si waju won to pe gbo re nkan koko oyin ko mo pe nkan koko bi ba mo yin mi je lo je ki turo lo re si we gba bi gba gbe le go mo
1: so be le
0: e ba ni ki lo to lo lo to ni ka ko lo ma gbe bo je je ko ra we be si are le wa Nigeria lai gba gbe gomina ipinle ogun se joko mo te kan mo de e to je adari egbe odua people congress fife ambassador dari ade so pe lo pe akesi onilenu ko pe ni ijoba ibile te ko ni ipile ogun papa gbugbe abule matale ni ijoba abile imeko afon ni fulani daran daran meta kan ni o lo je pe wa sinu oko to je pe won si ku arakunrin kan je je ah eh se mo fe eran ijeko ni bi won o si mi se meji ate lowo gbende kunrin won si ha asi gelu le ah ko ye ko ribe o won ni gomina ipinle ogun e se lori re o lori eto abo ko le pe ni agbi ta n pe ni imeko afun ni ipinle ogun bi pe ko ye afulani daradara won ni an se agbara lu we gba ni gba gbele gbe yan ka laaro ipe moju to abo logun ni pe jokan ni o
2: ori olorun pa lori mi ko ni ra ori baba won ti ojo bi eni ta jo ta dupe fele du mo igbo ati mo ri olorun laye eni ni ta wale aye ka ni ta laye
3: tatu ni pa ni si aye omo eniyan o to ka kan sara si eniyan be bo wa ye aye wa serere ni ba ekun omo aye mo duba wa ye aye wa serere o de ba igba o so de o de be tun be se ni happy birthday to you sir is royal majesty doctor Sulaiman national raja asade o ni ba ekun o ba mi le ge o e kun mi le duge o iba omo duba ekun o ma se ja yeja o ma se ja deru omo opo ni ba o se ku iye ku ile re omo dere mo fi la ale don me omo besamale omo dagun je ma ba ro o dagun laye ni ni ke fi se ategun atepe lese tena igbodun ododun isaporiwe omo aye mojuba ododun le wa wa e so bi e o se temi tomo tomo ase nte dimare te ba n gbo ni pejo haishif alhaji nureni hajaguna of iba kingdom ita ma ki o ka biesi ni pe igbodun odun kan ni o le guge o kun le guge o iba
4: Oh yeah, shoppers, make una hear correct G. Maggi chicken flavor promo, don't land though.
5: Buy Maggi chicken flavor, feast double cubes pack, and get 10 extra cubes free.
4: Yes, so, and it's more 10 double cubes pack. You go get 4 cubes free.
5: Now double chicken taste, more enjoyment, and more value for your money.
4: No castle, rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish.
6: Me and Maggi, so good.

0: a monk preparing for a big family party. What's the rock that first bowl with golden penny scimitar? A. A formula. Me and Tao Shi. C. Oha. D. All of the above. All of the above. Final answer? Correct. Golden Penny Semolita is my super choice. Made with premium wheat and enriched with vitamins. It's the right combo for my chocolate soup. Golden Penny Semolita, my super choice.
1: Atutuarere, ìròyìn pàtàkì la mú wá sẹ́yìn òbí àtàlàjọ́.
2: Láti iléèwé girama àwárí islam adége.
1: À ń ṣe gudugudu ní àjà mẹ́fà nílé ìwé wa.
2: Báwọn ọmọ wá sí yege nínú ẹ̀kọ́ wọn lọ́dọọdún.
1: Wọ́n ń gbígbé orókè nínú eré ìdárayá àti ìfagagbága nínú iṣẹ́ ọpọlọ.
2: Gbogbo olùkọ́ni wa ló pójú òṣùwọ̀n kíkọ́ni nírọ̀rùn. Yálà ẹ̀kọ́ sáyẹ́ǹsì kọ̀m̀pútà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wà jaburata.
1: Láìbìyí wa ti tún kún fún oríṣiríṣi kò. Ibùgbé àwọn ọmọ ìláfiwé.
2: Ààbò tó nípa wà fáwọn ọmọ wa. Ìròyìn kò tọ́fojú bá.
1: Fún ìlọsíwájú àwọn ọmọ wa, Àwárí Islam Model College, No. 1 Oníwáyà Road, Dọ̀pọ̀ mọ́ Agége, Lọ́nàkóró. Ẹ má dàgùn là. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, ẹ pé ẹ̀rọ ìbáyọ̀ wa 003-385-6059. Lẹ́ẹ̀kan sí 003-385-6059.
3: FM 92.9.

0: oníwèrò yìí tẹ̀síwájú mọ́ni fm láwọn àná yẹn tí ó dọ̀tún àrídìí ìfẹ́ sọ wákọ̀ tó kárí. ní òwe rìndì nation láàárọ̀ yìí wọ́n ní wọ́n ń podò lódò lómi tó rọpò sẹ́ni tí wọ́n máa lọ sí ìjọ oníyàn kọ́ dání. ǹjẹ́ jẹ́wọ́ yìí pé àwọn èèyàn tó yẹ pé wọ́n ti gba fọ́ọ̀mù ìjẹ̀bù ipò gómìnà káàkiri àwọn ìpínlẹ̀ lórílẹ̀ wa nàìjíríà ni ẹgbẹ́ òṣèlú apc bá jẹ́ 83%. àwọn ìpínlẹ̀ 28 ni du ipò gómìnà fọ́ọ̀mù náà wòrí àlè fẹ́ràn fọ́ọ̀mù fẹ́ débẹ̀ o. wọ́n ní ṣùgbọ́n ó ṣe pé àwọn èèyàn yìí iye wọn tún lè pọ̀ jù báwọn lọ torí ẹgbẹ́ òṣèlú apc fi wákàtí díẹ̀ kún ọjọ́ tí wọ́n fi tí wọ́n tó fọ́ọ̀mù wọn fi. wọ́n ní tẹ́lẹ̀ ṣáájú wọn ní alẹ́ àná òde yìí mọ́jú orí náà lọ jẹ́ pé ó yẹ kí àsìkò tó ń gba fọ́ọ̀mù kó wá sópin. ṣùgbọ́n ẹni tó jẹ́ ẹgbẹ́ òṣèlú apc alàgbà Felix Mọ́ọ̀kà ni wọ́n kéde wípé wọ́n ṣe àfikún sí ọjọ́ sí àsìkò tó yẹ pé wọ́n ní dídá fọ́ọ̀mù pé fọ́ọ̀mù padà yóò wá sókun kí nìdí rẹ̀. wọ́n ní wọ́n rí pé àwọn èèyàn kan tún ní ìfẹ́ sí àti gba fọ́ọ̀mù wọ́n nítorí dé ìtìtì. ṣùgbọ́n ẹni tó jẹ́ alukoro ẹgbẹ́ òṣèlú apc alàgbà Felix Mọ́ọ̀kà ni wọ́n kéde wípé wọ́n ṣe àfikún sí àsìkò tó yẹ pé wọ́n ní dídá fọ́ọ̀mù pé gba fọ́ọ̀mù àti dídá fọ́ọ̀mù padà yóò wá kí nìdí rẹ̀. wọ́n ní wọ́n rí pé àwọn èèyàn kan tún ní ìfẹ́ sí àti gba fọ́ọ̀mù dé títa fọ́ọ̀mù sì ń tẹ̀síwájú yóò wá parí ní òru ọjọ́ ọ̀la òde ṣe ọjọ́ kẹfà ní oṣù karùn-ún 2026. wọ́n ní tó bá di ọjọ́ ọjọ́ ọjọ́ keje oṣù karùn-ún 2026 tá a wáyé àwọn kan sọ nímọ̀ pé wọ́n wá tilẹ̀kùn fèrèsé pé tó àtúnra fọ́ọ̀mù díje nu ẹgbẹ́ òṣèlú APC. wọ́n ní ibi tí wọ́n pè ní gbọ̀ngàn ibi tó jẹ́ ti ilé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní ṣe ló ń gbàlejò bẹ́ẹ̀ làwọn yẹn ń lọ tí wọ́n wọ́ tikẹ́tikẹ́ ṣùgbọ́n ó ṣeéṣe wáyé pé iye àwọn ètò ẹ pé ó tún díje du ipò tí wọ́n tora fọ́ọ̀mù wọn ló ṣe kó jẹ́ pé wọ́n tún máa pọ̀ jù báyìí lọ. lọ́gbọ́n ìwé ìròyìn the nation láàárọ̀ yìí ẹ bàrù yìí.
1: lọ́jọ́ kínní telegraph láàárọ̀ èdè lẹ́tẹ̀gbọ́ èdè gàdíà náà gbóròyìn o ǹjẹ́ jẹ́wọ́n pé abala kan ẹgbẹ́ òṣèlú p ní ìpínlẹ̀ ọ̀yọ́ pápá jùlọ gómìnà Ṣèyí Mákindé ọjẹ́ kodúmọ̀ lánàá pé tútúra kì í à ń yàn gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ìdíhẹ́ o ní ẹgbẹ́ òṣèlú PDP láti máa mójútó ẹgbẹ́ o wọn ní alàgbàtà fífi karápájà à ń yàn gẹ́gẹ́ bí akọ̀wé gẹ́gẹ́ bí ìgbìmọ̀ wọn ní pàdé ẹgbẹ́ náà jẹ́ pé wáyé ní olúlẹ̀ wa Àbújá wípé ó lọ bí méjì ní ojú ìdábí mẹ́ta tó jẹ́ pé adawọ́sù bàrà náà wà ní kálẹ̀ pẹ̀lẹ́sẹ̀ pẹ̀lú ẹgbẹ́ òṣèlú PDP wọ́n díṣe jọmọ ti kọ́ ẹ mọ́jẹ lájẹ́ kànáà ní fún un ní ìdìbò wọn ọdún 2027 ojú ẹ̀kí ní telegram bẹ́ẹ̀ tí ẹ̀ náà kà láàárọ̀ yìí.
0: ní ìròyìn vangard láàárọ̀ ní abala ti eré ìdárayá ògbóǹtarìgì lókèwókòtọ́jọ́ arinse onwelu wọn máa ti rawọ ẹbẹ sí akọrin ìgbàlódé takasúwe tó ń pè ń pọtẹbù pé kọ lọ sí ilé òsàn kọ lọ yẹ ọpọlọ ẹ wò kọ yẹ gbogbo àwọn nǹkan tó wà ní pé bóyá ń bẹ níbi ọwọ ìpàkọhùn wò kí ni àwọn ẹṣẹ tó fi ara gbà wípé ọkọjà bẹẹ wọn ní kí n tó bọyá akànfẹ kọṣẹ àwọn tí wọn.

0: se sagani
1: sagani
0: e mommy e ma e fokan bale mommy se mo mommy un toro oro yi ma ni yanju loni ati saga ati awori ma ki ese ta ba ti ja ese ina ti won no portable fo lenu le mi anu awori fo lenu enu enu gogo wa wa o
2: enu ni portable
0: enu gogo won ma wo o eni won se ma gba pe ye wa ati saga loko awori kin dari ju won ah e tin ba bebe mama ah ola yin mo wo mama o won to wa lo come tell me we se o dara ra o ola yin mo wo mo wa togun togun ni o
2: ah eko ipo wa studio do pilot ma ko
0: mama igbari don be la ri koja be o awon o ka na wo ana osubo ana takiti mo be lo tele o mama kin dari ju won abi ah olorun yo yin leni ah eje ki gbogbo wa patata lori ofe ah o ti da ah awon to ma gbe ja saga won de yi ah eyin saga ni won wa hello ah iru awon eri awo si ori awon eri eri to ni virus iyo mleri eri yin ni virus
1: eh eri ni virus eri ni virus yo to ko virus ko faro
0: mo le ku si le do si mi ki mo wi ki mo ki mo gbe ki mo gbe ki le
1: tu ala ani gbara o da e gbo sa gari e me dai mo e gbo gbo lo kan je sa ga awon mo yo mari fu mo sa la ti ko godo pa omo sa ro godo
0: e je o ba ile mi ni
1: Yes, ma'am. Ijo kan se wa ti oku oku mato kan wa gbe mo se koja lo ba mo se gbe taya ti egbe ka ti ni yan ah ino bi mi la ro kutuku e ti ti mato o te n kero e ti fi ayeyan meji la yin meji te gbe le to wa gbe taya ti iwaju mo se ra park ni yan inu wa bi mo se gbe taya ti mo roll le bayi wa na e n gbo odi keji sare lo be awon eyan wo mi ni pe ah ti se mo gbogbo ọmọkùnrin mo lọ fún mo láyè rẹ tayé tí a fi tọrọ fún ọmọlúwàbí
0: yẹn. O lè jẹ́rìí. Mo jẹ́rìí ẹ̀ mo jẹ́ ọmọ àbú.
1: Ọ̀ bá wá fún un ni ọgbẹ́ táyé oṣù sáàrin mo nílé ààyè mẹ́rin lẹ́bí lọ́rẹ̀ bí.
0: Olóhùn.
1: Omi tó ń ju táyà sí títì.
0: Olóhùn. Olóhùn.
1: Àwọn agbádùn mi ni pé àwọn mọ́tò tó wà lẹ́yìn mi wọ́n ti hánù.
0: Wọn ò fẹ́ máa tọ́ tẹlẹ̀ wájú pé ẹ̀yà yìí wọ́n máa ṣe àtìlẹ́yìn fún ìmí inú wọn máa dúró àdúrà tó máa bú yín ni. Àwọn òní dákẹ́
1: àríwú ni. Tààrọ̀ yìí ṣe ẹ̀kọ́ awọ́ ọ̀sẹ̀ àtórí bíríjì láti tò láti nǹkan bíi arago méje láàárọ̀ yìí. Kò dẹ̀ sí nǹkan kan wájú. Bàbá ń pariwo pé nọ́sánà nọ́sánà ẹ̀yin náà wọ ọmọgidi náà ọmọgidi wà pé àwọn onímọ́tò náà ni àwọn tó ń wọ mọ́tò gangan àwọn kan pọ̀. Bọ̀dẹ̀ yìí nọ́sánà ẹ̀ wù ọmọlúàbí ẹgbẹ́ pọ̀pọ̀ ga
0: Oda. Biti la ye oniko yi. E ba gbe bise lori e. E ka rosa, e ka ro maun.
3: E ka rosa.
0: Alaji wa Abogunji, e ba mi daruko yin ke so ipo te dimu ninu iko traffic ambassador ke de ki gbogbo ara lisa ni kiake.
4: E ka ro gbogbo ile oruko mi ni Prince Wahab Ogunji. Emi ni olori odo egbeda ti mo je akewe je ilu Sasa. Emi na ni chairman traffic ambassador Bond FM.
0: Ah,
3: oruko mi ni Oluwakemi Deborah Adaji.
0: Ọmọ Oluwa ni Ijebu kan ni.
3: Ekiti ni mi.
0: Ekiti kete. Ele mo le ti de o ekiti kete. E ku le se ko to ma lo.

0: gẹ́gẹ́ bí wọ́n ṣe tẹ ààrẹ wọn fẹ́ sọ sọ́ṣìfò pẹ̀lú ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òun nuru toro wọn ni àwọn ojú àwọn ọlọ́pọ̀lọpọ̀ wọn tẹ̀ sóde wọn ní ọmọ nàìjíríà pàápàá jẹ́ ká wo ìjà tó ń lọ lọ́wọ́ láàrin iran àti orílẹ̀-èdè amẹ́ríkà ìjà tó ń lọ àwọn ní ìjà yìí ó ti gbilẹ̀ débi pé wọ́n talùnẹ̀ nàìjíríà náà wọ́n ní kó ṣe pé nàìjíríà à ń ní epo nílẹ̀ nàìjíríà báwo ló ṣe wá jẹ́ tó jẹ́ pé ìjà tó ń jà ní orílẹ̀-èdè amẹ́ríkà àti iran ó ṣe wá já wa làwọn ń jìyà nílẹ̀ nàìjíríà tó jẹ́ pé òde rí bó ṣe rí yìí ṣùgbọ́n wọ́n tẹ̀ sóde wọ́n níjọba àpapọ̀ ọwọ́ yín ni ọ̀nà àbáyọ wà o ẹ tọ́jú òṣìṣẹ́ nílẹ̀ nàìjíríà kí ara lè tu òṣìṣẹ́ The Guardian ló gbé láàárọ̀ yìí
1: ó dára tu gbogbo alátàrí gbogbo ẹ̀ bó ṣe lódì mẹ́rin náà ni àti pé bí owó epo pẹntiró bó ṣe wọ́n sókè kàkà tó ẹ pé àwọn ọ̀bẹ sí ní lálàsí àti wọ mọ́tò àti jáde lọ síbi iṣẹ́ ló máa mú mi lọ sínú ìwé ìròyìn padà sínú ìwé ìròyìn leadership láàárọ̀ tí ni o kí wàá kọjá lọ sí ìpínlẹ̀ kaduna ǹjẹ́ mọ̀ pé ìbọn tó máa ti dé ní ìpínlẹ̀ kaduna o gómìnà ìpínlẹ̀ náà gómìnà ọba sanni ó lóun ò mà ní fojú ọ̀hún ò ń jẹ́ káwọn tó wà ní ìpínlẹ̀ kaduna kan máa lálàsí àti bí gbogbo nǹkan ṣe rí pàápàá jùlọ bí owó pẹntiró bó ṣe lọ sókè bàbá ẹ̀ má gbègbè sẹ́kọ̀ tó nípọn bí awe rìn ǹjẹ́ mọ̀ pé àwọn ọkọ̀ bọ̀gìnìbọ̀gìnì tó yẹ pé gáàsì ló ń lò bí igba 200 bàbá ti ta lítà sí àwọn ibùdókọ̀ tó ṣe pàtàkì láti jẹ́ kí ìrọ̀rùn kó wà fún gbogbo àwọn tó wà ní ìpínlẹ̀ náà oníṣẹ́ mọ̀ pé látìgbà tí owó epo tó ti wọn sókè ó ti jẹ́ ìṣòro ńlá fáwọn òṣìṣẹ́ ìjọba àwọn òṣìṣẹ́ aládàáni àwọn ọlọ́jà àwọn akẹ́kọ̀ọ́ gan ògbẹ́yìn látàrí bọ́n ṣe ń kojú ìṣòro látàrí gbogbo ẹ̀ṣọ́ ṣe wọ́n gbogbogbò nípa àdé yìí bàbá ní owó ọ̀mà ní lajú sílẹ̀ kí ta lùbọ̀ kó wọ̀ òun lè jẹ́ kí àwọn tó wà ní ìpínlẹ̀ kaduna kán máa kojú ìṣòro látàrí owó epo tó wọ́n sókè nípa àdé yìí ó ti gbé àwọn mọ́tò gbọ̀gìnìgàn tó yẹ pé gáàsì òun náà ni wọ́n ń lò ó ní láti aago méje àárọ̀ sí aago mẹ́fà ìrọ̀lẹ́ òun náà ni àwọn ọkọ̀ yìí yóò máa gbé àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ lófò ni o òye kán máa gbowó láti jẹ́ kí rọrùn títí tí gbogbo nǹkan tí yóò fi wálẹ̀ o ó wá ní àwọn ìjọba àbílẹ̀ kan tó yẹ pé ọ̀nà láti rí ìjọba àdúgbò tuntun wá kánkówó nígbà àti richardson káwó ó ní bákan náà ní àwọn agbègbè kan tó yẹ pé ó lókìkí dáadáa ní ìpínlẹ̀ kaduna náà ti sáré àwọn ọkọ̀ náà sí wàrà gbogbo àwọn ọlọ́jà àwọn akẹ́kọ̀ọ́ àwọn òṣìṣẹ́ ìjọba òṣìṣẹ́ àdáni láti lo àǹfààní láti máa wọ ọkọ̀ náà kó ṣe pé máa gbó lọ́wọ́ yín o ó ní ọ̀fẹ́ ni láti jẹ́ kí rọrùn kò bá wọ́n ní kò wá tán síbẹ̀ o ó tún máa ní ìgbé àwọn ìgbésẹ̀ kan tó tún máa gbé láìpẹ́ láti jẹ́ kí ìrọ̀rùn kó dá kó dé bá tonílé àtàlejò ní ìpínlẹ̀ kaduna nínú ìwéèrè ní leadership mo ti rí kà láàárọ̀ tèmi.
2: Ìta fún sí ètò tó yẹ kí àsìkò ń gbàdúrà lójoojúmọ́ fáwọn ọmọ wa.
3: Ó
2: ní ìdí tá a fún tara sàṣàṣàrẹ́ àtijọ́ àti ẹni lójo.

0: Shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land.
1: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
0: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
1: Now double your chicken taste, more enjoyment, and more value for your money.
0: No carry last, so rush, go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Me and Maggi, so good together.
2: Ori ni se ni ta fi dade owo ori na ni se ni ta fi to pa jeke lo gbogbo mo bibi ilu ikotu na ki soye ma jese oba aziz isola asiwa ni gbadda biu ati body force oni ikotu ti ilu ikotu kingdom ku orire iṣẹ̀dá tí ó takù yí láti ọjọ́ tí ẹ ti gorí àlefà babalà ní gẹ́gẹ́ bí ọba ìlú ìkọ̀tù títí di àkókò tá a wà yí tẹ́ fi pé ọdún kẹẹ̀ẹ́dọ́gbọ̀n lórí ìtẹ́ babalà yìí ẹ kú oríire kábíyèsí Wednesday 6th of May ni ètò yóò bẹ̀rẹ̀ pẹ̀lú ètùtù yú títí di ọjọ́ keje oṣù karùn-ún Friday 8th ni bíbọ ifá Saturday 9th ni jíjẹ oyè àwọn ọmọ ìlú Sunday 10th ni jíjẹ oyè ìdánilọ́lá Tuesday 12th ni gbígbàlejò àwọn ìyàwó ilé Thursday 14th ni gbígbàlejò ìyálọ́jà bàbáládé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kótó nípa àṣekágbá wáyé ní ọjọ́ Sunday 17th of May 2026 níbi tí Alhaji Muslim Haruna Ìṣọ̀lá ti máa dàlú bọ́lẹ̀ fún gbogbo lọ́balọ́

0: Sena Niyadi, any member of the cast, we shall align stock investment Nigeria Limited. We will be the chair of the layer of the staff for you. We are the letter of the show, man, the letter of the Mabier, we shall align stock. You buy your letter to Sena, look your yellow tape, but you do well, then you money for zero. And what should we not do? And the mission, that investment Nigeria Limited, no way, or they are so tired. If they don't know this share, or if I buy no routine. Then I want to come here to look for one more color, I just see 18. Hey, you complete of the commission. After what you have a banner for you, you have to be able to say about the 0911-833-3200. You want to talk, or you should have found Nigeria Limited, or you should have lifestyle farm, and must go to work on, and really, I need to do you, or you should have lifestyle investment in the care. If I had done, let's go up here, and come to work. Ya ko fele fele bi oju ajo e wa so pe bawo yan ran lati bi to ti po
1: ati gbogbo ma ya wa ti won je musulumi akumo odun le ya ile ti won bo kon dan ko jo ko je ko ba ni aye ati alafia bi oni so la livestock ma ji ma se ni odun ti mi ni ile ti yo fi ogbo awon yan lo run gbogbo la fe pe elomi ti wa nu won lati gba ti ati ku ti ati ma ba le elomi ti wa nu iwo ni ti e ti ba de fe pe o na ni keyin o gbiyan ju ko pe ran ti aba ti tan pa se ba ile yo ba awon baba wa awon ya wa o ma nbe nkan ti ojo nba ti wa like e won ni a boya e fe ka ba yin yan odun e ba fe ka ba yan odun boya e de fe je pe aso ni e fe ki ara awon mo so nba o ìgbà tó àwọn ọmọdé wà nínú gbọdọ̀ dópin bóòlù méjèèjì ó sì máa ṣe é ṣe ń lófa ìgbésẹ̀ lè tí àsọgbà ń ṣe yẹn àfojúsùn wa lórí ẹ̀mú báwo wà lájọ́ wọ́n àwọn èèyàn ṣe ní ìṣẹ̀tọ́ tí a bá ti pòṣù méjì kò ṣe kú àwọn èèyàn máa lọ sí north níbi tí ẹran ti máa ń chip táwọn tí wọn mọ wá tún ta nílẹ̀ yorùbá tó ti máa ń lọ ń rà so ibẹ̀ làwọn ó lọ tó bá ti dé ibẹ̀ yìí tẹ́tẹ̀ ni pé wọ́n máa pe nọ́mbà tí àwọn èèyàn mẹ́sẹ̀jì sí ta wọ́n máa pe fún wọn so tó bá ti mẹ́sẹ̀jì nọ́mbà yẹn máa sẹ́ndì group ní ìfiwá sí wọn ní market place tẹ́tí máa máa rí life and direct ọjà tó fẹ́ rà so iye táwọn ká bá pè lábàá òsán negotiate olólùfẹ́ta màálù rẹ̀ olólùfẹ́ta àgbò rẹ̀ ó ní 200 olólùfẹ́ta nití mo kàn ṣe ń tó bá ti mo láìkẹ yóò wo fídíò yóò wo fọ́tò dáadáa pé ṣe ń tóun ṣe èdè ẹran tó mọ ń pa ni ẹwà tí wọ́n á pìkẹ́ báwọn ẹran yẹn wá jẹ́ 200 pìkẹ́ báyẹn ó jẹ́ 200 àmì so àwọn nǹkan tó kù tí yóò jẹ́ additional charges tí ó gùn ó náà ní àkọ́kọ́ mọ́tò òde ìṣẹ̀wà fún ara rẹ̀ láti nọ́ọ̀tì ní láti ẹ̀dẹ̀ rẹ̀ ní so owó mọ́tò tí ó gbé ẹran láti bẹ̀yẹ délẹ̀ yorùbá ó jẹ́ ₦10,000 owó mọ́tò owó làdá àti owó okùn tí a ti náà kúrò lọ́jà tọ́wọ́sá àwọn húsá ní nǹkan kankan wọ́n lè gba ẹran sábẹ́lẹ̀ tàbùdá rẹ̀ tó wù làdá ₦5,000 kò ní ìta fún ọmọ wọn tàbí lómi so owó làdá àti owó okùn tí ó náà kúrò lọ́jà ó jẹ́ ₦5,000 owó ìsọ ilẹ̀ yorùbá táwọn tí làwọn ti dúró gbọ́dọ̀ jẹ́ ní káàbá yẹn mú bíìlì tí ó là ní ìyẹn jẹ́ ₦2,000 lórí ẹran ẹyọ kan tó rà ó jẹ́ ₦20,000 owó iṣẹ́ oníṣọ̀lá gangan ìyẹn jẹ́ ₦10,000 torí àṣẹ ní àkójáwó tó bá ran 200 lọ́dọ̀ wa tí ₦30,000 péréle ẹran yóò jẹ́ ₦230,000 àbàyàn aláwọ̀ ti mẹ́mẹ̀ ni pé owó ẹran tó bá láàfíà lọ́dọ̀ wa ẹlẹ́ẹ̀kejì wa ni pé ẹran tó bá lọ́dọ̀ wa tó jẹ́ ₦230,000 tẹ́tẹ̀ mọ́ náà sí 350 tẹ́tẹ̀ mọ́ lọ́lẹ́ 300.
0: báwo wá ni wọ́n ṣe sanwó ṣé tẹ́ bá gbẹ̀rẹ̀ dé ni wọ́n sanwó fún inú.
1: àwùjọ ní ìfẹ́ràn lẹ́ka gbẹ̀rẹ̀ dé sanwó tó bá ti rí ọjà tó fẹ́ rà tó rẹ̀ ti láìkí ẹ̀ kò tẹ̀ sanwó lẹ́ka tó kún ẹ̀mọ̀tẹ́ kì í ṣe pé aláfẹ́ lọ rà wá tó ẹ̀ pé tẹ́ bá dé mo fẹ́ wá rà ni ló wọ̀n ju gbogbo tí
0: a. irúfẹ́ àwọn ẹran wo gan lè bá mo yàrá tẹ bá fẹ́ lọ sókè ọ̀yà.
1: oṣù bí ẹran téèyàn fẹ́ tí ò ní ẹ gbá nílé iṣẹ́ oníṣọ́lá fáìlì.
0: nínú fún ayé tẹ̀tẹ̀ ìfisíta ẹni pé pẹ̀lú ìrọ̀rùn ẹni ò lè wá ilẹ̀ gbé ẹran kalẹ̀ sí.
1: bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ mo pe ni tí a bá dé náà tí ẹran bá fẹ́ ẹran dẹ̀rẹ̀ yóò kúrò nílé ẹjọ́ lọ sí kárà.
0: bẹ́ẹ̀ni
1: so kárà tó bá súnmọ́ ọ̀dọ̀ wọn. Oníṣọ̀lá livestock farm ó bá ń bẹ̀ Facebook wa Oníṣọ̀lá livestock farm ó bá ń bẹ̀.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ owó gan-an ni wọ́n lè pè sí.
1: kí wọ́n pè wá kán dàkún tó dáwọ́ di wa ní mọ́tì nọ́mbà yẹn ṣáàbùsì ò ní rí da. tí wọ́n ti mẹ́sẹ̀jì wa ní whatsapp a máa bá mẹ́sẹ̀jì wọn wọ́n ṣe send the group link sí wọn. so nọ́mbà ilé ilẹ̀ máa mẹ́sẹ̀jì ní whatsapp 091183332 00 091183332 00.
0: ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ lè fi bá wọn sọ̀rọ̀ bí owó alẹ́kẹ́ lè láǹfààní àti gbọ́ wọn yékéyéké o ní 091183332 00. ẹ̀ tó bá sọ pé ìrọ́ni kò tí ì dáhùn tọ́ ìmú o ẹ dá wọn wò kí ọdún ilé àtọ́dún yìí ó lè jẹ́ ìrọ̀rùn fẹ́yìn àti mọ̀lẹ́bí yín ẹ dágbére fáwọn aráalé.
1: ó kọ́ mi ní malakosi ntọ́yìnbó ọláyínká ọgbà yẹlá sí i.

0: àlàáfíà wa ṣe pàtàkì, ó ṣe kókó. Tó bá wá rí bẹ́ẹ̀, ṣé ẹ̀yin ti gbọ́ nípa àwọn ògbógi tó ń jáde láti iléeṣẹ́ ìtẹ̀mẹ́tayọ̀ tribe medical Nigeria Limited tí wọ́n ṣe lọ́nà ìgbàlódé tí àjọ NADAC sì fọwọ́ sí? Ọ̀kan lára ògbógi bẹ́ẹ̀ ni BRC capsule tí òkìkí rẹ̀ ń kàn gbìyìn kárí ayé tí ń gbani lọ́wọ́ ara tó ń tani bí ẹni fi omi àtàpàrà nǹkan tí ó rìn tàbí bínú jẹ káàkiri ara pajápajá tó ń mú mi lọ́wọ́ tàbí lẹ́sẹ̀. Bí àti ẹ̀yìn bá di wàhálà, BRC capsule náà ló ń dá ìfúnpá tó ga padà tàbí káyà máa lo pèpè àti àìrọrùn sùn déédé yóò tún jẹ́ kí ojú mọ́lẹ̀ kedere. BRC capsule ni ògbógi tó yàn lè lò tí yóò tún ròyìn ẹ̀fẹ́ lòmíì. Ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Ọ̀rẹ́ mi, ó ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí àrùn. Ara tún máa ń yọ lẹ́yìn rẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtà yìí. Ìjàfara lè wò.
2: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́. Iṣan ara fífà so. Ọwọ́ adẹ́sẹ̀ tó ń kú rírì bí tàìtà.
1: Gbogbogbò ogun téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lòmíì bó ṣe dára tó. Ní BRC capsule yóò mú òkèdè bá ara tó ń ta ni. Ara tó ń yún ni. Iṣan ara tó ewé àti ibo lẹ̀ wa ni wọ́n fi ṣe BRC capsule jáde. Àjọ NADAC sì fọwọ́ sí i. Ilé iṣẹ́ ìtẹ̀mẹ́tayọ̀ tribe medical Nigeria Limited ló ṣe BRC capsule jáde. Láti mú pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434. Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o.
0: Ìgbògi míì ni Morphine capsule tí mòṣèmúṣe ẹ̀dá múṣémúṣe tí egungun bá ń fani tàbí roni, ìbàdí tó ń fani so, àìlèrìn dáadáa tàbí oríkèéríkèé ara tó ń roni. Morphine capsule náà ó wà ní àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
2: Abẹ́ ọkọ̀ pàyẹ́ ọjọ́. Àárẹ̀ ò lọ. Àbírú kí tiẹ̀ ní gbọ́. Ẹlẹ́wọ̀n kò wá ń di ọ̀rọ̀ mi. Orí ara rẹ̀ ni ó fi kọ́.
1: Ẹnìkan ò ṣe yín ìrìn. Àárẹ̀ ara ló ń bá yín jà. Ẹ sọ bó ṣe ń ṣe yín ká gbọ́.
2: Ìgbọ̀nà ọmọ sẹ́mi, ìṣọ̀rọ̀ ń fà mí so. Oríkèéríkèé ara ń dùn mí. Ìbàdí tó ń ìkárùkù ojú tèmi.
1: Ògùn téèyàn lè lò fọ́ròyìn ẹ̀fẹ́ lòmíì bó ṣe dára tó ni Morphine capsule. Egbògi tó kápá gbogbo àmì àti àpẹẹrẹ tẹ́ ẹ sọ nìyẹn o. Ìlera Morphine capsule ṣe máa ta kébékébé padà. Iléeṣẹ́ ìtẹ̀mẹ́tayọ̀ tribe medical Nigeria Limited ló ń ṣe Morphine capsule jáde. Láti mọ pharmacy tó súnmọ́ yín, ẹ pé 08103369434.
0: Ẹ̀yin olùgbọ́ mi, ògùn gbéra fún herbal capsule tó ń jẹ́ kára ọkùnrin kópọ́kípọ́kí dáadáa tó ń sọ ọ̀lẹ́ ọkùnrin di alágbára. Kódà àwọn ìyàwó ilé wọn máa ń rà á fún ọkọ wọn. Pérantin herbal capsule ó wà káàkiri àwọn pharmacy àti chemist ládùúgbò yín.
1: Pérantin herbal capsule ní ìgbòdì ìbílẹ̀ tàbí ọjọ́ pípẹ́ ṣe ìwádìí ẹ̀ lórí kí ló ń fà á. Lára ọkùnrin kì í kó pọ́npọ́n bó ṣe jẹ́. Àṣegbéra tó herbal capsule jáde sí àyọ ọkùnrin lè fi gbàgbà. Pérantin herbal capsule a ní láti lè yàn akọ tó bá fẹ́ ṣe bí akíntó gbàdà sáàkì. Ọkùnrin nìkan ló wà fún o.
0: Bí àyípadà kò bá sí lẹ́yìn ọjọ́ méjì, kàn sí dókítà rẹ o. Ògbógi BRC capsule tí mo sọ ṣáájú, ó wà ní Christian Case Pharmacy Ìlúmọ̀tà, ó wà ní gbogbo pharmacy Bólúkẹ́, ó wà ní Michelson Pharmacy Sango, Fairmont Pharmacy Àtàn.

akọjọ mẹta kan gbogbo lólùfẹ́ ètò ẹ̀dẹ́kùn ọ̀daràn bọ́ndẹ̀ bẹ̀rẹ̀ 2.9 náà ni mo wà tájùdínà àjàní lórúkọ mi mo kí gbogbo orí adé pátápátá porogodo mo dúró mo kọ́ba mo bẹ̀rẹ̀ mo kọ́ba mo dọ̀bálẹ̀ mo kọ́ba mo yíká ìṣẹ̀ ńbáyé mo forí balẹ̀ láàfin mo yí gbiriri gidi níwájú gbogbo ọba o ẹyin ìjòyè ìdìgbàrà lẹ̀kẹ̀ lọ́rùn mo kí ẹ̀yin baálẹ̀ ọkọ̀ ìlú mo kí ẹ̀yin ẹ̀ṣọ́ bẹ̀rẹ̀ látorí ọlọ́pàá ẹ̀yin ndla ẹ̀yin àmọ̀tẹ́kùn ẹ̀yin fijilantẹ ẹ̀yin labourhood ẹ̀yin ọdẹ aláwọ̀ tẹ́ ń sọ àárín ìlú lóru mo dúpẹ́ mo tọpẹ́ dá lọ́wọ́ yín tó rọ́wọ́ kan ṣoṣo ṣe pàtẹ́wọ́ tájùdínà àjàní lórúkọ mi ẹni tó bá fẹ́ lè fojú ẹlẹ́gbà kan ẹni tó ní kí lóòótọ́ rò lóòótọ́ nìkan kí ó gbé bẹ́ẹ̀ bá a bá ṣe eré láyé aṣẹ́ fọ́mọ ni ọ̀rọ̀ ìgbón ni kì í ṣe pé gbogbo ohun tá a bá ṣe lénìí ìtàn ni ó dà bó dọ̀la ṣùgbọ́n jẹ́ kí n sọ nípa tiẹ̀ wípé ó ṣe eré síbi tẹni ìyá kan ní ń ròyìn yìí léyìn ò lè sọ ọ̀rọ̀ yẹn lójú ẹ̀ wọ́n là lè sọ lẹ́yìn ẹ̀ iwájú tó mọ́ràn kọjú sí kó mọ́ dá a lọ ẹ̀jẹ̀ fi sílẹ̀ kó mọ́ bàjẹ́ ẹ náà mọ̀ pé ètò yóò ní wáyé láì má ní àkòrí kí n má dènà pinnu kí n má fọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ lójúde ọ̀pọ̀lọ́ àkọ́rí ètò tòní oríṣi oògùn mẹ́ta ló wà o ẹ kú bójú ọjọ́ ti rí lọ́dọ̀ yín lọ́hùn-ún ọmọ yorùbá ni mo fẹ́ẹ́ bá sọ̀rọ̀ o ìdí nìyí fẹni tó bá ráyè tèmi tó fi gbọ́dọ̀ tẹ́tí sílẹ̀ dáadáa lọ́jọ́ òní torí mo ní fẹ́ kó dàrí èjìyàn ni mo bá lọ tán ẹyin bàbá mi ìyá mi ẹyin ẹgbẹ́ ẹyin àbúrò ẹyin atajọ jẹgbẹ́ dede irẹ́ ọmọ yorùbá tó bá fẹ́ sóògùn oríṣi oògùn mẹ́ta péré ni kò ṣe o kò yé máa ru jàǹkáríwọ̀ káàkiri ara kiri o nínú oríṣi oògùn mẹ́tẹ̀ẹ̀ta tí mo ló wà yìí méjì nínú wọn mà dáa púpọ̀ o ṣùgbọ́n ẹ̀kẹta dáa ju àwọn méjì tó kù lọ ní gbogbo ọ̀nà ṣùgbọ́n a kì í fẹ́ ṣe oògùn kẹta yìí bọ́mọdé bá ń sunkún lásìkò yìí ẹ̀jẹ̀ sọ fún ìyá àbúrò kó fọmú sọmọ lẹ́nu bàgbàlagbà olóòrayè tí fárífájá ló bá ń da lérú ẹ yá bẹ́ẹ̀ bí ò bá gbọ́ ẹ̀ṣẹ̀ gàyà fún torí a kì í rẹ́fọ̀n talẹ́ méjì lè tó tò ní kí n tó tẹ̀síwájú kí n tó gbàgbé torí ìgbàgbé olóògùn orí ń fún ẹni ara ń ro ẹni ẹ̀dọ̀ ń dún ẹni ẹfun lábẹ́ ẹni ẹlò tẹ́lifúlẹ̀tì òyìnbó ni bóyá aláàárẹ̀ ajẹ́ padà sẹ́yìn ẹ mẹ́jẹ̀ ń tàn yín àgbo ni gbogbo wọn ìtọ́jú ara wa lásán la fi wọ́n ṣe kì í ṣoògùn oògùn àkọ́kọ́ tí mo ló da díẹ̀ ní ìfura ìfura lóògùn àgbà àgbà tó lóògùn tí ò nífura kò ní nǹkan kan pásá òfura pásá jáná àjà fura ò jáde bó ní ò bá fura olè oko o ìfura lóògùn àgbà ìyàwó tó fọmọ rí odó lọrí sùn ọkọ rẹ nílò ìfura tó múná dóko o ẹni tó ń tọpa ijò tó gbọ́gbẹ́sá kó tọ́jú àjàbò pẹ̀lú ìfura tó múná dóko torí oró àkọ́dá ò dàbí àdágbẹ̀yìn pápáàpá níṣẹ́ ìfura ṣíṣe lára ẹ̀dá kì í rọṣẹ̀ rárá ìfura ọ̀rá àyè ranù àyè wá dà ìgbà mẹ́ta ní ò bẹ sọ̀rọ̀ nínú ẹ̀mí ẹ̀ dídé kúrò máa lọ bẹ́ẹ̀ ni ara rẹ lè ṣẹ́gìrì bó bá ti fura gbogbo ohun tójú ẹ bá kàn lẹ́yìn ẹ̀ bó bá kọ̀ tó bá dìde ẹjọ́ máa forí kó ni tí wọn kì í máa ń gbọ́ ni pé nísìnyí ni lágbájáde ló dìde yìí o kò pẹ́ tó lọ tán ni wọ́n kó wọn lọ búrú ẹ bá ti ṣẹlẹ̀ sí ẹ rí wàá jẹ́rìí ọ̀rọ̀ mi ájì wálé mohammed lakas kazeem àbúrò mi sẹ́nítọ̀ tó kẹ́ fàdé yìí bàbí ọdún mo bá parọ́ ẹ máa já mi bí mo ṣe ń wo arákùnrin arábìnrin yìí ọkàn mi ò kò dòwò pẹ̀lú ẹ̀ kò bá ṣe pọ̀ ìfúra ní bó bá wá gba àníyàn rẹ gbọ́ ó kù sọ́wọ́ ẹ bó bá lọ lugúdẹ àwọn èèyàn tí mò ń wò lọ́kọ̀ọ̀kan yìí mi ò rò pé èèyàn le ni wọn ẹ jẹ́ padà ìfúra ní jẹ́ bẹ́ẹ̀ mi ò bá mi ò bá pè ẹ́ lójo jẹ́ kí wọ́n pè ẹ́ lójo bí wọn ò bá gbọ́rọ̀ sí ọ lẹ́nu jẹ́ kí wọ́n lọ forí kó àdòsẹ́yìn àwa dolóko àdá ìgbà tó bá jàjà tó jájó wọn lójú tán àbámà wá gbẹ̀yìn ọ̀rọ̀ òṣà wá ṣáájú ẹkún fún wọn wọn wá bẹ̀rẹ̀ sí máa pè ẹ́ lólóògùn ìrírí ìfúra pọ̀
opo lo janti rere te ti ri ninu igbesi aye yin sugbon e kakun opo ti di aimadi latari aini ifura opo eyan lolorun fun lebo ifura opo lo dele aye tan to se wadi debe to ba ngbo eyin kete lo fun se o eyin to lagbe ti bi eyin okun la jakara abena loko no okun to di awon nu lo se debe ni ebe n gbo ifura le nfo ona la le bu ti e o on ti ki je ko sise ifura ba nbe lara eda ekene ni obirin se wo ti won tan fe nu ko lenu te gbori te gbori e saarin apoti meji to wa ni gbaya tan fategun se ni wo eti mo ni to ifura to nbe lara re ti ku ibi ti joba oka e mo lo wa un odare eda won ti fo obirin de omo le typical example kan ri to ba te bi beni fele fele wo un to sele si Mose alagbara bi e ba jina titi si o gbo un to sele si Lawrence Orugbo Anini igala olosa to da mu ilu jina ko wo joba to to anebu keji ti ki je ki fura o sise lara eda o lo ti amu ju lanke omu ifura ki sise lara won kakaka mo sofo anyo wale ni won ru le baba sarafa en ba ti mu ti amu para o ti mu ye mo ti ifura ki lo tun fe ki lo tun fe sise lara e mo lara oponu alai lero bo ba ti gboro si fura lenu owo lo tun ku o ipo pataki teda ba wa o ma nje ki won bowo fun funi lawujo arolede wa nigeria eni apole ni won won ki se ni abuku agbodo mo bowo fun won ka mo pon won leni awon gomina wa gbogbo eni owo ni won ki se ni abuku awon ba wa alayeluwa eni owo ni apole ni won agbodo mo bowo fun won ni gbogbo igba ni tori won ki se ni lele awon ojise oluwa eni owo ni won se ti ni ese re ba ti mo to to o ma ya bowo fun e to ro ene ati se si e to ba ti sun o ma ya fi gba rere gbomi fun o be ba rin bese bese wo be ni bese be ba rin abuku lese won fe gbe ohun wo si lo e gbo tun mo ni okunkun meni owo lo di fa fun wo taanu ijoko eni ni da mi sanwo nu bo ba je ni re lawujo to npe ile to loro re lenu to nbowo fun e to laso re lorun to nirin re lese o ma ya bowo fun e o owo ta fojuri ta feti gbo niyan o wa ko owo ai fojuri to nbe lara wa eda awon mo mi wa te gbodo gba niko bẹni to ba gba niko ko ba tete tuba ori yo foru eni be pa ori omo to gba ko amọ bi to yori sile nikan o mo e wa to du orun ai fojiri niyan omo to kokọ ke yin oke on to fi gbere nija lo ti mu wa lato di orun yen e ma ba ka o e bowo fun bi na ba njoloko abọ fun re kini e gbo ti won ni afahere sele lo le ti ohun latona a fi wo etu se pe komo yaju sen to hen yoke latorun o elomi dele aye tan lo tesiwaju lori ijo to to awon agba lo lori ohun ti won pe lowo pe bawo lo se le se ti idagiri ba de ti idagiri ba de tori o fi ko yo toro tohun ko ni tohun ọmọwọ tohun mẹsẹ kò fi ní yalé tọhún wá àní ẹyin ẹsa ẹgún kò fi ní jẹ tèmi àtẹyin ọwọ ní oníbàwọn bàbá wa ṣe ń ṣe é kódà ó wà nínú ìwé mímọ bíbélì ó wà nínú quran bí wọn ò bá mọ lóhùn mọ àti ọmọ mọ pé ọwọ ń bẹ nínú àwọn ìwé mímọ méjèèjì àwa mọ àwọn náà mọ ẹ má wulẹ̀ jẹ́ ká fẹ̀kọ́ tanná fúnra wa jẹ àwọn bàbá mi ìyá mi gbogbo tí ó mọ orúkọ tẹwé àtẹgbò ń jẹ díẹ àmọ
pe asiri kan be to n pe lowo ninu imo t'olorun fi re iran yoruba ti le ba lana opolo mu gigun eni owo gidi ba nbe lara yo lo o tajaba laja tekun lekun omo yoruba towo gidi ba nbe lara yo lo yo bo ninu ewu owo koko la fi nwo gi owo orisa la fi nwo afin o ni ohun to mo yoruba ba debe ta ba ri se fun e to ba je daku dabo fi edenu ma lo sibi ti o da o bo ba lo fi se kise ewe osunko ogun keta re ti o sakiri to daju ti ki doju tini o na lo ogun akoko sugbon ko le ba aye yin lo je ki n koko gbe gbadan un eledumare ni o lo ba ogun ta lo gbe bibeli lowo ti o fi te eledumare oba se ta leni na to gbe alquran lowo ti o fi te eledumare oba se jawe wa gbo na da to so pe te eledumare bawo eledumare lo ba ogun iwo wo lo da e ni ha beun ko pa upa oje eledumare oba ana oba oni oba ola ah o tan lenu o ku ni ku eto ni bere

0: estate. Obasa, Lagos Abeokuta papa land toro 450,000 naira. Plot ile kan, wa ko resi kan. Two plot of land, wa ko resi ororo ati semo. Three plot of land ni fun ago. E lo fi owo ti e fe fi ra malu yen pe si ojo lare le fun ra yin. E ra won leka ki ejo odidi malu. Ko amutuba e tara sasa ma bo wa si ti Olauye Integrated Solution Limited, number 39, Aladere Shopping Complex, Songwota, ati ni along papa Sagamu Expressway, Ogun State. E lo ti Olauye
1: 0033-966-2252-0003-966-2252. Fọ ọkọ̀ ètò ààbò tuntun tí wọ́n fún àjọ Fijilanté Group of Nigeria VGN Lagos Command kí iṣẹ́ wọn tún lè máa gbé fúkẹ́ sí i. Kí iṣẹ́ ètò ààbò ní Èkó lè gbọ́n igbọ́n kí ìgbòkègbodò àwọn tí wọ́n jẹ́ àjọ Fijilanté bá lè rọrùn. Adarí Fijilanté ẹ̀ka Èkó, Commander Ṣẹ̀sọ Ògún tún dé dúpẹ́ púpọ̀ lọ́wọ́ Gómìnà ìpínlẹ̀ Èkó, Ọlọ́lá Babájídé Sanwó-Olu àti ìgbìmọ̀ àṣejọba wọn. Ọ̀gá àjọ LSSTF, Alàgbà Ayọ̀dẹ́lẹ̀ Ògúnsan àti Alàgbà Adégbọlá Lewis àti gbogbo òṣìṣẹ́ àjọ náà pé àwọn ọmọ olóore o. Olùkéde Bọ́lá Odúbọ́lá aka Bọ́lá Odúz láti Gbẹ̀rẹ́gbẹ́ Ìkòròdú. Alukoro Fijilanté Group of Nigeria VGN.
0: Ẹmọ bá sẹ́lẹ̀ ni o, wàrà ilẹ̀ kí o gba màálù, àgbò, àpò ìrẹsì fún ọdún ilé láyé o. Ilé-iṣẹ́ tí Olauye Integrated Solution Limited ti kọ́ ìfọ̀ aládé fún pọ̀pọ̀ ṣe.

sọkalẹ̀ lórí bíríjì máa tú yẹn. Ìṣe tí ẹ̀ ń ṣe pẹ̀lú àwọn mọ́tò ńlá ńlá ń bẹ̀. Bí àṣẹ ò bá fààyè gba àwọn mọ́tò ńlá ńlá yẹn, wọn ò ní gbabẹ o. Láìsẹ̀ láìrò, ẹ bá ti rí pé mọ́tò ńlá ni àdánwò ti dé. Kì í ṣe pé kọ́ọ̀tì ná kò sí ná ń bẹ̀. Ẹ dákun, ẹ jẹ́ rọra ṣe o. Ọ̀nà tó dábùjá ó ṣe kíní, ó pọ̀ o. Ọ̀nà tó dá Haúsá ó pọ̀ o. Orílẹ̀ Ìgànmú níbi Arárọ̀mí òkè ọdẹ orílẹ̀ Ìgànmú. Abandon police post kan wà ńbẹ̀, ìjọba ló kọ ṣùgbọ́n wọn kọ lọ mọ́ àmọ́ tó ṣẹlẹ̀. Aya wa ti gbó wá, ìjímẹ̀rẹ̀ ti jù wá, gbogbo wa pàdé dìdí gangan ni o. Òjò lágbá hẹ́rẹ́ aláhẹ́rẹ́ ti gbàdí ìgbà, wọn lo building fún police post mọ́ ọmọ ọ̀tá ti take over. BU ọ̀daràn ló wà ńbẹ̀, igbó báwo ló ṣe fẹ́ sí, kí wọ́n fagidí bọ́mọ ọlọ́mọ. Ọmọ mi ò ké tó láàrin òru ń bẹ̀. Ẹ jọ ẹyin tax force, ẹyin RRS, ẹyin fijilante, iṣẹ́ ti dé tó ṣe o. Bẹ́ẹ̀ni Arárọ̀mí òkè ọdẹ ní orílẹ̀ Ìgànmú sùúrù lérè local government. Ibẹ̀ ni abandon police post wà o. Ẹ̀yin ẹ dákun, tẹ́ bá ti lọ lè fẹ́ bá kí àwọn tẹ́ ilé ẹ kúrò mẹ́ẹ̀. Ìjọba wọ́n lè ronú láti fi building ṣe nǹkan míì. Nǹkan tí wọ́n ti torí ẹ̀ fẹ́ ṣe náà police post náà, wọ́n bá tún tẹ̀síwájú mẹ́ náà, kò léèwọ̀ ètò ni. A nílò afárá ẹlẹ́ṣẹ̀ lábẹ́ bíríjì pẹnsilẹ́mà gègé tó bá ṣe pé ìnáwó ìjọba ìpínlẹ̀ èkó ni èmi mọ̀ ìjọba ìpínlẹ̀ èkó ti ṣe. Ìdí nìyí tá a fi ń pe àkíyèsí bàbá wa Káyọ̀dé Ọpẹ́fà. Afárá ẹlẹ́ṣẹ̀ ó ṣe pàtàkì, ó ṣe kókó. Ẹ dákun lábẹ́ bíríjì pẹnsilẹ́mà gègé. Ẹ jọ̀ọ́ ẹ dákun, torí àyà àgbàlagbà, àwọn bàbá àgbàlagbà, àwọn aburú tẹ́ di wọ́ọ̀dì sẹ̀sínú, àwọn ọmọ tẹ́ ń lọ sí skul tójò bá rọ̀ báyìí jíjáb àti lunch bag àti book bag gbọ́n nínú omi ni. Tójò bá tó rọ̀ ọmọ olè àní kí ló ṣubú tẹ àwọn. Mo máa jalè ni bí yù wọn fẹ́ mọ orí èèyàn tó jẹ́ o. Ẹ dákun, bàbá wa Káyọ̀dé Ọpẹ́fà, ẹ bá gbégbèsẹ̀ lórí ẹ̀. Àwọn àbókì sabólà sabólà yìí wọ́n ń sa èèyàn, ó kúrò ní irin tàbí páànù tàbí rọ́bà láìlọ́n tẹ́ ń ṣàkiri. Toru toru wá ni, tọ́sẹ̀ tó wà lọ́wọ́ bí ó ṣe máa ṣe ni. Mọ́tò onímọ́tò gbọ́dọ̀ ní fọ́ọ̀tì nídájí tàbí lálẹ́, wọ́n máa bò bí ìtabẹ̀yìn ni o. No address ni mo lè fẹ́ wọ́n sí. Ẹjọ́ ìjọba ìpínlẹ̀ Èkó, ẹ bá a fún ọ ní gbèdéke láì kaago mẹ́fà àbọ̀ ò bá lù wọn, gbọ́dọ̀ jáde ta. Kaago mẹ́fà dẹ̀ tó lù wọ́n lẹ́, wọ́n ti gbọ́dọ̀ wọnú ara àwọn ọmọ tẹ́ ń sòkiri. Wọ́n à nílé arinkiri ni. Ọlọ́run má jẹ́ kí wọ́n ṣàgbá kò wọ́n ni. Ètò ni. Ẹjọ́ ẹ̀yin mẹkáníìkì tẹ́ ń ṣiṣẹ́ tẹ́ lọ́wọ́ ọmọọṣẹ́ rẹpẹtẹ, ọ̀pọ̀lọpọ̀ ọmọọṣẹ́ yín wọ́n ti wà nínú ẹgbẹ́ òkùnkùn. Tẹ́ ẹ bá fura, ọ̀pọ̀lọpọ̀ ọmọ tẹ́ ń kọ́ṣẹ́ lọ́dọ̀ yín ti wà nínú ẹgbẹ́ òkùnkùn. Tó bá bá wí jù báyìí yóò tasẹ̀ síta ni o. Ẹ máa fura o. Ẹ retí omi tó ti dúdú tó ti fàfàkúfàwo tó wá bisẹ́. Ọ̀gbọ́n gbọ́dọ̀ sọ wípé kí ló dé, wàhálà dé ni o. Tó bá bínú lọ next báyìí a lọ organize àwọn ẹgbẹ́ ni o. Ẹ máa fura o. Ọlọ́run dẹ̀ wọ́n ní káyẹn ni, wọ́n ní káyẹn jóná. Èyí tí ẹ bá ti rí pé kò ṣe ẹlẹ́dànù. Ẹlẹ́dànù mo bá gbèsè ayé ẹ̀ yòókù jẹ́ ètò ni. Ẹ dẹ́kun ọ̀daràn láwùjọ. Ṣé ibẹ̀ balẹ̀ street ni ẹ wà ní sọ̀dọ̀? Ó wà wájú ẹ̀rọ̀kù tó sá fún un. Ẹ pé ṣé ibẹ̀ sórí 08028448905. Ẹ dòwò pọ̀ pẹ̀lú wọn lẹ́ni, ẹ fẹ́ di alágbàtà tàbí ẹ nílò búrẹ́dì nílé ìwòsàn, nílé ìwé, nílé ìtura. Ẹ pé ṣé ibẹ̀ ọ̀kan lérigì nínú owó tó wà ní ká ẹnu, ọ̀kan sì làràbà nínú ogi tó wà lẹ́gàn. Ìtọ̀ ṣúgà tí mo máa ń sọ yẹn, ẹ pè mí lẹ́yìn ètò. Tí àwọn bàbá wa bá ní wọ́n ti fo ayé oúnjẹ, wọ́n ti fi tọ ewé ọ̀gẹ̀dẹ̀. Ẹ̀yin ẹ pè mí lẹ́yìn ètò. Orí táwọn òkè lọ láńlọ ẹ̀. Ẹ pè mí sórí 08023094983. Nọ́mbà tèmi nìyẹn 08023094983. Lórí ọ̀rọ̀ ìtọ́ṣúgà ìpè mí lẹ́yìn ètò. Ìwé ẹ̀ṣọ́ ọ̀rọ̀ tí òwe tó pọ̀ nínú ẹ̀ jáǹtì rẹrẹ, apá kẹni, apá kejì, apá kẹta, apá kẹrin. Ìwé tó yẹ kọ́ ọmọ bá nínú ẹrù òbí ni. Ìwé tó yẹ ká rà ká fi ránṣẹ́ sáwọn ọmọ wa tí wọ́n wà lókè òkun ni. Ìwé tó yẹ kí akẹ́kọ̀ọ́ tó ń kéde Yorùbá kó ní lọ́wọ́ ni, kó lùkọ́ èdè Yorùbá láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ débi tí ifá fi òpin ẹ̀kọ́ tì sí. Ìwé tó yẹ kó wà lọ́wọ́ wa ni o. Wòlíì kì í lọ́lá ń lé.

oṣù kẹni oṣù kẹji oṣù kẹta oṣù kẹrin oṣù karun náà la wà yìí o oríṣiríṣi iṣẹ́ ló wà o iṣẹ́ ìjọba wà iṣẹ́ aládàáni wà oríṣiríṣi iṣẹ́ ló wà o àwọn àgbàlagbà bọ̀ wọ́n ní àìlówó lọ́wọ́ alágbára ló sọ alágbára dọ̀lẹ́ ọ̀lẹ́ àwa máa sọ fún alágbára gbé ìgbà tó ti ń ṣe náà nǹkan ọlọ́run bá ora wọn ṣe o fìbùkún àlùbáríkà ṣiṣẹ́ mi o ẹkú ilé ṣe dáadáa mo bá yín o akó àyájọ àwọn òṣìṣẹ́ o ọkùnrin ń ṣiṣẹ́ obìnrin ń ṣiṣẹ́ ọmọ kékeré ń ṣiṣẹ́ àgbàlagbà ń ṣiṣẹ́ ọlọ́run ló ń fìbùkún ṣiṣẹ́ o ọlọ́run má ṣe wá ló ń ṣe o aṣíwájú náà rèé tìjáni ní àkànjì àdáṣe owó rèé arinrere ọjà rèé adéèrè ọlọ́run jẹun lájẹ lọ́wọ́ kí ni lápò kí ni ní báàgì àkáǹtì o okùnrin àlùbáríkà gáúsù náà rèé ṣúkúránì láì náà rèé gbogbo ọ̀nà ọ̀pọ̀ ẹni ìbùkún olúwa ló mú ní làláìṣe làálà o ó dákẹ́dá gbìyànjú oríṣiríṣi iṣẹ́ ló wà mo ṣe sọ iṣẹ́ tíátà iṣẹ́ ni iṣẹ́ orin kíkọ iṣẹ́ ni àwa táwa ní entertainment àwọn agbóhùnsáfẹ́fẹ́ iṣẹ́ ni ẹwà rẹ lómi tó ṣiṣẹ́ ọlọ́run àṣewá ló ń ṣe o iṣẹ́ ta bá ṣe ọlọ́run bá fi ìbùkún sí o iṣẹ́ ta bá ṣe ọlọ́run bá fi àlùbáríkà sí ẹrù rẹ lómi ajílátàárọ̀ tí ló fi ṣúná iṣẹ́ at the end of the day náà kò ká náà ni ọlọ́run bùkún wa o àṣewá ló ń ṣe iṣẹ́ larí àrò iṣẹ́ larí àrí ẹkú ojúmọ́ lẹ́ẹ̀kan sí o abala aláwòkọ́ tó bá ń dùn yùn bà lábala aláwòkọ́ ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé abala ẹlẹ́ẹ̀kejì tó bá ń gbégẹ̀ sí ìbéèrè àti ìdáhùn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé àtúntìdé náà nìyẹn o àwa náà kọ ọlọ́run ni o tẹ́nìkan bá lóhun ni ọlọ́run ni o ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé ọwọ́ tó ń dunnú a kì í fi sábẹ́ aṣọ o òṣèré tíátà nì bí n pé akíntúndé ti ṣàlàyé pé ọwọ́ tó ń bá máa ń dunnú èèyàn máa kì í sábẹ́ aṣọ pé lóòótọ́ lòun lọ́kọ òun ṣègbéyàwó òun bímọ ṣùgbọ́n lọ́wọ́ yìí òun dágbé ni ò sí ń gún mọ̀dà lòun o àwọn èèyàn wá ń bí pé a kí ló tó wàá sọ̀rọ̀ láti jọ yìí ó ṣe àkàn ṣe oníṣùgbọ́ òótọ́ tóun fẹ́ kẹ mọ̀ lẹ́ni ni pé sí ń gún mọ̀dà lòun òun lòun dágbé òun dáfà àwọn èèyàn ní ṣọwọ́ ṣetán láti lọ́kọ̀ míì ni kò tí ì dá wọn lóhùn bóyá tó bá dá wọn lóhùn pòdúsà wa ó máa sọ fún yín túnjọ alálékan wà nulé wa ó wà nulé pẹ̀lú wa túnjọ alálékan náà ló ń dí sí wa kí gbogbo ẹ bá lè dùn yùnbà yùnbà òun náà tún ni defence minister ó tún di méjì òun náà tún ni ẹ má jìn kan ìròyìn nípa àwọn olórin àti àwọn òṣèré orí ìtàgé báyìí la ṣe ń ṣe nílé wa o ìwọ bòmíì ni o bánkì w ló sọ bẹ́ẹ̀ olórin takasúfèénì bánkì w ti ṣàlàyé pé báyìí la ṣe ń ṣe nílé wa ìwọ bòmíì pé nípa àgbéyàwó òun nílé àwọn òun lòun dáná ọwọ́ òun arúmani ṣe yàyàyà tóun bá ṣe bẹ́ẹ̀ orí ìyàwó òun kò sí ń bẹ̀ tóun bá ṣe oúnjẹ orí ìyàwó òun kò sí ń bẹ̀ tóun bá dáná nu lé báyìí aroma lọ́tún lọ́sìn ó ní kẹ́ dẹ̀ má gbàgbé o ó ní kò ṣẹlẹ̀ rí irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tí ò ṣẹlẹ̀ rí nínú ayé pé ṣe rí ìyàwó òun ìyàwó òun ló wá mọ̀ ọmọ bá wọn pé mo fẹ́ kó jẹ́ adé orí mi mo fẹ́ kó máa fẹ́ mi ṣọkọ fún mi ẹlòmíì ìtìjú akọ ló fi bá yàrá ẹ̀ jẹ́ débi tó wà lénìí kò sẹ́ni tó lè ṣe ó lè pọ ọkùnrin lè pè kò sákọọ́lẹ̀ kankan pé bákanbákan ìfẹ́ ni ẹ má jà sọ̀rọ̀ jù ẹ jáde lágbára à ń bọ̀ àti ìdè.

0: 92.9 ìfẹ̀sùwapọ̀.
1: Bọ́ndẹ̀ fẹ́ mú ọ̀gá ni wọ́n jẹ́, Olúwa ló ti rí ẹ wá fàkùkọ̀, Bọ́ndẹ̀ fẹ́ mú pa wọ́ọ̀dù àṣà ìṣe.

Nítòsí bẹ́ẹ̀ bu owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ́ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 mAh battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ òróró tó wà nílẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀. Wàjẹ̀gbádùn 15-month warranty. Bẹ́ẹ̀ láàrin oṣù mẹ́fà bí ohunkóhun bá ṣe Screen Redmi A7 Pro. Ọ̀fẹ́ ni àbọ̀ tó ṣe.

0: jẹ báyìí jẹ kí lọ ra kara ti fẹ́ di ìkòyí nla ni dókítà tẹ̀dọ́gbọ̀ ìdá ó yà tòròsọ́kọ̀ tòròsọ́kọ̀ ìwọ́dọ̀ lọ sọ pé ìjàfara ń léwu ó yà tòròsọ́kọ̀ jọ tó dá gbéra
1: ó dẹ fọ́rọ́ lé.

0: méjì náà ló kù
1: ní bá ti yára yìí à ń wọlé lọ tara ní ẹ ń wọlé ó ti gbólúlé nìyẹn mọ́tò eléyìí kò kí ń jẹ́ ìrònú ọ̀nà o ó wá ti sí báyìí ìdí ara rẹ ló ń jẹ́ lọ tara ọ̀gá yìí ọ̀gá yìí ọ̀gá yìí ó ń pè ọ̀gá dẹ́rẹ́bà ẹ̀já mọ́tò olè kan náà.

0: ekude dasiko yo eyin oyin chocolate le se to wi se to ninu ile ni ro lo le de wa Nigeria ta mo si Federal Mortgage Bank ti Nigeria FMPN o ko temi ni Olorun Femi Kadri e ma ba ka lo ijoba papo won ti fowo si pipese wo awin fun ile kiko o eyi to to billion mewa lati mu ki awon osise ijoba le ni ile didara si nigba ti o soro pelu awon oniroyin ni ilu Abuja olori eka ise ti ijoba papo orilede Nigeria iyafin Didi Bosinchak o so pe eto na yo waye nipasẹ ile ise Federal Mortgage Bank ti Nigeria ati Federal Government Staff Housing Loan Board gẹgẹ bi o ti se so eto na ni ase lati mu ki iduro sise ati ise asekara ko po si o ninu ise ijoba nipa jije ki awon osise kon ni ile ara won kodu ko po soki bayi ni obe oge titi dose to nbo ta tun ma pade o ko temi ko yi pada Olorun Femi Kadri Omaki Omopo Omopo jugbele jugbele e ma yase
1: o seun seun Femi fun iroyin ti o mu wa fun wa leyin ti ati gbo iroyin oya eje ki a pada sori akori ti a nsagbeyewo loni eyi ti a mo si estate development loan eto eyawo kole fun awon aladani to nko ileta won se agbekale eto eyawo yi fun awon aladani to nko ileta ajo to pese ile gbigbe ni ijoba ipinle pelu egbe alajeseku to wa fun eto ipese ile gbigbe erongba eto yi ni lati di alafo isoro ailegbe to wopo lolede Nigeria nipa ipese awon ilegbe igbalode to wuyi to dara to wore o si fani lapoya lopo yanturu fun awon omo Nigeria abe ori nkan bi ipese ile lopo yanturu ona ati donile pelu irorun ati anfani ti o legbe fun awon omo Nigeria lati donile lori banki ayani lo kole FMB eni mu ona rorun wa fun awon to nkole ta lati pese ile gbigbe eyi ti owo re o gaju lopo yanturu nipa sise ati leyin irawo owo fun awon aladani to nkole ta lona irorun e wa gbo o awon kan to se pataki nipa eto eyawo kole yi awon to ndawo pamo sabe eto iponmile dongbe likiko NHF nikan lo le je anfani awon le ti won ba ko labe eto eyawo kole yi nitori na ti e ba fe je ninu anfani yi eyin na gboro darapo mo NHF traffic noise and bus zones oga mi driver o te da be ijeje mo wi pe a ti wa ni office FMBN nikeja nipinle eko nibi ti oga Taufik tin duro de wa oga mi driver seun toto
2: oluwa mi o eko la ma ti de yi eko wejele aro mi sale gbelegbe e wo ro bo se po ni ilu eko oluwa mi o
1: oda eje ki a ma lo office FMBN to wa ni geja
2: oga mi driver magora e o ninu mo wi fun e magora e eko ni won pe bi o to ba se sume sume ko sowo mi nbe o
1: ti office FMBN bayi oga driver fe na ko so le sibi kan be un woni eni an wa lo ona lako oga Taufik ti a lo nba ohun le nwo lo kan un oya eje ki a lo ba won fikun loko Hello, o oga Taufik bi mo se nkiyin ni awon eyan mi na nkiyin
3: awon ni akujo meta o
1: ohun ti an gbeyewo lori eto yi loni ohun na ni estate development loan asi fe ki e salaye fun wa lekun rere gbogbo ohun ti eto yi dale lori
3: bi tumo si ni pe nigba kan ri tele o ni won la lati mo jedi si opo o ni sele fun na agba a ri pe awon o janfani bank yi repete ati le fata on gba fani kini ya oga si oko ina ni ona na ni oni da du si en ge lo nda do be a le form de de ti se ba bu so se ba ni se ba ti ni ta ko ke ta ba le fa wa developers ni mo kan lo kan kan wa lo a wa be le se ko wa e son of man wo de si global si oko lori e ọdẹ ṣe oríṣiríṣi union of harvest wà ń bẹ tó tútẹ tó tútẹ tó fọwọ dé duplex a fún wọn lówó rẹpẹtẹ wọn ò lọ tán lé wọn lọ àwọn àwọn èèyàn tó máa jàǹfà ní ẹ a tún wọn ní pé a lè fún state government náà lówó state government wa gbà a lè fún àwọn housing corporation wọn náà lówó gbogbo náà lọ jàǹfà ní rẹ tó kẹsìn wà fún yẹn nílẹ ó tóbi dáadáa ó lè gba ilé 1,000-2,000 housing units láti 500 lọ sókè ìlú tó wà fún yẹn gbówó rẹ bá ṣe mọ ni wà á mọ bó ṣe wà ń bẹ tó mi ó ní two bedroom mo ní three bedroom mo ṣe tí bọ́ pọ̀ bó ṣe duplex ni oríṣiríṣi là ń ṣe à ń ṣe terrace à ń ṣe bungalow à ń ṣe uprising.
1: ẹ ṣeun àgbọ́yé àgbọ́ gbogbo àlàyé yín kódà tó bá wá rí bẹ́ẹ̀ àwọn òwò ló lẹ́tọ̀ọ́ sí ètò ẹ̀yáwó yìí.
3: profile ń kálukú ní ọmọ àbọ̀ tí àwọn anisimaye àwọn àwọn registered licensed private developers wọ́n máa gbọ́dọ̀ rí ìṣàkóso rédà àwọn tó ń ṣe wọn náà ṣíṣàn tó máa jẹ́ tó ń jẹ́ rédà máa rí ìṣàkóso àwọn ẹni ọmọ tax fan pé eléyìí ìlú mọ̀ ń pa lé kíkọ́.
1: ẹ ṣe àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àwọn bàbá wa mọ́nimọ́ni àwọn bàbá wa mọ́niyàn mọ́niyàn wọn ni oníbèrè kì í sínà ẹ jọ̀wọ́ kí ni àwọn ìgbésẹ̀ tó rọ̀ mọ́ ètò ẹ̀yáwó yìí.
3: àkọ́kọ́ náà ó kọ́ lọ sọ́fíìsì wa káàkiri náà kó lọ bèèrè àti kó lọ sí website láti mọ̀ pé ó gbọ́dọ̀ nílẹ̀ tó tóbi dáadáa ilẹ̀ yẹn ó gbọ́dọ̀ ti ṣe ìwé rẹ̀ ní sí ọ̀fọ́ rẹ̀ bí wàá ṣọ́ra gbàmọ̀ràn kùtọ̀ mo ti ní ilẹ̀ o bóyá hamina acres ní o ó ti ní sí ọ̀fọ́ o mo lè fẹ́ kọ́lé ìlú o bí wàá gbàmọ̀ràn àárọ̀ àlè bí àǹfààní láti tẹ̀lé lọ wo ilẹ̀ yẹn o ṣé o ṣe lo omi lọ wà ṣé o ṣe ilẹ̀ tó wá pé ilẹ̀ inú rà àbí ilẹ̀ tó pé wá kọ́lé tó dúró dúró gbogbo yẹn lágbọ́dọ̀ wò then a ní àǹfààní láti sọ pé káwọn tó wà ní àwọn lọ́yà wa tó lọ sí rẹ́jísù tó lọ wo ilẹ̀ yẹn ṣé lóòótọ́ lónìí torí àfẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú ẹni tó pé káwọn àfojúwò dán tí àwọn tó wà ní pé ilẹ̀ family mi gbogbo yẹn lágbọ́dọ̀ wádìí ká tó kó tóbi yáwó lọ́dọ̀ wa. ọ̀pọ̀ rẹpẹtẹ gbogbo ẹsẹ̀ tẹ bá lọ sí mọ́sọ̀gbẹ́sì fún orí káàkiri mọ́sọ̀gbà developers tó ń ṣe wọ́n. wà ní jẹ̀bú-òde wà ní arépo wà ní lagos ìbàdàn expressway.
1: adúpẹ́ lọ́wọ́ yín ọ̀gá wa taofik fún àwọn àlàyé yín ọ̀pọ̀lọ́ yín kò ní jọba o ẹ ò ní sì ṣe lẹ́nu iṣẹ́.
3: adúpẹ́.
1: bóyá ọ̀gá mi dírẹ́fà ìpàdé dìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ láti tún fojú rìnjú pẹ̀lú ọ̀gá wa fásinà tó ti ń retí wa.

0: ẹyin yan mi mo lero wi pe e gbo gbogbo ohun ti oga wa Taufik ba wa so lori itumo estate development lo yi e wa e tun je ki ran yin leti lekan si lara ohun ti won ba wa so wi pe estate development lo yi wa fun ipese ile olo poku lopo yanturu ti awon aladani ma nko fun tita eyi ti won si gboro da owo re pada laarin osun 24 ti se odun meji ido owo to to adorin ti se 70% laro owo ti won ni lokan lati fi pari kiko le be ni banki ayani lowo kole fmbn ni o ya awon akoleta to je aladani ti awon abani kole to je ti ijoba yo pari awon ise to ye lara ile nipa pipese awon amayederun ni awon ibi ti won ba kole si ko to di wipe won ta iru le be fun awon osise ijoba bakan na ibi ti won fe kole si gboro gbe akole to da to je yi to se pin fun awon eniyan to ba fe ra ile nibe ti e po ji oga mi driver lenu si ati iyara de ile ise fmbn nilu ibadan wo ba wa wa ibi kan fe na ko nile si oya gbogbo eyin ronu oko e sokale lati foro wero pelu oga fashina oga mi pataki pataki inu wa dun lati tun ba yin pade loni lori eto yi
1: e se gan lotu
0: ohun ti a n yiri wo loni lori eto yi ohun na ni eto estate development loan ejo ilu ni owo ti o poju ti a le ri ya labe eto yi
1: ko si je ti eyan yen o le ya o a ya yan ni billion o depend le ye number of houses ti o fe ko ta de mo pe o ti se awon ise kan seyin nipa eto ile ton ko pe o mo npa e a de mo pe eyan ti o je eyan lawujo ni ti o de ni gbe owo sa lo to je pe ohun na o ma ni bank to nlo to je pe bank yen na o ma duro fun to ma fun ni iwe a n pe ni bank guarantee
0: e seun to ba wa ri be e lo ni ele ti a o san lori owo ti aya
1: labe eto yi ida mewa ni ele to ma le and iye igba teyan yen gbodo fi da owo pada odun meji pere ni 24 months ni o le fi da owo yen pada
0: e seun oga mi ti a ba ri owo ya labe eto yi a to igba wo si igba wo ti a gbodo da owo ti aya pada labe eto yi
1: awon eyan ni ogbon odun only ogbon o le marun won ni ogoji lati da pada sebo lara awon private developer ta lo le ya owo yen ati to awon to cash won ati won pe awon kan ni state housing corporation sebo ninu awon state ipinle ani won ni housing ta won na nse so iru awon state housing corporation na ni afani lati ya eto isuna to po yi fun awon osise won to n dawo si federal mortgage bank fun national housing fund scheme ṣugbọn eto isuna yi se mo ba n pe koko ni infrastructure se mo gbogbo pe kan se omi kan se titi kan se gbogbo yen to ba je pe ti state housing corporation ni ijoba state yen o ni lati se gbogbo infrastructure bi ọgọrun full infrastructure bi iná ni o títí débẹ̀ yẹn ni o tó bá ti jẹ́ state housing corporation ó gbọ́dọ̀ ṣe 100% infrastructure facility but tó bá jẹ́ private individual ni ó ya owó yìí àwa máa kó ìdá 70% infrastructure la máa kó lẹ̀ òun á fi ìdá ọgbọ̀n òun á fi kún láti ṣe gbogbo infrastructure yìí ṣe mọ̀ pé téèyàn bá lọ kọ́lé sínú gbé tí ò sì títí bẹ́ẹ̀ kò ní réyàn rà àwọn òde fẹ́ nǹkan bẹ́ẹ̀ tó jẹ́ pé ilé wọn á kọ tán wọn ní réyàn tó fẹ́ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe rí nìyẹn olótùú.
0: ẹ ṣeun ó tún kò a ò tí ì lọ tí èèyàn bá fẹ́ béèrè fún ẹ̀yàwó lábẹ́ ètò yìí bí irú àwọn òwe wo lèèyàn lè mú dání láti fi ṣe ìdúró tí a bá fẹ́ béèrè ẹ̀yàwó lábẹ́ ètò yìí.
1: pọ̀ gan-an bọ̀gbọ́yà ká kàn mẹ́nuba díẹ̀ ṣé wọn ti mẹ́nuba àwọn kọ̀ọ̀kan náà tẹ́lẹ̀ ipò gbọ́dọ̀ jẹ́ mẹ́mbà redan evidence pé wọ́n ti ṣe àwọn iṣẹ́ kan rí náà mo ti mẹ́sàn yẹn ọmọ ní photocopy of 3 years tax clearance ara ẹ náà nìyẹn site inspection evidence of at least 50% of uptakers èyí tí mo sọ fún yín at least ilé tó kọ yẹn tó bá jẹ ilé 120 ló kọ ó gbọdọ ní evidence báwọn 60 ti ready láti fẹ gba ilé yẹn ó pọ lọ ṣùgbọn tó bá ti lọ sí ilé iṣẹ wa wọn máa fún wọn ní ìwé gbogbo terms and conditions yẹn tó máa lọ wáwá kan tó register wọn nílé iṣẹ wa wọn á dẹ sanwó kékeré kan fún registration.
2: ọgá wa fásinà àdúpẹ fún àwọn atótónú yín lórí ètò yìí lónìí inú wa máa ń dùn tí a bá ti pàdé yín lórí ètò yìí ẹ ṣeun àdúpẹ.
1: ẹ ṣe olóòtú.
2: ẹyin èèyàn mi kò síbi tó dàbí ilé òun lẹyẹ ń ké àsìkò tó láti sẹrí padà sílé ilé kòkò ní tagbe.

0: ẹsẹ nǹkan
1: bí àti kọ̀ọ̀tìnà
0: àtúnyà sátà bí àti ń tẹnu mọ fún wa afẹ ìfẹ àti gbàtàbà máa débí lọjọ mẹjọ afẹ káyọ ilé gbogbo bẹ láti bí ibi iná láti bẹ láti mọ kí sí gbòòsà tẹ bá dẹ sí dáadáa àti pariwo wa síta ṣùgbọn èyí tó dára jù ni pé kẹjẹ àjọ fowọsowọpọ kí a mọ purpose ìdí pàtàkì tí wọn fi gbé ẹfà rú mẹta yẹn ga ẹka lẹ
1: káde ẹrọ àwọn aráàlú náà kí wọn jáde láti ṣe ojúṣe wọn nítorí pé nígbà ní àwọn ohun kíní wa tí a ṣe a rí pé bóyá pé láwọn àdúgbò mi àwọn local government náà bá wọn kó gbogbo gọta àwọn káàkiri àwọn lọ́mà náà bá wọn kó gọta àwọn káàkiri wọn kó kankan nígbà tí wọn jáde wọn ọ̀hún àwọn náà bá wọn ro oko wájú ilé wọn which is tó yẹ pé bóyá pé eléyìí yóò bá òfin mu tí ìjọba bá ti ń ṣe nǹkan ẹ jẹ́ ká aráàlú náà kí àfọwọ́sowọ́pọ̀ kí gbogbo ẹ lè dá àlùtà kọ̀ntínúà.
0: Mẹ́mọ́ wa gbàgbé a tún fi àkókò yìí sọ fún gbogbo aráàlú àti gbogbo àwọn agbófinró náà lórí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní wọrí lórí arákùnrin ọ̀gá ògidì bí nǹkan tí wọ́n pa ti ESP Nuru tó pa nítorí pé tó a rí fídíò yẹn tó pariwo pé I will take you to the place sapẹ́lẹ́ lọ òun amúyín lọ túnṣu àpapọ̀ wà á pa ẹjọ́ àwọn náà ti ń gbé àwọn tí ń sin tó yẹ káwọn ṣe lórí ẹ̀ àgbẹ̀ ń follow up a fẹ́ kí ìdájọ́ ẹ̀ kó jẹ́bùn kẹlẹ́ ẹjọ́ kó bá a lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn mìíràn
1: àti ìmàdúgbò lọ́wọ́ IG wa tó pé wọ́n ti gbé ìgbésẹ̀ tó tán lórí nǹkan tí àwa yìí kí ni pé wọ́n ti sáàkẹ̀ èyí tó wáyé lẹ́ni pé bóyá pé ìgbé lọ sílé ẹjọ́ fún a proper kíní kí ó lè jẹ òfin nǹkan tó yẹ pé ìyá ẹ̀ṣẹ̀ tí ó ṣẹ̀ tó kí yẹn lè jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn ọlọ́pàá tó jẹ́ pé agbára máa ń gùn uniform yẹn máa ń gùn sí pé òfin kan ló gáìdì wọn òfin ló gáìdì bóṣe òfin ṣe gáìdì ọlọ́pàá lòfin gáìdì aráàlú náà.
0: Ìyẹn ti lọ kọ́kọ́ gbogbo àwa tọ́lọ́run bá fi sí ipò kan tàbí òmíràn ẹ mọ̀ jẹ́ kí ipò yẹn kó lò àwa ní ká lu ipò ẹ mọ̀ jẹ́ pò ló wà ìyẹn ni ká má dẹ̀ máa fi ká máa gba òfin sí ká máa tẹ̀kì lọ́ǹtọ̀ hands ká máa ṣe n tó wù wá bàbá mọ̀ sọ pé ọmọ mi ni lọ́wọ́ àlùlẹ̀jẹ̀ bá bọ́lá rẹ̀ tí ọwọ́ òfin bá bà ẹ́.

0: siwa ko se abasu basu if not we se gbogbo won na in fact mo notice ke kan gbogbo opolopo lenu jo meta yi mo ri pe a dilema ri irinse lowo igbapa ibo awon olutolu yen lowo en to ba bi lo inspector inspector ESP either confirm non confirm or DSP awon lo mo ri pe awon agbagba mo mo de pe igbese kan lo prompt kini yen won ku fa awon omo kekeke e ma wa gbe bokin lori titi mo
1: baba se
0: paralu won ba se pe because o common na lara awon odo ti o pe nkan ma nlo won agbalagba to ti ni experience then awon aralu na you don't see a policeman and be asking, can I help you? I'm very annoying. I put a mask on you. Man, be low on the lap. Can I help you? Very insultive. He put a mask on you. We say, you sit on the solution here. A jacko, you want to say, good morning, you want to sing a tomb of a sea, come baby, we're not being with Pelu Rele. If you know, kiss a book of our two, I go to the jacket and say, come on, you could be at a lunar, is it amboy? I'm my lady. But I don't know, play along. You're about to be a dad, that you have to tell you, my bossy day,
2: you know, and you can't see your agenda, Louis 080-380-40-123 lẹ́ẹ̀kan sí fún ẹnikẹ́ni tí wọ́n bá fi ẹ̀tọ́ ẹ̀dùn àbí ẹni tó bá fẹ́ join Human Rights Monitoring Agenda
0: ìpínlẹ̀
2: kò sí ní àdúgbò yín ohun criteria tí a máa ń lò ni pé ẹni yẹn láti jẹ́ olótìtọ́ àti olódodo
0: ìgbà
2: kò ṣe ń tẹ́ kó bóyá pé òun fi tó àwùkọ́ bóyá pé òun fẹ́ wá fi Human Rights kọ́ wà náà a kì ń gba irú nǹkan bẹ́ẹ̀ ìgbà kó pẹ̀ wá lórí 080-380-40-123 Aluta continua.
0: Tí lórí tó àkókò wa ti ń lọ Babẹ́gun tẹ́lẹ̀fẹ́.
1: Mo kí gbogbo ìdílé Tọ́mọ̀sì Tọ́akẹ́nu fún ti àṣẹyìn bàbá wa. Tọ́mọ̀sì Tọ́akẹ́nu ètò ìṣẹ́ aláìsí láìpẹ́ yìí. Bí ètò ìsìnkú ṣe lọ ní eléyìí ní ọdún 28 láti ṣe ìwé kìnìún ẹ̀sán nígbàgbọ́ ọjọ́ Friday láfẹ̀rú fún eru fún bàbá wa Tọ́mọ̀sì Tọ́akẹ́nu ní ipò kíá lọ́gà gọ́mẹ̀ ọmọ ológbẹ̀ gbogbo wa bẹ́ẹ̀ ni àmì àmì
0: omi ẹ̀ṣẹ́. Ẹ wá sọ wọ́n kókó kí Zondi area commander àwọn bàbá dáadáa pé à ń rí sẹ́yìn o ẹ̀kú iṣẹ́ takuntakun tẹ̀ ń ṣe dípò tó wà ní kétu ọ̀rẹ́ wa náà hunter tó wà ní kétu
2: yìí ṣe
0: à ń bọ̀ wá
2: láti
0: wá kí ní kétu dáadáa àti orí ọwọ́ jẹ́ àwọn náà. Níbẹ̀ bí wọ́n sì ń gbìyànjú a rí pé gbogbo ilẹ̀ ti mọ́ àwọn ọmọ yẹn pé dàgbà yẹn wọ́n ti reduce abẹ́kẹ́ tó ṣe sí i ìtẹ́ ti dé síbẹ̀ yẹn àwọn tó wà bẹ́ẹ̀ náà ń ṣiṣẹ́ o ìgbọ́n bẹ́ẹ̀ tó ṣe débẹ̀ àwa ti mọ̀ ẹ́ ń tẹ ọjọ́ mọ ọ̀nà ti ọjọ́ ti ṣe díẹ̀ so ẹ tún ká tún rí i pé ibi ibẹ̀ yẹn náà
2: bọ́yẹ̀
0: ọ̀dọ̀ ẹ̀yin bàbá onílé ẹjọ́ àfi ọlọ́run bẹ̀yìn látorí ètò Human Rights Monitoring sọ fún wa pé torí wọ́n fi kan tóun létí láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí lóòótọ́ ẹ ti fún wọn ní ìwé pọ́tà wọn gbèsè kan wà tó yẹ kí ẹ gbé ẹ wá ń yọ wíńdò mọ́ yẹn lára
1: òjò
0: wá ń rọ̀ ó wá ń pa ilé yẹn
2: ẹ̀wẹ́
0: ó bá ń dúpẹ́ pé àwọn tó kàn àwọn ẹbí yẹn wọn ti rí lé sí kòròdú wọn ti kó ẹrù wọn lọ ṣùgbọ́n irú nǹkan bẹ́ẹ̀ mọ̀jẹ̀ ká ṣe bẹ́ẹ̀ ẹ̀yin agbẹjọ́rò wa wọn máa ń yà wá lẹ́nu a máa àwọn míì tó jẹ́ pé wọ́n á máa ti ohun tí ò dá lẹ́yìn ìwọ tó jẹ́ agbẹjọ́rò tó fún kíní sọ fún láńlọ́ọ̀dù ìgbésẹ̀ báyìí ló kàn tẹ́ máa gbé kẹ́ máa tú páànù kẹ́ máa já omi kẹ́ máa já iná torí pé wọn ò tí kó irú àwọn kan bá iná àfọ̀rọ̀rọ̀ra yín wò bí àwọn kan náà wà tán jẹ́ èèyàn burúkú o tán jẹ́ èèyàn burúkú tó jẹ́ pé owó lọ́mà ìkásẹ̀ ládùúgbò àníṣe owó lọ́mà báyìí wọ́n lọ kúròṣẹ̀ fúnra wọn
1: láwọn
0: òsánmọ́
1: owó náà kọ́
0: owó àfọlẹ̀ ìyẹn tẹ̀ ń ṣe ẹ mọ̀jà mọ̀ sí
1: owó ọlọ́jà
0: alọ́gbìn àdúgbò mọ̀dé fún àkókò ìrọ̀ gbogbo ẹ̀yìn ni ẹ wà ní iraka ibangbe ọ̀lànìyí ní aglit asis metref k2 pé ẹjọ ẹ jẹ ká fọwọsowọpọ pápá ẹyin ọdọ níbẹ àwọn tí yóò bá ti jẹ ará àdúgbò yẹn ẹ jẹ ká pé àtẹnsàn sí wọn àwọn tó rìn ní òru ìjẹta kò sẹ àwọn ò lè sùn tọdún àwọn sọfúnàsì lákọ àdúgbò ajá ti ń jí everybody táwọn ọlọ́dẹ ẹdẹ ń fọ́ fèrè àwọn ọmọ kan ń bẹ̀ẹ́ tó yẹ pé sòkòtò wọn ẹtì mọ̀ tí mo ń dúró sí ẹ máa sọ wọn ẹbẹ̀ ni ẹ ṣera yín lọ́kan tẹ bá kọ̀ àṣẹ pàdé mo sọ fún pé àmọ́ always available kájọ wò bóun ni ó ṣe dá bí ìwọ̀ ó ṣe bá àtúnilé àti àtàlejò ni àwa lọ́nlọ́dù àti sọ fún wa tó bá ń sanwó ọdún kan notification.

0: wà ní second pass lóde àtàdídí àti jọ̀lọ́ ọ̀fù aládùn yan àìmọ́ lọ́gbọ́n yan góòlù kúrò ìsìlẹ̀ tẹ́ra gold.
1: kọ́rọ́ kan àrà tí ò lópin tẹ́ra gold.

0: bẹ́ẹ̀ni òtítọ́ koro ṣùgbọ́n èèyàn gbọ́dọ̀ sọ náà ni kí ọlọ́run ọba jọ kó má jẹ́ ká ṣì sọ ọ̀rọ̀ tá a máa sọ tán máa ní kọ́ lọ mú wa wá àkú ní bá wọn sọ láṣẹ Elédùmarè ọba gbogbo ọkọ àti yìn fún ọba àwọn ọba ọba tó tún jẹ́ kẹ̀mí àti yín tí ó jáde àkókò yìí tó jẹ́ ká di èní tó jẹ́ ká di oṣù yìí àdúpẹ́ fún ọlọ́run àdúpẹ́ oṣù karùn-ún mà láti wá ìbéèrè bíere ọlọ́run ẹ ṣeun ìwé mímọ́ gan tiẹ̀ sọ ó ní kí ó bá ṣe pé olúwa bá ń pa ìlú náà mọ́ ni àwọn tó ń ṣèké tó ń pamọ́ wọn ń ṣe lásán kí la lè ṣe lẹ́yìn ọba àwọn ọba kò kú sí kábíyèsí rẹ̀ Elédùmarè ọba tó ń pa wá mọ́ oní ní ọjọ́ karùn-ún oṣù karùn-ún ọdún 2026 gbogbo ọpẹ́ àtìyìn fún ọlọ́run àwa kí n gbogbo tí ẹ ti ń gbọ́ wa lé tí atẹ́gùn iléeṣẹ́ Bond FM 92.9 tó ń fẹ́ dé ní wákàtí tẹ wà níṣẹ́jú tá a wà torí tá a bá wo ojú ọjọ́ ní bíbá lórílẹ̀‐èdè nàìjíríà àwà lọ́sàn-án àwà lọ́wọ́ bíi ọwọ́ ọ̀rọ̀ lẹ́bà nílùú mi bóyá iléeṣẹ́ mọ́ni tán kéra wọn good morning good morning good morning àwa wà lọ́sàn-án níbí bó ṣe wolúwa ló ń ṣọlá àwa kì í kàbọ̀ sí orí ètò yín ètò wa gbàgede kọ́ adélébáre ọ̀tún nínú ẹ̀ náà ni ẹ ti wá máa rí àwọn ètò lóríṣiríṣi tí ó máa fara hàn ara ẹ̀ náà ni gbàgede àwọlé ìrùsọ́kọ̀ àwọlé yẹmọ́tò ẹ̀wọ̀ àwọlé gbábọ́ọ̀lù sáwọn àwọlé kí ló ń ṣẹlẹ̀ àwọlé gbogbo ẹ̀ bẹ́ẹ̀ ara léwájà àwọlé ayọ́ka lárinrin gbogbo ẹ̀ náà ni ẹ máa gbọ́ àti polówó ọjà tí ẹ ti sanwó fún nínú ẹ̀ lẹ́ẹ̀tì gbọ́ gbogbo ẹ̀ léni láṣẹ Elédùmarè ọba agbára wa kọ́ bí òṣọlọ àti àwọn aláṣẹ àti àwọn apàṣẹ Radio Nigeria Bond FM 92.9 takalẹ̀ sí nọmba 1 Adékunlé Fájú GRA lóní gbòǹgbò ní Kẹja níbí lábẹ́ kábíyèsí wa bàbá wa ọba Olúwaṣẹ́gun Adéyẹmí àjàsá onígbòǹgbò kábíyèsí kádépẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀ ìrùkẹ̀rẹ̀ adókin láṣẹ Elédùmarè ọba tó wọn ní àyábẹ́lẹ̀ obi are àbí ọ̀túnba tó àwa ti débi iṣẹ́ wa báyìí o ká mọ tẹ̀síwájú láṣẹ olúwa ká máa tẹ̀síwájú láṣẹ olúwa ká máa tẹ̀síwájú ebi nìkan wá kọ́ ni akéde ètò fún tòní àbọ̀sẹ̀ díà bóoni.
1: Àdúpẹ́ ojú yín ló ń dán yìí.
0: Wọ́n dì sí fún mi
1: o. High princess, ìyàwó. Ojú yín ló ń dán yìí.
0: Ó dáa náà, wọ́n lójú mi ń dán ni bí ayan tí ó wà ayan ṣáláńgà ni. Àbí bò ni. Ìwọ náà kí ara lé.
1: Ẹ kàsán gbogbo ara lé ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wa Bond FM náà ni a wà ẹ̀ka ti Yorùbá làwà lọ́wọ́lọ́wọ́ yìí láwọn lọ́wọ́lọ́wọ́ yìí. So ẹ máa bá wa ká lọ abọ́sẹ̀dé ṣókùnbí lorúkọ tèmi.
0: Àwọn ò ń sọ̀rọ̀ jù so kẹ máa bá wa lọ. Gbogbo ohun tó bá ń ṣẹlẹ̀ ládùúgbò yín abala tá a wà náà lẹ́tì ní àǹfààní láti máa tẹ́ sí wa tá a bá dẹ̀ ti ń kà á tá a bá dẹ̀ ti ń ṣe gan táwọn ìjọba bá ti ń ṣe. Ẹ tún jẹ́ a máa gbọ́ ká lè dúpẹ́ lọ́wọ́ wọn torí wọ́n níyìn ni ká lè ṣe òmíràn. Princess Olayinka Nigboya on loruko temi latest yayawo upcoming iya oko opoji so abosede ewo lo ti wa nbe oya je kawon ara le je kan gbo je kan gbo
1: Bond FM e jowo e ba wa be chairman wa ni ojodu LCDA honorable Olusegun David Odunbapu pe ki won jowo ba wa mu adehun ti won se fun wa lati ba wa se ona wa ni Osayemi Street èyí tí wọ́n ti ṣe àdéhùn fún láti ọjọ́ tí ó ti pẹ́ ṣùgbọ́n tí wọn kò tí ì jẹ wá ní ìpè ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí àwa náà jẹ́ mùdùmùdùn ètò àwa ara wa alfa haruna láti òkè ìrà.
0: Àwọn ni wọ́n ṣọwọ́ ẹ̀ sí wa ní ọjọ́ tòní àtẹ̀jíṣẹ́ ilé náà yá jẹ́ kí n tún wo ètò tún wà ń bẹ́ o wọ́n ní ojúmọ lásán kẹ ìdáná ìjáwé lé wọn ní Bond FM ẹkú iṣẹ takuntakun ní agbára ọlọrun kò ní sùn yín bẹẹ ni kò ní rẹyìn wọn lórúkọ tàwọn ní senior evangelist fadipẹ láti tipa garage láfẹn wáìtìlẹ ẹjọwọ ẹ bá wa bẹ gómìnà wa ọmọ ọba dàpọ lórí ọnà àwọn lórí ọnà wa yìí òjò ti dé o òjò ti fẹ bẹrẹ padà o àti wọlé àti jáde ó wá dọwọ ọlọrun báyìí o láti mú pójọṣàn pojọṣàn dé láfẹ́n wá ìtẹ̀lẹ̀ wọn ní kò rọ ọ̀tún wàhálà ìwọ́n ló ti pọ̀ jù wọ́n ní ẹ dákun ẹ bá wọn wá nǹkan ṣe sí bí wọ́n ṣe tẹ̀ ẹ́ ní ìrọ̀lẹ́ tòní nìyẹn ẹ dákun ẹ bá wa ṣàánú wọn ní àwọn agbègbè ti won pariwo ti won tenomo ni gbogbo igba yi lagbara olohun oju oni ti gbogbo wa la se ledun mare ise wa ni ise yin ni lati le mu ki orilede nigeria ko tuba ko tu se won de so pe bi igboro bi ile obadun baba won se ma so won ni bi igbe ni igboro ori abi ma won se ma npowe yen o se bi owe ejo tori olohun abeyin ni gbogbo eyin toro ikan ijoba ipinle ogun state oro ikan yin ti fokan yin lodun yin e dakun e ba won wa nkan se si bagede on tesiwaju ile ise wa bond fm 92.9

Benny, a magbo, a magbo, bash and phone, bash and sorry, magbo, a magbo, one knee, a low low to ah, I be a dano. Bibi, no case you, a low low to baguette, a bond FM, a quick show, ele share you con it, you know, I mean. Wọn ni ẹwà bá wọn dúpẹ lọwọ alága wa ni Somolu honorable Latif Asimi fún àgbékalẹ ìwòsàn ọfẹ eléyìí tí wọn gbé kalẹ fún àwọn ní ìlú Somolu pẹlú ogun ọfẹ tí wọn fún ẹgbẹgbẹrun ènìyàn pàápàá jùlọ atun àwọn tún dúpẹ lọwọ alámojútó ìwòsàn ọfẹ yìí honorable Sunday Adelaja wọn ni àwọn náà ti jẹ nínú àǹfààní ìyòyẹ ni tó tẹ sí wa wọn ni àǹfààní ìwòsàn ọfẹ ni àwọn gbà àwọn wa gbà ládúrà fún wọn pé kí Ọlọ́run máa ràn wọn lọ́wọ́ wa mi alàgbàṣẹ̀gẹ venture láti Somolu àwọn náà ni wọn fi àtẹ̀jíṣẹ́ tó fi ṣọwọ́ sí wa nírọ̀lẹ́jọ́ tòní Bond FM lawa 92.9

0: ẹni àwa máa ṣe rere láyé wa rere làwa wálé ayé tí wa wá ṣe torí náà làwa ṣe máa ń gbé mọ́tò wa sọ́nà pé gbogbo ibi tí ẹ bá fẹ́ lọ àwa máa ń dì yín lówó ni ẹ lè sọ pé ẹ wọ mọ́tò wa pé ní problem mọ́tò tí wa báyìí rọrùn ló máa ń bá dé nílé iṣẹ́ wa bond fm 92.9 ẹ̀yin tí wa ń bolẹ̀ wa fẹ́ lọ orí tó kẹ́ báwo ni bébì mi o mọ̀ pé ọdún ilé àti ẹ̀ ti ń súnmọ́lé bá fún di èyí bó tọ bó tẹ jẹ pé bóyá pé àwọn kan sọ pé epo kìnìkan wọn rò bẹ apá ń dánnu ni ṣùgbọn síbẹsíbẹ mọtò tiwa ò lè wọn torí ọmọ gidi la wa èèyàn rẹ la wa èèyàn gidi la wa àwa ọkàn kì í ṣe lásán àwo epo gan gbà mí gan àwọn èèyàn rẹ mí tún máa sọ pé ẹgbẹ epo àbí ṣé mo parọ yìí.
1: Màmá màmá
0: gàjàre kí ló ń mú ṣé nǹkan jábọ ni.
1: Bẹ́ẹ̀ àwọn nǹkan bíi jábọ̀ wọn fẹ́ múlẹ̀.
0: Mú. Ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọmọ ọ̀gbẹ́ni
1: Adeniji.
0: Bàbá wa dáadáa ni wọ́n ti pè mọ́ náà wọ́n ti borí tó kẹ́ náà sọ̀rọ̀ princess báwo ni pèrò sọ́kàn kọ̀ọ̀kan mo ní lágbára ọlọ́run láṣẹ ọlọ́run àti láṣẹ àwọn ọ̀gá nílé iṣẹ́ bọ́ndẹ̀ mo ní ó máa tẹ̀síwájú
1: ó dáná
0: káàdì àwọn máa ń fún àwọn èèyàn àwọn ògbàgbé o àwọn tó máa fún wa ní bàbá wa ẹ̀sìn ẹgbà ó rè dábàá wa ẹgbà ọpẹ wa ẹ̀sìn bàbá wa ẹgbà ọpẹ
1: wa ẹ̀sìn
0: ojú òní sí yìí. Ọlọ́run
1: ọba bùkún yìí. Ọ̀túnba ọ̀túnba.
0: Ó yà yí sí wa ń bo lẹ́wọ́ fẹ́ lọ nírọ̀lẹ́ tòní o.
1: Ọ̀túnba.
0: Èwe tó ń sa ọ̀túnba ní sà tó ń sa àwọn ń sa òsè ní kí ló wà ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ni débẹ̀ kò lè yé eyín.
0: Ọlọ́run báàgì ti bọ́ sẹ́ǹtú yìí bóyá fẹ́ ná wa lówó ni yá kí o. Ní àbá tú báàgì báyìí lẹ́gbẹ̀ẹ́ mi torí torótoró ló ń ṣe mí báyìí. Ó fẹ́ gbẹ́rù jáde fún
1: wa ni o. Bébì mi dán mọ́ lórí transformer.
0: No.

0: báyìí kò sí kòókò janjan ṣe o ti sọ láti máa lo lubricant tó kùnà àti fún engine ọkọ̀ rẹ lágbára àti ààbò tó tó Shell Helix lubricant ti wà ní Nigeria báyìí kò sí kòókò janjan lọ sọ́dọ̀ mechanic mọ́ kò sí ariwo tata pupu láti inú engine ọkọ̀ rẹ mọ́ kò sí wípé ọkọ̀ rẹ máa ń mepo bí ẹ ń momi mọ́ o wá lè sọ wípé ó tó gẹ́ fún gbogbo èyí tó ṣùgbọ́ jáde láti inú engine ọkọ̀ rẹ
1: Shell Helix lubricant ti ń lo ìmọ̀ ẹ̀rọ Pure Plus ìmọ̀ ẹ̀rọ sáyẹ́ǹsì tó ń dáàbò bo ẹ́ńjìnì ọkọ̀ rẹ lọ́wọ́ ìdọ̀tí àìmọ́ ó sì ń fún ẹ́ńjìnì ọkọ̀ rẹ lágbára tó o bá fi ààbò tó dájú fún ẹ́ńjìnì ọkọ̀ rẹ Shell Helix lubricant ni o máa lò Shell Helix lubricant ti wà ní àwọn ilé epo AP àti NU service station jákèjádò.
2: Adova PLC ni wọ́n ṣe agbátẹrù ètò yìí èyí tó jẹ́ pé gbogbo nǹkan tó ní ṣe pẹ̀lú Shell pátápátá òun náà ni wọ́n ń tà ilé epo AP lẹ́ti ní àǹfààní láti ra bákan náà NU filling station pátápátá wọ́n ń fi àǹfààní ìmúfin kí gbogbo àwọn atọ́kùn ètò yìí pátápátá látòrí adésínà adéọ̀sùn tí kìí ṣe ṣìná ọmọ ìyá aláka àgbélẹ̀ yìí game changer àti gbogbo àwọn atajọ máa ń ṣe ètò ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ akíra wa kò ṣe wàlẹ́ àtàdé ìdí méjì àwọn olólòtú wa tómi ẹ̀sán àwọn ni ìyàwó mẹ́kò bákan náà ẹni tó kọ tí wọ́n kọ eré oníṣe àwọn náà ni ọláìdé akànwò àti gbogbo àwọn tó kó pátápátá ẹ jẹ́ ká gbọ́ àwọn àǹfààní àti ìdí tí iléeṣẹ́ Adova PLC tí wọ́n ṣiṣẹ́ agbátẹrù ètò yìí ẹ jẹ́ ká gbọ́ wọn láti ẹnu Mr. Kuride.
3: Kí làwọn ọ̀yà ti ti àwọn ò yàtọ̀ sí ti àwọn míì nítorí bí wọ́n ṣe ṣe kí làwọn ọ̀yà tó ẹ̀ báwo làwọn èèyàn máa mọ̀ pé ó yàtọ̀ kí ni àǹfààní ẹ̀ lára àwọn ẹ́ńjìnì mọ́tò àti gbogbo nǹkan tó bá jẹ́ ẹ́ńjìnì pátápátá.
4: Ok ẹ jẹ́ ká kọ́kọ́ sọ báyìí pé lubricant ti Shell ń ṣe ó kọjá ẹ́ńjìnì ọ̀yìn nìkan ìnù àwọn industry lè lò àwọn generators àwọn tó ń ṣe gas engine àwọn tó ń fi gas run ní engine wọn àwọn tó ń lo diesel tó fi run ní engine wọn àwọn tó ń lo hydraulic àwọn tó ń lo compressor àwọn tó ń lo all industry aláwọn tó wà ní cement tó ń lo àwọn tó wà nínú oil production àwọn tó wà nínú factory àwọn tó dẹ̀ lò mọ́
3: gbogbo bí tí bá ti ń lu rin
4: gbogbo bí tí bá ti ń lu rin gbogbo ẹni technology ni Shell ní tó lè support lubrication need wọn now fún ètò jẹ́ pàtó fún ètò ìtàpè ní tàpè ní yẹ mọ́tò ẹ wò so ta bá dalé lórí pé mọ́tò ìyẹn ni ẹ́ńjìnì tó wà nínú mọ́tò kí ni Shell fi yàtọ̀ nínú performance tí ó máa fún customer mo sọ lẹ́ẹ̀kan mo ní pé process ti Shell máa ń lò láti produce the product wọn ó jẹ́ process tó jẹ́ pé wọ́n máa ń fara balẹ̀ láti design pé kí la tún lè ṣe tó máa jẹ́ ìyàtọ̀ tó máa fún àwọn customer ní benefit tí wọn rí ní other places now àwọn benefit tó máa wà nínú process yẹn tí ó wà nínú engine oil Shell ni pé ẹni tó máa ń lo Shell products léraléra tó ń lo dáadáa tó yẹ pé òun tó ń lò ni a rí pé ìsádà kẹgbẹ́ ẹ lò láti bẹ̀tẹ̀ ra engine yẹn ni o or ẹ ti ń lo engine yẹn wá ra Shell at some point ẹ rí pé engine á súnmọ́ factory clean asumo factory clean kí dẹ̀ ni àǹfààní pé kí engine wà kó mọ bí wọ́n ṣe ṣe láti factory yẹn ni mo mean by factory clean ẹmọ kẹsí lo mọ́tò fún ọdún kan kẹ wá lọ sínú engine kẹrí pé inú engine yẹn ó ṣe tuntun bí bó ṣe gbéjáì láti inú factory so yẹn ni irú àwọn quality tó wà nínú Shell engine oil kí dẹ̀ ni importance yẹn à ń pè kankan ní sludge right so sludge àti àwọn sludge jẹ́ àwọn ìdọ̀tí tó máa wá látara incomplete combustion nínú engine àbí lára àwọn engine oil pàápà tẹ̀ ń lò tó bá ti di pé wọ́n ti ń deteriorate tán máa bẹ̀rẹ̀ sí ni máa break down small small molecules so àwọn ìdọ̀tí yìí ló máa ń parapọ̀ tó máa ń lẹ̀ sa káàkiri sí ara engine tí wọ́n máa fi ń dọ̀tí kí dẹ̀ nìkan tó máa ṣe ni kí èyí tó bá ṣe ń lẹ̀ káàkiri yẹn náà lọ ṣe máa ń blọ́ọ̀kì àwọn ihò tó yẹ kí oil máa gbà láti lọ máa lubricate àwọn irin tó ń lurin so the more tẹ bá ṣe ní sludge nínú engine tó bá ṣe ń dọ̀tí sí ni performance engineer shin drop because oil ni ma lo dada si bi ko lo then awon eton lu ton to ko ma lo na awon do ti na ma ma diwo ni bi kon si bi kon so e ri pe engine yo ni perform optimally or ko le last fun yi ni yodun to e ko last because of awon abawon yi but Shell engine oil o ti take care gbogbo awon awon abawon yi pe a ti so pe o fun won gbe won lo si video ko se kini video ko wa ninu sum ti filter ya le se kini a le fa jade so e ri pe te ba lo oil Shell a ma last yi a ma je ki engine ko perform optimally yin se ma ri pe won lo Shell ninu awon formula 1 car you know awon formula 1 car o je go take the highest stress level tele fi moto si because moto yen sire so pressure at stress to alara engine yen o lagbara gan so oil yen gbudo je o de pe o le withstand gbogbo awon stress level ben so yin le se ri pe Shell has been tested won ti test Shell ninu awon environment yen o de perform excellently so yen ni pe ko si bi le low Shell oil ninu awon moto yin a final level of performance added to fun yin protection do pe a take gbo awon abawon ti o ma nba engine to sise ati oil lo
3: oruko yin kede ba dupo lo gbo awon ayale to gbo won awon mechanic to gbo won awon ni moto ti won gbo won
4: lenko si gbo orale e se pupo oruko mi ni Korede omo Odufuwa emi ni business manager fun Shell Lubricant Sales ninu ileise Adova PLC. Mo dupe adupe on behalf of Adova PLC and dupe lo gbogbo le ti won gbo wa tati gbeto ikale fun ko le se anfani fun gbogbo wa pe e se pupo ti e n pe wole gbogbo pe te n pe na la n ri gbogbo awon se dede fi ranse na la de la n gba la n sise le lori e e se pupo ati pe gbogbo awon mechanic na ti e ti wa sori eto lati wa soro atayin te wa nile te n gbo wa gbogbo eni ati dada mo tun fi akoko yi dupe lowo gbogbo egbe Momtan lapapo latori the national president Alhaji Arowolo e se pupo fun aduro ti yin a de dupe lowo state chairman na fun aduro ti won na Lagos state chairman Momtan Akin Dada ati gbogbo executive lati ori oga patapata de eni to keyin gbogbo yin na ni aki eyin lotu na te ti n seto yi lati ojo melo kan gbogbo eyin na aki dada so e se pupo a ni warawa ti o e se pupo
3: awon arin ba sa
5: e mo to wo ti Adova PLC ti won se agbatero e ohun ogbeni Korede Odufuwa ohun ni e gboto yin awon ni oga agba ni Adova PLC ti won gbe eto yi kale lati le je ki gbogbo wa ka ma je igbadun e lori eto leni gbogbo awon abala orisirisi ta ma nse lori eto yi la fe se leni ati gbo oro lenu Adova PLC e je ka gbo nkan ti iyawo meko ti won ma nfi ton ma nso fun wa lati bi osu mefa e je ka gboro won e ma gbagbe eto ye moto ewo ti Adova PLC ti won se agbato rebe na lawo ni ile ise Bondetech ife so iya yawo mo ori toke mo otunba ati mutiu papo to gbogbo lojo wa ninu studio mi bayi ife so wa po ile ngbo let's go there
6: eyin temi iyawo meko tun simu tuntun de o relationship laarin meko drivers ati di owner ni mo fe ju fun yin loni oya e je kin gbe yin debe eyin di owner e sun won bi eyin no e ma sha won little check si moto yin e ma assume pe driver yin lo mo gbogbo nkan to nse moto yin e ma so wi pe tori eyin ko lo nwa so ayewo kan yin once in a while e ma check to ba ni nkan to wrong e pe meko funra yin ki won wa wo ma da gbogbo ele driver yin lori o e tun ma gbo si driver na leni ti won ba ni nkan se moto e take action ni kia kia ko le save ni cost at time eyin drivers e wo so bi both private and public drivers e ni so pe eyin ibasepo to smooth pelu meko yin e ma come out straight fun won e wa specific nkan te ba notice lara moto yin eyin me ko ti a e je ka won ni moto le ma trust yin e ma yo nkan kuro lara moto e ma se moto ton ke gbe lo fun faaji o te ba sise ton e gbe oni nkan ko wa gbe e ma lo fake parts abi fake oil fun moto customer yin ko speak well of you rarara te ba sise to ta lenu oko yin atoni moto a se kini a bale ise mi a de tun yo o wa wole e gbadun iyawo meko gan se kini a je nbe Car owners, awako, atimeko, eje ka ni relationship to wa oke. Fun fani ara wa, moto, erenu moto, ati oju popo. Shell Helix Motor Lubricant ni ke ma lo. Fun premium ifokanbale lori moto yin. Tomilola, iyawo meko na ni. O tun dose to nbo.

tó o bá jí lówùúrọ̀ tó rẹ́rìn músẹ́. Eyín rẹ̀ ó tàn mọ́lẹ̀ ni nítorí wípé ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ló lò. Ẹ̀rín ó dùn lẹ́nu rẹ̀ bẹ́ẹ̀ lẹ̀rí rẹ̀ ó máa dá àwọn èèyàn lọ́rùn. Iṣẹ́ ọṣẹ ìfọyín eléèdú UATD nìyẹn. Tọmọdé ń bẹ tàgbà náà wà pẹ̀lú. Tó o bá fẹ́ dènà kòkòrò yọ̀rọ̀ eyín tó ń dí pẹ̀tà àbí òórùn ẹnu, ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ni kó o lo. A máa méyín le, bẹ́ẹ̀ sì ni a máa fún ẹnu ní èémí tó lálòpẹ́. Ẹgbẹ́ àwọn dókítà tó ń ṣèwòsàn eyín lórílẹ̀-èdè Nàìjíríà àtàjọ NAFDAC fòǹtẹ̀tẹ̀, ó sì lè rírà káàkiri àwọn ilé ìtajà. Ọṣẹ ìfọyín eléèdú UATD èyí ó ló lè fún ọ ní òórùn ẹnu tó ládùn tó sì lálòpẹ́.

7 Pro lóní kí o sì gba ẹ̀bùn owó tó tó 75,000 naira. Screen rẹ̀ fẹ̀ ní òdiwọ̀n 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 mAh battery. Ẹ̀bùn 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ẹ̀bùn ọ̀fẹ́ òróró tún wà nílẹ̀ fún lẹ́sẹ̀kẹsẹ̀. Wàá jẹ́ gbádùn 15-month warranty. Bẹ́ẹ̀ láàrin oṣù mẹ́fà bí ohun kò bá ṣe Screen rẹ̀ ni A7 Pro. Ọ̀fẹ́ ni a bọ̀ tún ṣe. Kò tán síbẹ̀ o, 50% data ni wàá tún jẹ àǹfààní rẹ̀ láàrin oṣù mẹ́fà. Odidi oṣù méjì ni wàá tún fi gbádùn Spotify Premium lọ́fẹ̀ẹ́. Ajá balẹ̀ ẹ̀rọ ìléwọ́ Redmi A7 Pro. Owó rẹ̀ kò ju 126,300 naira lọ.

Escobar gangan fúnra lára rẹ̀, ìṣe go! Mímí gan ṣáná wọlé ìrọ̀lẹ́ tì ní iléeṣẹ́ Bond FM 92.9 lópòpónà yẹn náà ni onígbòǹgòjì RA nílùú Ìkẹjà ní àyín. Àti dé náà nìyẹn sórí ètò gbá bọ́ọ̀lù sáwọn ọlọ́lẹ̀ tò ní bá a ṣe máa ń ṣe náà rè é lójoojúmọ́ pẹ̀lú ìrànlọ́wọ́ láti iléeṣẹ́ BS Media Broadcast. Àwọn kàlẹ́ sí No. 6 Evaletry Alásìá Bus Stop Ládìpọ̀ Lẹ́kọ̀ọ́. Ẹgbọ́jà yín lọ síbẹ̀ kó sì mọ̀ ta ní mẹ́nu wá. Ẹ bá ń dúpẹ́ bẹ́ẹ̀ ni a máa kí Gòlí Ọlọ́wọ̀ Ẹ̀mú tó dáa jùlọ nísàá yìí pàápàá jùlọ táàpá ní tọ́lọ́wá jẹ ní Europe àti Premiership tá ni mò ń sọ o. Gòlí Ọlọ́wọ̀ Ẹ̀mú Arsenal ni tó ń fò lókè yányán bẹ́ẹ̀ ló ń yọ ní àwọ̀ rẹ̀ ń dán mọ̀nàmọ̀nà pẹ̀lú àkọmọ̀nà yìí pé òun gangan ni Gòlí Ọlọ́wọ̀ Ẹ̀mú tó rántí jùlọ lásìkò tá a wà yìí pẹ̀lú Golden Glove tó ti gbé.

0: A blend of amino acids and multivitamins.
1: Tayo, sure the health center do mo wa ti yipada ni.
2: Yipada ko, yipada ni. Nigba ti mo de be keyin se ni won ni kosi ibusun fun alaisan, koda won ni ogun.
1: Kori be mo o, ati ni awon nurse repete at awon to ntoju ayika ilewosan. Koda omi ero ti wa nibe.
2: Se looto,
1: be ni o. Mo te gbe titi lo sibe fun abere ajesara lana. Gbogbo re si lo ni irowo rose.
2: Oda o mo ti gbo emi na ma sabe o si ilewosan adugbo wa lola. Akoko ti to lati mo nkan ti won se nibe.
3: Yeah, to cabo panda, so yeah, to Lisha Bottle Farm, 92.9. Double, someone say go, go. It is a go. Oh, yeah, diga. Inu awon ma je so lo yi e o leni gangan ni o iko al hilal wo koju iko alasako won ta mo si al khalij yo gbona jojo tori pe fe so se na ni o tu so boya iko ronaldo CR7 baba amerika ti wa ni e lo le saudi arabia lohun to tin de gojo ojo lo to kuna lópin ọ̀sẹ̀ yìí láti jáwọ́ olúborí kó tẹ̀síwájú wọ́n jẹ mẹ́ta lọ́wọ́ alátakò ṣùgbọ́n ju gbẹ̀rẹ̀ lọ́nà nǹkan wọ́n sì ní àmì bíi méjì ńlẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ tẹ̀síwájú kí wọ́n má pàdánù mọ́ ìyẹn ni pé ife ẹ̀yẹ lórílẹ̀‐èdè saudi arabia lọ́hùn yóò ti jẹ́ ti anasiri àlékún náà ni ó wà jẹ́ fún ikọ̀ ronaldo lápapọ̀ ìgbà àkọ́kọ́ náà ilé yóò jẹ́ láti gbé ife ẹ̀yẹ lórílẹ̀‐èdè saudi arabia alhaji tí ó gbanádà Cristiano Ronaldo Oluwa Seun Baba Amulika lórílẹ̀‐èdè Saudi Arabia jùlẹ̀ ń bẹ̀ ń parábọ̀. Nǹkan bàjẹ́ lára ikọ̀ Chelsea the Blues lápapọ̀ ọ̀tẹ̀ gbẹ̀mí ọ̀tẹ̀ yóò pè yín mọ́ o. Owó ayídá léyìn lórí. Torí pé gbogbo ẹyin ṣọ̀tẹ̀ṣọ̀tẹ̀ títí bẹ́ẹ̀ ni ṣòkò tó ń jẹ́ ojúgun gbẹmọ yín lójú kí ló ṣẹlẹ̀ gangan Chelsea the Blues. Ṣẹ́kọ̀ ni màgbá ni fàlànà tẹ́ ṣẹ̀ṣẹ̀ gbà ìyún Adelé tó wà nínú Chelsea báyìí àbí bàbá olówó yín ṣẹ́gun Ọlọ́run mú ni ò dání àbí fíìdì tẹ́ ń lò gan ló tún gbàbọ̀dẹ̀ fún yín. Spa Chelsea the Blues ó ní kò tiẹ̀ wá bójú mu mọ́.

0: bẹ́ẹ̀ni ìbọn dẹ fẹ́ mẹtí o dàgbẹ́nà la wà kí n káàbọ̀ látàárọ̀ kù ṣe é ní kò ní rẹ̀yìn o kò ní rẹ̀yìn kò ní rẹ̀ wá agbára kìdá oníṣẹ́ ọlọ́run ọba ẹ lágbára ọlọ́run gbogbo la máa jèrè tá a máa mórí délé ẹni kó sọ̀nà bíi èéfín ṣe rí léyìn bá mọṣẹ́ níṣẹ́ a mọ̀ pé látàárọ̀ rẹ̀ ti ń ṣiṣẹ́ kò wá sẹ́ni tó múṣẹ́ níṣẹ́ tí kì í jèrè ìbọ̀ ń bẹ̀ ọlọ́run kì í wọ́dọ̀ ní ìmẹ́lẹ́ ẹni tó bá ṣe akẹ́kẹ́ jù lọ́lọ́run máa ó gbọ́ bíbélì sọ ni ó ní ọkàn alákun ni àwọn ò sanra ọlọ́run á sì kí ni o ààbò sí olódodo ènìyàn gbogbo wa pátá gbogbo yín pátá níbi tí ẹni ń gbọ́ wa léṣe fún fm 92.9 adẹ́dára fún yín o adẹ́dára fún yín làárọ̀ adẹ́dára fún yín lọ́sàn-án adẹ́dára fún yín lálẹ́ torípé ìgbà mẹ́ta mẹ́rin náà ni ìgbà ẹ̀dáláyé elúgbàjọ abiodun lèmi jẹ́ ọ̀túnba fún gbogbo federation ká máa kí n káàbọ̀ sórí ètò kí ló ń ṣẹlẹ̀ èmi ni kọ́kọ́ mo wà lórí ètò lónìí. Princess wa bi ìyá ìyàwó tuntun ìyá ọkọ tó ń bọ̀ lọ́nà àánú ẹ̀ ṣe mi princess àánú ẹ̀ ṣe mi sórí ìkẹ́sí mú wò challenge tó ń wò lọ́ọ̀kẹ́ níwájú ẹ̀ wọ́n máa kópa èyí mo ní ọ̀sẹ̀ tí amẹ́ríkà dé ní wọ́n ti ń pè mí germany mo ṣe owó máa lọ sọ ọmú gan ni o wà á rí pé mo sọ bẹ́ẹ̀ fún ẹ o bó ṣe máa rí nìyẹn in Jesus name tue àdúrà mi àdúrà.
1: Ìjọba tó bá tiẹ̀ ká ní lára
0: báyìí
1: a máa ń di
0: ìṣẹ́jú ní ìgbàdúrà yẹn ká ìlànà ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba
1: ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba ìjọba adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba gbogbo ẹ̀ lólùfẹ́ wa mo kì í yẹn kúrò lẹ́ gbogbo bíṣẹ́ ti ń gbọ́ wa pátápátá orí ètò wọn kí ló ń ṣẹlẹ̀ láwa kí ló ń ṣẹlẹ̀ lágbègbè tí yín nítorí pé ètò ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tiwa a fi máa tò yín létí nírọ̀lẹ́ tòní princess ọláyínká nígbà lórúkọ tèmi ṣùgbọ́n kó tó di pé a máa fi tó ń ṣẹlẹ̀ tá a fi máa tò yín létí ẹjẹ́ dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́
0: bs media
1: bẹ́ẹ̀ni tí wọ́n ń ṣe agbátọ̀rọ̀ ètò yìí
0: àtàwọn ètò míì
1: àti ètò míì ẹ ṣeun dáadáa adúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ bond fm náà tó gbà wá láàyè
0: náà bẹ́ẹ̀ ni
1: máa jẹ́ pẹ́ mọ̀ nǹkan tó
0: ń ṣẹlẹ̀
1: nítorí dúpẹ́ lọ́wọ́ màmá wa
0: sisi màmá
1: ọmọ pupa bíi táyà ọkọ
0: bẹ́ẹ̀ ni
1: adúpẹ́ lọ́wọ́ màmá wa náà fọláṣadé kádìrì náà ni à ń ké sí ẹ jẹ́ lọ sí iléeṣẹ́ bs media
0: ká lọ tajà
1: tá a bá wá dé n tó ń ṣẹlẹ̀ a fi tù mí
0: bẹ́ẹ̀ ni.
2: At any time because of smoke and dust. Use comics, make your day relieved.
3: Oga chemist, I beg, I need cough medicine. Where if you walk, sharp, sharp.
4: Oh yeah, try comics cough syrup.
2: Yes, so comics get active ingredients. We will clear your cough. Just here, drink and be relieved.
4: Comics na confirm.
2: Cough, drink comics. E day relief cough. If symptoms persist after 3 days, go see your doctor.

ni ti o si gba ebo owo to to 75,000 naira. Screen rẹ fẹ ni odiwọn 6.9 inches. Bẹ́ẹ̀ ló sì ní 6,000 mAh battery. Ebo 75,000 bẹ̀rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí. Ebo ọ̀fẹ́ òróró tún wà nílẹ̀ fún ọ lẹ́sẹ̀kẹsẹ̀. Wà á jẹ́ gbá.

ẹ̀lẹ́ ń bẹ̀ ń wo ẹ̀yin èèyàn wa àkó bójú ọjọ́ ti rí ní àbẹ̀hùn àkó àtàárọ̀ àkó iṣẹ́ òní àkó àjàbọ̀ oṣù kẹrin àsìkò oṣù tuntun oṣù ìyásàn wájú tàtẹ̀yìn wá lọ láṣẹ ilédùmarè a tún kí wa káàbọ̀ láti iléeṣẹ́ alára àgbàyídá bond 92.9 fm iléeṣẹ́ tó ń léwájú táwọn tó kù ń tọ̀ ọ́ lẹ́yìn sórí ètò yín ètò wa àyọkà alárinrin ìwé tá à ń bá lọ lórí ètò ni ccj2a láti ọwọ́ dọyìn abégúndé orúkọ ìmí atọ́kùn ètò ni olúfúnkẹ́ àdìsá gẹ́gẹ́ bí ìṣe wa kí n rán wa létí ibi tí a dánu dúró ní ìjẹjọ ibi tí a roko tì sí ní ìgbà tí ó sọ pé lórí àríyànjiyàn làwọn ajọmọgbé yìí wà nígbà táwọn ọlọ́pàá dé wọn kó gbogbo wọn ṣùgbọ́n aríbidé sísá mọ́ wọn lọ́wọ́ àwọn tọ́wọ́ tẹ̀ yìí ni wọ́n fẹ̀sùn ajọmọgbé kàn wọ́n sì dájọ́ ẹ̀wọ̀n oṣù mẹ́fàmẹ́fà fún wọn lẹ́yìn gbogbo rúdurùdu àti rògbòdìyàn yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fa ọ̀rẹ́dọlá lọ lé ọkọ rẹ̀ oṣù méje lẹ́yìn ìṣẹ̀lẹ̀ yìí ni a tún rí aríbidé sí láàrin abúlé àwọn ènìyàn sọ pé bóyá ó ti parí ẹ̀wọ̀n rẹ̀ ni bóyá ó ti sá lọ tẹ́lẹ̀ ó tún padà dé gbogbo bí wọ́n ti ń sọ̀rọ̀ náà kò sẹ́ni bójú bóyà kó lọ bèrè lọ́wọ́ rẹ̀ aríbidé sí lọ́rẹ́ kan tí orúkọ rẹ̀ ń jẹ́ lákàtàbú lákàtàbú tí à ń wí yìí ọ̀kan nínú àwọn jàǹdùkú olóṣèlú ní í ṣe ṣùgbọ́n àìsí ọ̀rọ̀ olóṣèlú nílùú báyìí ló fi darí padà sábúlé wọn lákàtàbú nìkan ló lè bèrè lọ́wọ́ aríbidé sí pé àwé o ò sì jẹun gbọ́ nígbà tọ́rọ̀ yóò fi di pẹ́ǹtúká lọ́jọ́ sí aríbidé sí fèsì ó ní ṣe básìkò náà ló lọ sí ìdálẹ̀ àìsí ọnílé ni a ò fi ṣe iṣẹ́ náà ní àṣeyọrí mo mọ̀ pé bí o bá wà nílé ni kò sí ohun tó lè dènà iṣẹ́ náà níyìn ni a dánu dúró ní ìjẹjọ ẹ̀yin èèyàn wa ẹ̀jẹ̀ a máa tẹ̀ síwájú.

lẹ́yìn tí aríbidé sì sọ ohun gbogbo tán, lákàtàbú fi mọ́kàn balẹ̀ pé ó bà ní kò ì tí ì bàjẹ́, ó mú ọ lọ sọ́dọ̀ ẹni tí yóò gbé ọ níjà pẹ̀lú àtìlẹyìn Elédùmarè Ọ̀rẹ́dọlá yóò fẹ́ ọ dandan. Báyìí ni lákàtàbú àti aríbidé sí ṣe gba ilé Fágbèmí oníṣègùn lọ. Aríbidé sì sọ ohun gbogbo fún Fágbèmí, kódà ó sọ ọ́ ju bí tọ́rọ̀ náà mọ lọ. Ó parọ́, ó ṣèké kí Fágbèmí lè mọ̀ pọ́rọ̀ náà dùn. Fágbèmí fèsì, ó ní àwọn ènìyàn mìíràn mọ̀ pé kì í ṣe gbogbo wa lènìyàn Ọlọ́run. Wọ́n ti gbàgbé páwọn tí ń gbéṣù jẹun lóríta náà wà. Gbogbo wa kọ́ ni ó ń ro ọjọ́ ọ̀la, kì í ṣe gbogbo ènìyàn ló rántí pé Ọlọ́run wà lókè tó ń wo iṣẹ́ ọwọ́ wa. Wọ́n ti gbàgbé pé kílẹ̀ tó pòṣìta, ohun rere yóò ti bàjẹ́. Wò ó, ó ń sa apá mi fún yín, kódà ẹ̀yin náà yóò tún ròyìn mi fẹ́lòmíràn. Ohun tí Fágbèmí béèrè lọ́wọ́ wọn ni ewéko ojú omi, ọmọrí igbá, àti orúkọ ìyá ìyàwó àti ti ìyá ọkọ. Ó ní bí wọ́n bá ti lè rí nǹkan wọ̀nyí kó wá. Ó parí, lọ́jọ́ tó bá pé oṣù mẹ́ta tí ìyàwó ọ̀hún bá ti kó dọ́dọ̀ rẹ, ni kí o tó wá fún mi lóhunkóhun tí agbára rẹ bá ká. Lákàtàbọ̀ àti aríbidé sì dúpẹ́ lọ́wọ́ Fágbèmí, wọ́n sì ṣe ìlérí pé títí ọjọ́ márùn-ún ọjà àwọn yóò kó gbogbo ohun tó bèrè wá fún un. Àgbàlagbà tó ń làágùn tó sì ń sáré nínú ẹ̀kan, bí kò lé nǹkan, nǹkan ń le. Báńkólé náà kò dúró, ṣóun náà mọ̀ pé àwọn tóun pẹ̀lú wọn jùjọ ju ìyàwó kí ó tó bọ́ sóun lọ́wọ́ kò ní fojú re wo òun. Bẹ́ẹ̀ ni wọn ò ní dúró lásán, òun náà bá gba ilé àfáà àtìjà ní lọ. Ayọ́ka alárinrin lẹ̀ ń gbọ́ láti ilé iṣẹ́ Bond 92.9 FM. Àfáà àtìjà ní ògbójú àfáà tí ń tẹyọrin ni. Ó yẹ gbogbo ọ̀rọ̀ Báńkólé wò sọ́tún sósì. Ó sọ fún, ọ̀rọ̀ rẹ kò lẹ́bọ, kò sì létutù ju pé kí o jáde kúrò lábúlé Ajégúnlẹ̀ lọ sí ibòmíràn. Ìdí ni pé àwọn ènìyàn wọ̀nyí ti lọ bẹ oníṣègùn lọ́wọ́, ṣùgbọ́n pẹ̀lú nǹkan tí wọ́n ò fún ọ, bó o bá ti lè fìlú sílẹ̀ lọ sí ibòmíràn, ohunkóhun tí wọ́n bá ṣe sí ọ kò ní ràn án. Àmọ́ láì ṣe bẹ́ẹ̀, kò sí àṣeyọrí kan tó o lè ṣe. Àáfáà àtìjà ní fún Báńkólé ní oríṣiríṣi àjẹsára àti ọṣẹ dúdú, èyí tóun àti ìyàwó rẹ̀ yóò jíjọ lò kí wọ́n tó sá kúrò fìlú sílẹ̀, àti èyí tí wọn yóò máa lò níbi tí wọ́n bá sá lọ. Báńkólé gba ohun gbogbo, ó sì padà sílé pẹ̀lú ìrònú. Ohun gbogbo tí Fágbèmí béèrè ni aríbidé sí wá, tí ó sì kó lọ fún. Bí Fágbèmí ti ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ẹbí náà nìyí. Ó bẹ èṣù lọ́wẹ̀ sí àwọn tọkọtaya Báńkólé. Lọ́sàn ọjọ́ kan, Báńkólé tinú oko dé, Ọ̀rẹ́dọlá kò rojú kí inú bí Báńkólé. Ó ní sójú Ọ̀rẹ́dọlá fọ́ mi, mo tinú oko dé, o ò kí mi kó àbọ̀, àbí wèrè ni ọ́ ni. Báńkólé kò jẹ́ kọ̀rẹ́dọlá fèsì tó fi gbá a lójú. Ìjà bẹ̀rẹ̀, ìjà náà pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́. Lóòótọ́ làwọn ènìyàn bá wọn parí rẹ̀, ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ iṣẹ́ èṣù nìyẹn nínú ilé wọn. Nígbà tí wàhálà pọ̀, tí ìsinmi ò sí, ojoojúmọ́ lè gúnlé Ọ̀rẹ́dọlá lójú oorun.
bo an ko le ranti oro ta fa ti ja ni so fun pe life abule yi sile isimi o si bo an ko le ati yawo re fo ru boju sakuro labule won ajegun le wa sabule wa ni ayedun ohun gbogbo rohun die fun won ko si wahala egun ole ore do lamo loju orun ogun alakala se patapata leyin osu die ore do la loyun omo okunrin lo foyun na bi laaro kutu ojo aje olakunle ni won so omo na sugbon kunle ni won te mo lara.

bọ̀ padà. Ètò àyọkà aláwẹ̀rẹ̀ ilẹ̀ ń gbọ́ láti lè ṣe Bond 92.9 FM. Ẹ ṣe bẹ́ ẹ ṣe ń tẹ́tí sí wa. Ẹ kú ìkàlẹ̀. Ọdún mẹ́fà lẹ́yìn náà ló tún bí ọmọ obìnrin kan tí wọ́n pè ní Sọ́lá. Bí ó tilẹ̀ jẹ́ wípé mo ní Sọ́lá gan-an ni àpèjá orúkọ rẹ̀. Ní ìwọ̀n ọdún mẹ́jọ, wọn kò túbọ̀ kọ̀ lójú ìlú mọ́. Wọ́n ṣeéṣeéṣe irọ́, wọ́n náwó. Gbogbo ilé oníṣègùn ìbílẹ̀ àti tòyìnbó ni wọ́n lọ. Síbẹ̀ pàbó ló já sí. Nígbà tí wọ́n ṣe èyí fún bí ọdún mẹ́sàn-án, lẹ́yìn tí wọ́n bímọ ní Sọ́lá, tí kò sí àyípadà kan, èyí ló mú bá ń kọ́lé méjì kan ẹ̀ta, tó sì fẹ́ ìyàwó mìíràn. Mo rẹ́ni kejì lorúkọ rẹ̀ ń jẹ́. Láàárọ̀ kùtù ọjọ́ Àbámẹ́ta kan, Lọ̀rẹ́dọlá fi gbé ta bọnú. O ò rí àwọ̀tẹ́lẹ̀ mi níbi tí mo fọ̀ ọ́ sá sí. Ọ̀rẹ́ mi, ìjà yìí gan-an ni mo ti ń ròyìn rẹ̀ fún ọ. Lọ́jọ́ náà la mọ̀ pé láti abúlé Ajégúnlẹ̀ ni wọ́n ti wá sábúlé wa. Ẹ wá o, bàbá Kúnlé, ohun tí ò ṣẹlẹ̀ rí ti ń ṣẹlẹ̀ báyìí o. Mo fọ àwọ̀tẹ́lẹ̀ mi lálẹ́ àná, mo sá, ṣùgbọ́n nígbà tí mo jí láàárọ̀ yìí, n ò rí. Nítorí náà, ẹ bá mi bèrè lọ́wọ́ ìyàwó yín, bóyá ó bá mi rí i. Báńkọ́lé ni, ìyá Kúnlé. Mo ti sọ fún ọ ti pé, ṣebí ìyàwó rẹ ni, o ò ṣe pé kí o bèrè lọ́wọ́ ẹ̀. Háwù, níbi tí ìyá Kúnlé dúró sí, ṣe lówó bíi búrẹ́dì tó bọ́ sómi. Ó wo ọkọ rẹ̀ bí ìpọ́lọ́wọ́ ìṣẹ̀dá rẹ̀. Ó fèsì pẹ̀lú ìrúnú. Ó ní, ẹ pẹ̀lẹ́ o, ọkọ ìyàwó díẹ̀. Ṣé èyí tí mo wí yẹn ti pọ̀ jù? Ìwọ náà ni kò bèrè lọ́wọ́ ìyàwó ẹ. Ọkọ ìyàwó díẹ̀. Ṣíọ̀, olóṣì, olórí burúkú, ìyàwó ẹlẹ́sẹ̀ òsì. Láti ìgbà tí wọ́n ti gbéyàwó ìranù ọ̀hún ni wàhálà tó ti padà wọlé wa. Ìwọ náà, o ò mọyé oyún tó ti bàjẹ́ lára. Olóṣì tó pè ní ìyàwó. Kí ni ìyàwó òun ti ẹ̀fẹ́ bí fún ọ? Ṣé yóò bé èbó fún ọ ni? Méjì ṣáà lọmọ, ọkùnrin àtobìnrin, ṣé ò tán? Ṣíọ̀, láti ìgbà tí o ti gbẹ́ lẹ́sẹ̀ òsì méjì ìyàwó wọlé, ni nǹkan kò ti lọ déédé mọ́. Ìwọ náà, olóṣì ọkọ ranù, ṣé mo ṣẹ̀ṣẹ̀ ń fọ àwọ̀tẹ́lẹ̀ mi nínú ilé yìí lónìí ni? Nígbà tí n ò sì rí àwọ̀tẹ́lẹ̀ mi níbi tí mo sá a sí, ṣé kò yẹ

náà ṣàmú ohun tó léwa dábúlé yìí látọjọ́ ta sì ti dé bí a ò bá wàhálà pàdé kò síjà ọmọ tí a bí nígbà ta dábúlé yìí ló ti lé lógún ọdún yẹn ṣé ni mo bẹ̀ ọ́ má jẹ́ agbèṣù láyè sùúrù ni kò jẹ́ kí a fi yanjú ọ̀rọ̀ náà bá ń kọ́ ló tún fi sùúrù bèrè lọ́wọ́ ọmọ rẹ́ni kẹ́ bóyá ó bá ìyálé rẹ̀ rí àwọ̀tẹ́lẹ̀ rẹ̀ níbi tí ó sá a sí mo rẹ́ni kẹ́ kúnlẹ̀ ó ní rí i inú bí ìyá kúnlẹ̀ ó ní ìwọ nínú ilé yìí kò sáàyè fún ọ bẹ́ẹ̀ ni ó ṣe ń sọ àwọn ọ̀rọ̀ kùgbákùgbé ṣùgbọ́n ìyàwó kò fọhùn níbi tó wà ọ̀rọ̀ ọba ńkọ́lé kò yàtọ̀ sẹ́ni tó bímọ ọ̀ràn ó tún kọjú sí ìyá kúnlé ó ṣìpẹ̀ fún ó níṣe ni kó ṣọ́ra káwọn aráàdúgbò má bàa sọ ọ́ lórúkọ ọ̀rẹ́dọlá dáhùn ó ní mo ti mọ̀ pé bẹ́ẹ̀ ló sọ ẹni tí ò rí ìyàwó rí olóṣì ọkùnrin nígbà tó bá yá ìyàwó ìranù yóò wá bíbà lọ nígbà tí wọ́n wá yàrá amúrẹ́nikẹ́ kò sóhun tí wọ́n rí àfi àdóògùn kan ìyá kúnlé fi gbé ta ẹ gbà mí o àdóògùn tí ìyàwó fi ń ṣe mí léṣe rèé o ariwo gba ní ilé kan bá ń kọ́lé bèrè bí tàdóògùn ti jẹ́ lọ́wọ́ ọmọ rẹ́nikẹ́ pẹ̀lú omijé lójú ni mo rẹ́nikẹ́ sọ̀rọ̀ èmi kìí ṣóògùn kankan gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti mọ̀ pé ó di ìgbà mẹ́ta tóyún ti bàjẹ́ lára mi mo lọ sọ fún bàbá mi àwọn ló fún mi ládòògùn yìí pé ìgbàkúùgbà tóyún bá ti dúró kí n máa fògun inú àdó náà fọ́kọ mu pẹ̀lú ìdánilójú pé oyún náà kò ní wálẹ̀ mọ́ kì í ṣe láti fi ṣẹnikẹ́ni níbi ọ̀rẹ́dọlá tún gbaná jẹ ǹjẹ́ ni o sọ irọ́ lọmọ gíẹ́gíẹ́ yìí ń pa èyí ṣe tó ò fi sọ fẹ́nikẹ́ni nínú ilé yìí kí o tó gbọ̀dọ̀ bàbá rẹ lọ ìwọ rò pé bẹ́ẹ̀ lọmọ bíbí ń yá ni bó bá jẹ́ pé a máa yá bẹ́ẹ̀ èmi kinní yìí ìyìnbá ti bí tó ọmọ dọ́sìnì kan kólóṣì rẹ tó wọlé olóṣì ni ọ́ ṣóyún mẹ́ta péré ló ṣẹ̀ṣẹ̀ bàjẹ́ lára rẹ tó ń sunkún kiri o ò bèrè lọ́wọ́ ọkọ rẹ iye oyún tó ti bàjẹ́ lára èmi kinní yìí pẹ̀lẹ́ o ọmọ bàbá olóògùn arẹmọ.

níyí la ó máa dánu dúró lọ́sẹ̀ yìí la ó tún máa tẹ̀síwájú lọ́jọ́ mẹ́jọ lágbára ọlọ́run ọba. Ọpẹ́ lọ́wọ́ olóòtú ètò Ganiat Ashiru, ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sórí ètò yìí 08127044485 08127044485. Ní orúkọ ìní atọ́kùn ètò Olúfunkẹ́ Àdìsá ni mò ń kí wa pé ìpàdé wa láyọ̀ lọ́jọ́ mẹ́jọ ire o.

0: Ẹ̀kalẹ́ àkójọpọ̀ ìròyìn àgbáyé ló ń dé sí etí ìgbọ̀yìn láti iléeṣẹ́ Bond FM 92.9 ìlú ìkẹjà láti rò ìṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn ọ̀hún. Iléeṣẹ́ tó rí sí ìgbòkègbodò ọkọ̀ ojú omi nípínlẹ̀ Èkó fi ìdánilẹ́kọ̀ọ́ lọ́lẹ̀ lórí ètò ààbò àti ìdàgbàsókè ohun ìtọ́ni ní àkọ́kọ́ irú ẹ̀ láfíríkà. Ọmọ ilégbìmọ̀ aṣojúṣòfin 18 ló fi ẹgbẹ́ òṣèlú ADC sílẹ̀ lọ́dọ̀rapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú NDC àti APC. Gíwọ́ ọlọ́pàá orílẹ̀-èdè alàgbà Túnjí Dísù pàṣẹ o ìpé kí wọ́n ṣe àgbéyẹ̀wò àwọn ìbọn àti ohun ìjà tí iléeṣẹ́ ọlọ́pàá ní jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Ó kéré tán èèyàn mẹ́sàn-án ló gbẹ̀mí mì níbi tí wọ́n ti ń wa èédú ọkọ̀ ní Colombia. Wáyé ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ látẹnu Abiodu Fọlọ́runṣọ. Iléeṣẹ́ tó ń bójútó ìgbòkègbodò ọkọ̀ ojú omi nípínlẹ̀ ti Èkó máa ló ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ kan tí wọ́n ń pè ní Interferry láti ṣètò ìdánilẹ́kọ̀ọ́ lórí ètò ààbò àti ìtọ́ni èyí ó jẹ́ lórí ààbò náà ni bí ààbò ṣe pegedé tí iṣẹ́ àwọn atukọ̀ ojú omi yóò tún búyẹ̀ rí sí nípínlẹ̀ ti Èkó. Ètò ọ̀hún èyí wọ́n ní yóò bẹ̀rẹ̀ nínú oṣù tí a wà nù rẹ̀ yìí ni láti ran àwọn atukọ̀ lọ́wọ́ lórí bí wọ́n ṣe ní ìmọ̀ àti akáàkè tí wọ́n fi máa gbé iṣẹ́ wọn lárugẹ bíi ti àwọn akẹgbẹ́ wọn lágbàńlá ayé o. Wọ́n ní iléeṣẹ́ Interferry náà ló jẹ́ àjọ kan tó máa ń gbani ní ìmọ̀ràn tó sì máa ń lani lọ́yẹ̀ tó jẹ́ ti ìgbòkègbodò ọkọ̀ jákèjádò àgbáńlá ayé. Wọ́n ní wọ́n pèsè ìtọ́ni fún àwọn atukọ̀ bákan náà ni wọ́n ṣe àtìlẹyìn fún gbogbo àwọn òṣìṣẹ́ tó ní ṣe pẹ̀lú ìgbòkègbodò ọkọ̀ àti àwọn ẹ̀ka tó ń rí sí àlàálẹ̀ ètò àti òfin nípa ti ìtukọ̀ jákèjádò orílẹ̀-èdè wa Nàìjíríà. Wọ́n ní ó kéré tán àwọn akópa tó lọ bíi 50 náà ni wọ́n mú láwọn ẹkùn káàkiri láti bẹ̀rẹ̀ àkọ́kọ́ irú ìdánilẹ́kọ̀ọ́ ọ̀hún. Wọ́n ní lára wọn láti rí àwọn atukọ̀ lára wọn láti rí àwọn òṣìṣẹ́ tí ń ṣètò bí àwọn èèyàn ṣe ń wọnú ọkọ̀ ojú omi, àwọn tó ní ìmọ̀ nípa bí a ti ń tún ọkọ̀ ojú omi ṣe àti àwọn tó ń rí pé àwọn tó wọnú ọkọ̀ wọ́n wà ní ààbò tó pé pérépéré àti àwọn òṣìṣẹ́ tó rí sí pé ìgbòkègbodò ọkọ̀ ò lọ gèrègè. Wọ́n ní eléyìí yóò bẹ̀rẹ̀ látòrí bí wọ́n ṣe máa dá wọn lẹ́kọ̀ọ́ lórí bí a ṣe kọ́kọ́ ń ya irúfẹ́ ọkọ̀ tí a fẹ́ kọ́, àwọn tí wọ́n ń kọ́ ọkọ̀, àwọn tó ní ṣe pẹ̀lú ètò ààbò ọkọ̀, àwọn tó ń ṣe òfin lórí ìrìnà àti ìgbòkègbodò ọkọ̀ ojú omi àtàwọn tó ń tún ọkọ̀ ṣe. Bákan náà wọ́n ní àwọn alẹ́nulọ́rọ̀ náà ni wọ́n péjọ o tí wọ́n sì rọ ìjọba láti rí pé ètò ààbò lórí omi ó tún gbópọn sí i kó sì jẹ́ pé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ náà ni yóò máa tukọ̀ ẹ̀ka ọ̀hún. Àwọn ọmọ ẹgbẹ́ róòdù tí a mọ̀ sí RITEN jákèjádò orílẹ̀-èdè pàápàá àwọn ẹkùn ti ilẹ̀ Yorùbá tí a ń pè ní Southwest náà ni wọ́n ti rọ̀ pé kọjẹ́ kó gún mi o kọjẹ́ kó gún sinmi lórí làásìgbò òǹgbodò oróṣọ tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ ti Èkó nínú àjọ ọ̀hún. Wọ́n fi ń dá wọn lórí pé ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ láti yanjú ọ̀rọ̀ náà ní tùbínùbí. Àtẹ̀sódé ìjáde láti ọwọ́ alàgbà Lucky Ekarom tó ṣàlàyé pé ìjọba àpapọ̀ pàápàá iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ àti ìgbanisíṣẹ́ ti dá sí ọ̀rọ̀ ọ̀hún láti rí i pé àlàáfíà ìjọba o. Ó ní ìjọba ìpínlẹ̀ Èkó náà ló ti tún dá sí ọ̀rọ̀ ọ̀hún tó ti pé àwọn tí ọ̀rọ̀ kàn lójúmọ̀ àti bá àwọn ẹgbẹ́ onímọ́tò róòdù yanjú ọ̀rọ̀ wọn. Ó ní àlàáfíà ṣe kókó, ó ṣe pàtàkì àti balẹ̀ ọkàn fún àwọn aráàlú. Ẹ̀wẹ̀ àwọn ẹkùn ti Southwest tó jẹ́ ilẹ̀ Yorùbá náà ni wọ́n ní ìṣọ̀kan lọ́wọ́ o. Wọ́n ní wọn ò ṣe àtìlẹyìn fún bí wọ́n ṣe fẹ́ yọ ẹni tó jẹ́ alága Samsidi Àjàlá Kausara nípò rẹ̀ pé àwọn ẹkùn ti ilẹ̀ Yorùbá wọn ò ṣe àtìlẹyìn o. Wọ́n ní wọ́n ṣe ń sọ̀rọ̀ lórí bí gbogbo wàhálà náà yóò ṣe yanjú, wọ́n sì ní ìgbàgbọ́ pé láìpẹ́ láì jìnà ọ̀rọ̀ náà yóò di àfẹ́yìntì gun alárẹ̀ ń fi ṣọ. Gíwà iléeṣẹ́ èyí tí ó ń rí sí àwọn ibùdó tí a yà sọ́tọ̀ fún ìgbafẹ́ nípínlẹ̀ ti Èkó tí a mọ̀ sí LASPA abilékọ Adébísí Adélábù náà ló ti bá alága ìjọba ìbílẹ̀ Ìkẹjà ìyá alàgbà Akeem Ọlálékàn Dáúdà ṣe ìpàdé tó sì tún kí fún akitiyan rẹ̀ láti rí pé àwọn ibùdó ìgbafẹ́ tó yà sọ́tọ̀ ní ìpínlẹ̀ ti Èkó ò lọ bó ṣe kò lọ.
1: won ni abewo ohun na ni eni ti o je alukoro ajo laspa alagba dunku divine salaye pe o je abewo to je ranpe si joba ibile ohun lati ma wo gbogbo awon ibudo to ya soto yi bi won se mu gboro si bi o se je pe won tu pese awon nkan ti o tu mu ki o re wa si ati boye je pe awon oni moto na yo ma so owo si awon aye ti won ba pese sile pe kon ma gbe oko won si o abeko adelabu je ko di mo pe awon bere eto ohun ni awon ijoba ibile kan ta won ya soto o je ko di mo pe awon ni ojuse pelu ijoba ibile lati ri pe won jo fowo suwo po lori oro won o ni awon ti o ma gbe oko won si awon aye ti ko to na lo ma fa sukere fakere oko o ni pelu igbese tawon gbe awon pese ise fun ogunlogo awon olugbe ti awon ara ilu na yo tu je anfani nbe ti oko o ma lo gerege o ni ajo awon yo ma se abewo lori kore si awon ibudu lati gba isofunni lori awon nkan ti won ba ri gbo ninu oro ti alagba dauda o ni igbese ti won fe gbe yi pe awon faramo o si ro gbogbo awon olugbe lati ni isofunni lori igbese tutun pe kon yo ma gbe awon oko si aye ti ko to ni ipinle ti Eko alaga iwo orun badagri yalagba rahuf yemere na lo ti bere eto pinpin awon ohun ikeko fun awon omo ile eko alako bere jake jado ijoba ibile re lori eto kan pe e kaabo pada si ile iwe ti o ko ni back to school initiative fun awon to nkeko fun sa eleketa ta mo se third term won ni awon nkan ti won pin o n lo bi egberun mewa iwe ajako bakan na ni won tun fun awon ni awon iwe kika leti aso ile iwe ogbeyin baagi ile iwe ati eto ye pe won pe ni mathematical set fun awon akeko lati le je ki ikeko won ko ma lo gerege won ni eto ohun ti won bere ni local government authority primary school apa na lo ye pe awon akeko ati oluko ni won ti tenumo pe o se pataki o fun awon akeko lati foju si eko won tori pe eko ohun na ni ogun ola won nigba to n ba awon akeko soro alagba aye mere to tenumo pe ikora ni ni ijanu ati sise ojuse eni o se pataki o ro gbogbo awon akeko ti won ti pin awon nkan na fun lati pe won lu daada o nigba to n soro ni ti e en to je akowe fun eto eko nijoba ibile badagri iye alagba hontanyo joel gbori fun alaga fun igbese ti o gbe yi o ni igbese on je igbese arato lati tete da si oro eko ni ona ti o tumu ki eko ko gboro si asuju ko ro iwa temi tope ajayi jabo pe opolopo awon eyan lo soro bi eyi ti o je oga ile eko methodist primary school sawa abileko hananu funuke eyi to je oga ile eko methodist nursery and primary school enuko iyan lagba momodu setan ati eyi to je oga agba fun ile eko methodist primary school kweme abileko todibwede kristana oni gbogbo na ni won dupe lowo alaga fun bo se tare aso ilewe bag ilewe mathematical set iwe ajako ati orisisi ohun lowo fun awon akeko bi awon akeko ni ekun badagri se wo ile eko fun sa eleketa ita won si third term won ni omo legumo asoju sofin to n soju agbegbe ohun omo legumo asoju sofin eni to fe dupo omo legumo asoju sofin iye alagba oladunjo olatunde ti gbogbo e mo si oladun ti nowo iranlowo si awon akeko ati oluko tohun ti obi to si nsalaye pe owo mu ki eto eko ko gboro si ni agbegbe ohun en to n wona lati dije ohun to n pe ni oladun ro awon akeko lati ni ifojusun ki won si gbiyanju lati ma ko eko won daadaa eni ti o n gbiyanju lati di omo ilegbimo asofin fun ekun badagri keje salaye pe awon eto ati igbese to wo gbe yoo mu ki eto eko ki o tun gbopon si bo ba fi ibo seun lore oladun ro gbogbo awon omo ilewe lati foju si eko won oni ki won lo anfani eto eko ofe eti ohun tare sita lowo yi daada bakona ni o ki awon to je pe won se daada ninu idowo igbaniwole si ile eko giga pe won ku orire gege bi oro re oni igbese to n gbe na lati ma gbe oriyin fun awon akeko to ba se daada nipa fifun won ni iranlowo owo akojopo ro yagbani olonde se ti igboyo lati le se bond fm

0: jákèjádò Nàìjíríà. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wo ni? 0800 28 27 76 10, 0700 40 60 24 23. Precious faith, àyẹ̀dẹ́ ọjà fún gbogbo àwọn tó ń lọ.
1: Assalamu alaikum. Àwọn kọ́mítì, àwọn jamaa àti àwọn àgbààgbà mùsùlùmí ìlú Ìjíọ́mẹ́sọ ń pe gbogbo èèyàn síbi ayẹyẹ wíwí láwà ní Chief Imam ìlú Ìjíọ́mẹ́sọ fún lè mọ̀mọ̀ wa tuntun Alpha Abili Aminu Badiru ilé ìjagun Ìjíọ́mẹ́sọ lọ́jọ́ Saturday 9th May 2026 bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ ní pápá ìṣeré Asarudin tìlú Ìjíọ́mẹ́sọ lábẹ́ kábíyèsí ọba wa Mudashiru Ọláwálé Oyèwọ̀bí di Amuni of Ìjíọ́mẹ́sọ. Fọ̀dílẹ̀ Sheik Ahmed Aminu Láyàrí kọ́ṣe rere Fáhárù Ulamai Okewi General Ààrẹ Mùsùlùmí Iwájúwà Local Government àti Sheik Hassan Hussein bàbá àdínì ìlú Ìjíọ́mẹ́sọ lára àwọn ìkànlú tí ó wà níkàlẹ̀ ni alága àjọba ìbílẹ̀ Iwájúwà Honorable Muritala Abiodun Oyewumi àti alága gbogbo àwọn ìmáàmù níwájúwà Aima tí wọ́n jẹ́ Chief Imam ìlú ìwéré ilé Sheik Najimuddin Badruddin Amubiyaya. Fọ̀dílẹ̀ Sheik Ahmed Aminu Láyàrí kọ́ṣe rere Fáhárù Ulamai Okewi General Ààrẹ Mùsùlùmí Iwájúwà Local Government lóṣù onígbọ̀wọ́ ìkéde yìí.

0: ara le wa ja ntesiwaju
1: bene
0: Monday FM la wa 92.9 e ri pe orin baba wa ta lo lose to koja la tun lo lose yi idi ni pe njejo ni won gbe baba de lati lo oyinbo to je pe asin won
1: lati le india ni
0: bene asin won ni isin ta nsin oku ni ite ye ki olorun bo loju eni ko baba de le fe yen re a mo fere professor weke aje opopo tori pe won wa lara won atiwaju wa loke ogun ni eka ti idanilaraya ta wa wo nwaju tin wa si nbo tori pe o ma nte daada si wa gen won si je yan kan ti yi fi oro sabi awon so won ton ni awada lowo won ton ma fe kinu yen ma don nbo gbo won ma fe kinu yen ma don olorun ba loju ko da nko ba dele fi yen re ba se pa iku laye ababa muhammadu ababa muhammada o keme fale gbaji awa oba go laye mo ba je pe ati ku ni ibama da o tori pe ru baba won ko ye ki won ku tori mo so lose to koja professor weke aja o ti be ne dagba a si gbadun won won si soro to da mo aisan lo che wo a ri to lojo che a ti ri marun loro mo ku o e yo fe pere lo fi hin wa iruku ti o pa wa enikan mo ojo ti ku o pa wa enikan mo ibi ti ku o pa wa se enikan mo en ti ku ke laarin we enikan mo o olorun ba nikan na lo mo a ma nkan yo kan asire yo kan pere to lo mi wa ni pe gbogbo eda to wa sile aye na ni o pada lo ko lo lojo ko dahun ko je ka pe laye ko je ko jo business ra won professor Waike Ajao olorun ba lojo ni ko ba dile fe yen re
1: ami orun re o baba daada
0: awale waja na le se n gbadun o akani ka fe ni ka to fi daro akodi ni ri ah baba daada ni baba ni won ti fere mi ju olorun ba lojo ni yo ba wa yo ipe aburuku loju won o olorun ba wa te professor Waike Ajao baba oni juju si afefe re
1: ami ate
0: ibe la kan jo mo je ton de o eni tere eji tere olojo nkajo ojo ta je ye nsomo
1: be
0: ojo ta ko loke pe ne non dikun olorun ba ko ta anu fun wa eyin eto di bodon 2027 nkan le gbe gbe won ni won fe se eto di ba bele nu egbe ochelu repete sugbon baba kan so kini kan pe opo nu awon oke ogun won ni pon nu wa lo je pe a nsa lati gba form gomina o won lopo lopo nsa o won la won fi lu opo lopo ton o pe ton won la mi la ka won ni fun le kan won ni pon nu won nsa ton fe ba kilo de ton fi nsa eru ile ni nba won oju temi fi wo ni pe eru ara wa ni nbara wa
1: tenu omo o
0: je pe enu wa ba ko ti awon test ni ko wa gba fun ti mo pe to e ni ti awon si ogbe agba mi na te pada
1: pada
0: a daju daju won na so pe tani o ah tani o ko je gomina be fi lo mi gen ba to wa pe mi gan fun ba lo lo ni si se mo le che gomina ni
1: je gomina
0: ri po a o pe ne ta ti wa lenu je ijoba o pe ta ti wa lenu je ijoba baba ni ara ka mi ni meji pe a ti wa le ka ti e to ko to e so fun gba wa tara so se pe to ka ma se ijoba o e ta ti wa lenu se ti won gba wa pe to won se wo ju fuwa
1: odo
0: mejo mejo changility lalu
1: ko se pe
0: agba ko a si nti che fun won won to wa ti agba won si agba wa ni nti o ti le lo me do mo ori pe o ti koja be a dupe lodo lo kini mi ejo a so nbe ni pe edakun en ti e je omo oke ogun gbogbo a si ni anfani ale ni se ale ola na egbe osilu APC
1: won
0: ni o si di ale ola moju otola ko to di pe gbo e yo ti ko pa pata to pe won o ti le kun form ni gbogbo ẹni tí a jẹ ọmọ òkè ogun tó yẹ pé ẹni fọtẹlẹ nkan ní sẹsùn mọ pé agbára yín ká fọọmù abẹrẹ nìkan tó lè ra fọọmù ẹ dákun ẹ má gbẹyìn gbẹyìn bẹẹ wà láwọn fẹẹ pé tó kókè ogun jẹ gómìnà kí láà
1: sàsẹyìn fún ẹdákun
0: ẹ má jẹ kí pè yẹ ẹ má jẹ òfò wá dá
1: ẹ
0: dákun ẹ má jẹ òfò wá rù
1: gbogbo
0: ẹni tó jẹ pé ó torí a gbọ pé bí káwọn ẹgbẹ kankan kóra ọjọ kan sọ pé àwọn ra fọọmù fún ààrẹ wọn sọ pé àwọn ra fọọmù fún gómìnà àti kàlẹ pé òun ra fọọmù fún lágbáyé òun ra fọọmù ẹni tẹ bá lówó lókè ogun ní ẹdákun ẹ bùtì sọjáájú ẹrù ti ń ba àwọn èèyàn wọ òsì lẹyìn àwa ara wa ṣé ń gbà tá a bá tira wa sí ojú akọmitẹ àní padà ṣáàní fìwàjú àwọn ọ̀bàdàn tó sọ pé mo yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ rẹ ṣáàní yọ sọ́ọ̀kì lẹ́sẹ̀ ara wa torí ojú òwòye tèmi nìyẹn torí wọn ní ọ̀pọ̀lọpọ̀ náà táwọn lọ bá pé tó ọyá ó tọ́ àkókò fún yín ẹ á jáde ẹ ti ṣe gbá ẹ̀ṣàwò ńgbà tẹ ṣe báyìí ẹ ṣe dáadáa ńgbà tẹ ṣe báyìí arọwọ yín ẹ lè ṣe é wọn ní pọnú sasẹyìn ni kí ni à ń bà wá lẹ́rù kí ló ń tọ́ fẹ́ bà wá lẹ́rù ẹ̀rù kò sí nínú ọkàn wa
1: tóbi yìí ó bá ń bẹ láyé
0: ẹrù kò sí nínú ọkàn wa ẹ̀dọ́kùnrin má jẹ́ àbẹ̀rù ẹni tó bá ti ní ọlọ́run lẹ́yìn ó ti ní ohun gbogbo wọn ni what is God is the majority
1: bẹ́ẹ̀
0: bá tilẹ̀ ní ọlọ́run báyìí gbogbo nǹkan pátá ló ti ní gbogbo èrò pátá ló ti wà lẹ́yìn rẹ̀ ẹ̀dọ́kùn ẹ má jẹ́ asásẹ́yìn ńgbà tí wọ́n bá ń sá lógun ébẹ̀rẹ̀ tẹ́mi náà ń sá lógun ẹ̀dọ́kùn gbọ̀ la fẹ́ kẹ́rùkẹ́rù wálé ọ̀rọ̀ ni ọkọ̀ mi lómi náà jọjọ́ o ńgbà wọ́n gbọ́ pé púpọ̀ náà tí wọ́n pè pé kí wọ́n á jẹ gómìnà àbí kí wọ́n á ti á díje wọ́n ni wọ́n sásẹ́yìn ṣùgbọ́n ojú tí mo fi wo ni mo sọ ni o ṣé ngbà tí abala nfani àti ra fọ́ọ̀mù tẹ́nísì ṣé ẹ ní padà àbí n tiẹ̀ lọ fara fọ́ọ̀mù ni. Ọ̀dà náà ẹja kama wo bọ̀
1: kama
0: wo bọ̀ torí kò sí nǹkan tọ́lọ́wọ̀ lè ṣe torí dé yìí ọwọ́ wa ló kùn sí o tó bá jẹ́ pé ọba dá wa lójú pé wọn ò ní fowó tẹ̀ wá wọn ò ní fipò tẹ̀ wá torí wọn ní bàbá kan tí wọn fẹ gba ipò tí wọn fi ṣe kiri ta ni kí wọn má ṣe lọjọ sí wọn ni wọn sọ pé tọmọ òkè ògùn bá tilè jáde pé àwọn fẹ jẹ gómìnà tó ti jẹ pé wọn sì fọwọ́ sí pé ọmọ òkè ògùn ló ń káwọn máa kọ̀wé fipò táàsùn ọ̀nà ọlọ́run máa fọwọ́ fipò sílẹ̀ àjẹ́ pé ọ̀nà ẹni fẹ́ òkè ògùn lọ́kàn nínú wọn ni bàbá ni sọ bẹ́ẹ̀ pé tó bá jẹ́ pé ọmọ òkè ògùn bá lè jáde táwọn rí pé tó ọmọ òkè ògùn dìde pé òun fẹ́ jẹ gómìnà lóòótọ́ pé fúnra làwọn kọ̀wé fò sílẹ̀ pé àwọn fi ipò alága sílẹ̀ ọmọ òkè ògùn kó wá jẹ gómìnà ìwà akin tá à ń sọ náà ni ọ̀dà bẹ́ẹ̀ kí lè à ń sasẹ́yìn fún ẹ dákun ẹ jáde ṣùgbọ́n á dọwọ́ gbà wá náà
1: ó gbà wá o
0: torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n sasẹ́yìn náà ó ṣe yọ pé wọ́n ti gbìyànjú ẹ̀ wò rí tó pé nǹkan kan ti ṣẹlẹ̀ sí wọn wọ́n wò pé iná ìjì ọ̀tọ́ pọ̀ lọ jó ọlọ́gbọ́n lẹ́ẹ̀mejì tá a ṣe rí ni máa ń pé ẹgbàágbèje wọn fẹ́ kí iná ìjì kọ́ tọ́ jó wọn bóyá ń tọ́ fa ni ẹ dákun ẹyin bàbá wa ẹyin màmá wa ẹyin tẹ́ jẹ́ pé ẹ jẹ́ olóṣèlú ẹ jẹ́ àgbà náà fẹ́ sọ̀jà lásìkò yìí kò pẹ́jù ẹgbẹ́ òṣèlú APC alẹ́ ọ̀la mọ́jú ọ̀tọ̀ lánàá ni wọn ò ti kó gbogbo ẹ̀ tó àwọn ẹgbẹ́ òṣèlú tó kù àwọn ò tí fi bẹ́ẹ̀ náà sọ pé ìjọba yìí ni ètò ìdáfọ́ọ̀mù padà wọn ni yọ wá sópin ẹ jẹ́ gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá tọ́ bá ti wà ẹ jẹ́ kó bo òkè ògùn lọ gba fọ́ọ̀mù ẹ dákun ẹ jẹ́ ká lọ ra fọ́ọ̀mù àbí asálà ẹyin tẹ bá sì lówó ẹ lè gbìyànjú kẹ tó nígbọwọ wa nígbà yẹn bá fi owó tẹ bá ra fọọmù lágbàáyé rà fún tàbẹ̀dọ̀ àfi ká tiẹ̀ ti gbogbo wọn sí ojú kí gbogbo ẹgbẹ́ òṣèlú tó bá wà tó jẹ́ pé ọmọ òkè ògùn ní ọ̀rà fọọmù gbogbo ẹgbẹ́ òṣèlú pátápátá asa ajamu ẹnìkan lọwọ náà wa ọlọrun rìn wá lọwọ ẹni tẹ bá lówó ẹdákun ẹ ṣe bẹẹ o ọlọrun gbà fún wa ṣẹrí àwọn kan sọ pé kí ló ti ọrọ yìí fi ń ká mi lára tó bẹẹ ntọrọ yìí fi ń ká mi lára ni pé ọpẹ náà tí mo ti wà lẹkọọ bó lè jẹ pé kò fi bẹẹ náà púpọ ṣùgbọn tábà náà máa ka bẹẹ o ti lé lọgbọn ọdún tí mo ti wà lẹkọọ nígbà tí mo ti wà lẹkọọ iná ẹ ń rí àwọn ìdàgbàsókè tí ń wà lẹkọọ àwọn ìdàgbàsókè tí à ń wà lẹkọọ lọpọ

nílùú ìjímẹ́sọ̀ lára àwọn ìkànlù tí ó wà níkàlẹ̀ ni alága àjọba àbílẹ̀ ìwájọwà honourable muritala abiodun oyewumi àti alága gbogbo àwọn ìmáàmù níwájọwà aima tí wọ́n jẹ́ chief imam ìlú ìwérelé sheik najimuddin badruddin amubiyaya fọdílà sheik ahmed anulayari kọ́sẹ̀rẹ̀ faharu ulamai okewi general ààrẹ mùsùlùmí ìwájọwà local government lóṣù onígbọ̀wọ́ ìkéde yìí.

0: ètò ara lè wájà ní ilẹ̀ ń gbádùn bond fm 92.9 radio fẹsọ wa pọ̀tọ̀ kárí ayé tí ẹ gbàgbé pé tẹ bá ti rí ọ̀dà kẹta ọkọ pressure space lára ẹ ti mọ̀ pé ọ̀dà òkè ogun ni bẹ́ẹ̀ bá délé ìtura kẹta ẹni tó kọ power value hotel sí lára ẹ ti mọ̀ pé ilé ìtura yìí tòkè ogun ni bẹ́ẹ̀ bá délé epo kẹta ẹni tó kọ hans petroleum sí lára ẹ ti mọ̀ pé ilé epo yìí tòkè ogun ni pọ́ǹpù ẹ̀ sì ń kọ́ ó pé pérépéré bẹ́ẹ̀ bá ní ìnáwó ṣe ní ìlú òkè pàápàá jùlọ ní ìjọba ìbílẹ̀ wájọ wà nípínlẹ̀ ọ̀yọ́ lókè ogun wa lọ́hùn-ún àbí ẹ ti ẹ̀ fẹ́ dá lọ lé kan ẹ̀ àwọn pé ah ohun ìkẹ́dé sí ibi tó yẹ pé yóò dàbí ìgbà tó yẹ pé ẹ tó wà lẹ́yìn odi ẹ máa bọ̀ wá sí ẹbí nísà òtẹ̀ tó wà ní ìlàjínlé ìlàjínlé ọsánmọ́ gbogbo òru ti ń bẹ ní ìjọba ìbílẹ̀ wájọ wà ní òkè ògùn nípínlẹ̀ ọ̀yọ́ ẹgbìyànjú kẹ́ẹ́dé bẹ́ẹ̀ ẹ rí i pé nǹkan tí ń sọ nǹkan tó dáńtọ́ ni bílù ẹ̀yin odi tiri gẹ́lẹ́ bẹ́ẹ̀ ni gbogbo ilé ìtura ní rí ẹ ní ti ẹ̀ gbàgbọ́ pé bóyá ìlú òkè lẹ́wà ẹgbìyànjú ẹ̀dẹ́mẹ̀ ò lé ní adúpẹ́ olówó aláṣẹ àti olùdásílẹ̀ ilé ìtura ni àti gbogbo àwọn ilé iṣẹ́ wọn ní káàkiri èyí ni engineer prince adeyemi òkè ọmọ òkè wẹrẹ tí ọ̀pá rẹ̀ mọ́ iná ò ní tan owó yín o lágbára ẹ tó bọ̀ fẹ̀ ju bẹ́ẹ̀ lọ lágbára ọlọ́ba adúpẹ́ gan lọ́wọ́ yín adúpẹ́ lọ́wọ́ ọmọọba ọlálẹ́rẹ́ àgbẹ̀ ọmọọba àlú lérò ẹ ṣeun bẹ́ẹ̀ láti kí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn alákòóso ẹgbẹ́ wa tí wọ́n ń pè ní òkè club bẹ̀rẹ̀ láti rí ààrẹ wa rashidi afolabi adúpẹ́ lọ́wọ́ yín o àkí igbákejì ààrẹ dele abegunde àkí akọ̀wé lukumanu tijani àkí akapo mọ̀sùlátù azeez bẹ́ẹ̀ láti kí alukoro tẹ̀léọlá taiwo àgbàgbé ẹjì ní àgàdì owó labi tí wọ́n jẹ́ akọ̀wé owó life ayọ̀ òkè ògùn ni wọ́n a kàn máa dúpẹ́ lọ́wọ́ lukumanu tijani tí wọ́n jẹ́ akọ̀wé wọ́n wá àti adékọlá sodiq òtítọ́ lọ́mọ alékè ọmọ òkè ògùn ọmọ òfìkì wọ́n á ṣàbẹ̀wò sí mi ní bond fm níjọ sátidé tó kọjá lọ gbogbo ẹ̀bùgbé náà kò sí lẹ́yìn ọ̀rọ̀ nípa òkè ògùn náà bí ìlọsíwájú ó ti bá wa àti pàápàá bó ṣe jẹ́ pé àgbà náà kẹsùn jàtọ̀ jẹ́ pé a lè jẹ gómìnà ní ọdọ́ tí ń bọ̀ ọlọ́run ó sì gbà fún wa olùpẹ́ pọ̀lọ̀ wòyìn o gbogbo bàbá bàbá màmá ti ń wá sí pàdé òkè ògùn pátápátá olóòtú wa ọláyin ká nígboyà kí ẹ o àgbàgbé rí tó kí adéníjì ọdẹ ọtẹ tòní bẹẹ lásì kí gàdí àtùbẹlù àchírù náà mo tí ò láì òye dòkun ògbìn pàtàlà kí o ẹjẹ àpàdé lọsẹ tí ń bọ lérí ètò ara lè wájà ṣùgbọn ẹ wá kóró ọjà yín lérí ètò yìí o 08098444710 08098444710 tàbí kẹ ẹ lo 07088100154 07088100154 tọ́jí ọlálékẹ́ lè kọ́ mi the charismatic radio presenter ló dágbére pé a tán pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ láti ṣe ìlérètò ara lè wájà.
1: ó sì jẹ́ mìíràn lẹ́fẹ́ pè fún polówó ọjà ní ẹ pé bẹ́ẹ̀ ni ọ̀jẹ́ tọ́dé sẹ́rí 08100733466 ẹ bẹ́ẹ̀ ni ọ̀jẹ́ tọ́dé ní dágbére fún yín pé ó dìgbà.

0: through promotion lose kidding.
1: Níbikíbi tí o ti ń gbóhùn mi ní àṣálẹ́ yìí bí o ti ń padà lọ sí ilé ọwọ́ ọlọ́run ti máa ń pa ní sókè lórúkọ Jésù ọwọ́ ọlọ́run yẹn kó pa ẹ́ sókè ibi tó wà yìí kì í ṣe ààyè rẹ ohun rere kan sì wà níwájú ọwọ́ ọlọ́run ti máa ń pààyàn débi tí ire wà ní orúkọ Jésù ọwọ́ ọlọ́run yẹn kó pa ẹ́ débẹ̀ ọwọ́ ọlọ́run ti máa ń connect èèyàn mọ́ olóore ní orúkọ Jésù ọwọ́ ọlọ́run yẹn kó gbàdé ọ gbọ́ ọ̀rọ̀.

0: fúwapọ̀ kárí ayé. Pont FM 92.9.
1: Bond FM 92.9 dúpẹ́ lọ́wọ́ gbogbo yẹn lólùfẹ́ wa bẹ́ ṣe tí ń tẹ́tí sí wa láti aago mẹ́rin àbọ̀ títí tó fi di àkókò ẹ̀ lórí ètò àdélé bàrẹ̀ ọ̀tún. A dúpẹ́ ṣe o, mo wá gbà ládùúrà pé bí gbogbo a ṣe ń lọ ilé báyìí, a máa délé wa bá ayọ̀ bá ìdùnnú ni. A ní pé sọ́nà bí èéfín àdéníwọ̀ mọ́tò ẹlẹ́jẹ̀ ẹ ṣeun gan ni. Princess Olayinka ní ìgbà lórúkọ tèmi gẹ́gẹ́ bí akéde ètò láì ní gbàgbé bọ́sẹ̀ ṣókún bí. Orí tọ́kẹ́ ó wà ní bíbáyìí pẹ̀lú mi ọmọ bíbí inú Adéníjì ó ṣe mo dúpẹ́ òkúgba gbogbo wa. Láì ní gbàgbé àfáàmọ̀ tẹ́ Oyedokun àwọn náà ṣe gbogbo àwọn ẹnjiníà wa pátápátá àwọn náà dúró tí wà wámúwámú ni. Ẹ ṣe àdúpẹ́. A fi àkókò ìmọ̀tọ̀rọ̀ ga afárá lórí ètò yín ètò wa tí ẹ máa ti ń gbádùn tẹ̀ ti máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ sí ti lóríṣiríṣi ètò bá mi ṣe olúwa pé kò ní lè ní àǹfààní láti wá sí ti gbọ̀ yín ní òní tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára náà ẹ ó máa gbọ́ ètò náà a ṣe ti lédu mari. Ẹ ṣeun bẹ́ ṣe ń tẹ́tí sí wa ó Bond FM 92.9 àwọ̀ máa yẹ̀ bá báyìí nígbà tí Adéolú Okun Adé tí ó máa tẹ̀síwájú láti ṣe títí di aago kan. A dúpẹ́ bẹ́ ṣe ń tẹ́tí sí wa ẹ má yí kúrò ń bẹ́ ẹ filẹ̀ síbẹ̀ ó dàbọ̀.

0: ọ̀rẹ́ mi fún òmàrójú aya mi mọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ojoojúmọ́ mà ní fòrú wọlé ìyábílíkí ń gbọ́ kí ló ṣẹlẹ̀ láàrin ìwọ ohun ọ̀rẹ́ mi
1: kí ni òní ṣẹlẹ̀ ọ̀rọ̀ rẹ yìí ti sú mi ẹ wo wọn ò lè ṣe
0: irú àrùwò ni ṣe ọ tó lè jẹ́ ṣe ojúṣe rẹ lọ́dọ̀ aya rẹ ṣé ọ̀pá ẹ̀yìn tirẹ ni bí àṣedéédé ṣe wà láàrin ọkùnrin ló ṣe wà lóbìnrin àrùn ìbálòpọ̀ tó ti pẹ́ lára máa ń ṣokùnfà ìdíwọ́ tí àárẹ̀ àgbà ni ti ẹni àbí ibà lóríṣiríṣi àìlèmọ́kùrodò dáadáa wò ó má jẹ́ pàṣẹ omi ó rò ó jìnà torí olóòtú ìdákọ́lẹ̀ ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide tí gbogbo ìwọ̀n mọ̀ sí ìrọ̀rùn abakia center èyíkéyìí àìsàn tó lè máa bára wòyá ìjà tí o sì ti ṣàyẹ̀wò rẹ̀ bí àyẹ̀wò rẹ̀ máa bọ̀ lọ́dọ̀ ìrọ̀rùn abakia center ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide olóògùn ibà tó wà ní number 25 Odunlami Street opposite Access Bank Abiodun bus stop ní Bajulaye Somolu Lekoo tàbí kẹ́ ẹ pè wọ́n sórí
2: 08068655884 lẹ́ẹ̀kan sí 08068655884
0: ká ìrọ̀rùn abakia center bàbá ológun bá ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide
3: kò sẹ́lẹ̀.
4: ẹ kú ilé làákàrálé ẹ̀rìn wàhálà kírun ọ̀nà kábíyèsí làkọ́bà aládé mo máa kí yín o gbogbo oníṣẹ̀ṣe mo kí yín o gbogbo oníṣègùn ìbílẹ̀ ìwé a máa jẹ́ o orúkọ mi ò yípadà olúmiidé ọlálérè lórúkọ mi bẹ́ẹ̀ pé mi ní olúmaìtì omi ẹ̀kọ́ ẹ̀kọ́ ni nítorí bẹ́ẹ̀ ṣe mọ̀ mí ẹ mọ̀ kí mi ò kí ń dédé wá tabásìtì wá ní ẹ̀kẹ́ ti mọ̀ pé a ti mú nǹkan tó máa ṣe láǹfààní wá mo ní àlejò ńlá agbára pẹ̀lú mi bí gbajúmọ̀ ni wọ́n oníṣègùn ìbílẹ̀ tó dáńtọ́ tó mọ ohun tó ṣe tó kọ́ ẹ̀kọ́ mọ́kọ̀ọ́ tó lọ sílẹ̀ òkèèrè tí wọ́n ti lọ kọ́ ẹ̀kọ́ gbogbo ẹ̀ máa gbọ́lá tẹnu wọn kó mọ́dàbí ẹni pé mò ń sọ àsọdùn ẹ mọ̀ kí ẹ kú àsìkò yìí o.
5: ẹ kú dédé àsìkò yìí orúkọ tèmi ni dr sikiru lai ọláyẹmí èyí tí gbogbo àwọn èèyàn máa ń pè mí ní ọba àpààrùn ìdákọ́lẹ̀ worldwide láti iléeṣẹ́ ìrọ̀rùn abakia center.
4: Ok bàbá ìrọ̀rùn nígbà kan yẹn mo ní kí ló fa bàbá ìrọ̀rùn.
5: Gẹ́gẹ́ bí ẹ̀yin oníròyìn bẹ́ẹ̀ sì máa tọ́bọ̀ yàn lẹ́nu wọ́n ní àmọ̀ràn tán tó tún béèrè ọ̀nà oníyìn iná ni ẹ̀kọ́ yín fi pọ̀ jù. Bàbá ìrọ̀rùn àwọn tí wọ́n wà ń gba ìtọ́jú lọ́dọ̀ wa àwọn ni wọ́n sọ wá ní bàbá ìrọ̀rùn. Orúkọ tí iléeṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀ Alpha and Omega ni iléeṣẹ́ mi ń jẹ́ tẹ́lẹ̀.
4: Alpha and Omega.
5: Bẹ́ẹ̀ni tẹ bá wo láti kò yí láti ń bá yín bọ̀. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run wá sọ gbogbo ẹ̀ di rọrùn ẹni tí ó ń wojú Olúwa pẹ̀lú oyún níní kó lóyún ẹni tí jẹ̀díjẹ̀dí ń bá fà á Ọlọ́run sọ di rọrùn láti iléeṣẹ́ ìrọ̀rùn ẹni tí ó jẹ́ pé kò lè ṣe déédé Ọlọ́run sọ di rọrùn ẹni tí ó jẹ́ pé ọwọ́ ń wo ẹsẹ̀ ń wo
4: ìwẹ̀ kúriri
5: ó ń kúriri Ọlọ́run sọ di rọrùn ẹni tí ó jẹ́ wípé ó ń wò bàìbàì níṣe lara ń ta tí ó jẹ́ wípé àti lè ṣègbọ̀nsẹ̀ rẹ̀ àti lè ṣẹ̀yọ́ rẹ̀ ó di wàhálà Ọlọ́run sọ di rọrùn ẹlòmíì yóò máa rìn lọ ńṣe ni bàtà ọmọ bọ́ lẹ́sẹ̀ rẹ̀ yóò wàá dàbí wípé èso wà níbi bàtà rẹ̀ tí ń gun lẹ́sẹ̀ bẹ́ẹ̀ ni Ọlọ́run sọ di rọrùn ẹni tó jẹ́ pé nǹkan oṣù rẹ̀ lóbìnrin ẹ̀yin náà máa gbọ́ nínú jíngù wa àrùn tí ń ṣe obìnrin ọ yàtọ̀ sí ti ń sọkùnrin dókítà oníṣègùn bílẹ̀ tí ò bá dẹ̀ mọ́ ń pa rẹ̀ kò lè sọ pé òun tọ́jú obìnrin kọ́ máa tọ́jú ọkùnrin kọ́ dẹ̀ máa jí rọrùn torí wípé ẹ̀kọ́ àkọ́túnkọ́ àti research àṣetúnṣe àti àyẹ̀wò tó péye ni àwa fi ń ṣiṣẹ́ tiwa lọ́lọ́ fi sọ́ di rọrùn bẹ́ẹ̀.
4: Mo ṣàwọ̀ pé bàbá ìrọ̀rùn tó lórúkọ yìí kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ àwọn tó ṣiṣẹ́ ìṣègùn ìbílẹ̀ ó dájá bẹ̀rẹ̀ báyìí sà ọdún kẹrin ó rè tẹ́tí wà lẹ́nu iṣẹ́ ìsà.
5: Ẹ̀ka rèé torí wípé wọ́n ní ẹ̀yin Yorùbá náà ni ojú là á máa ìṣirú ẹnu là á máa ìṣíyọ̀ òkèèrè láti mọ ọbẹ̀ tí ò lépo lójú.
4: Òkèèrè láti mọ ọbẹ̀
5: tí ò lépo lójú.
4: Yóò funfun ní tó bẹ́ẹ̀.
5: Bẹ́ẹ̀ni lẹ́yìn ogójì ọdún ni.
4: Kàbíyèsí
5: iṣẹ́ ìṣe. Iṣẹ́ náà ni.
4: Ọba wa ni ṣé iṣẹ́ yìí ìdàbà wò náà 40 years ago.
5: Bẹ́ẹ̀
4: ṣé ẹ bá ń lé ní sà àbí ẹ̀kan ìjàmbá sí tiẹ̀.
5: Kìí ṣe bẹ́ẹ̀ o abánlé ni. Àwọn bàbá bàbá ti wa ọlọ́dẹ ni wọ́n. Ẹ sì mọ̀ wípé àwọn ọlọ́dẹ láyé ìjọun àwọn ni wọ́n ní oògùn lọ́wọ́ tí a máa tọ́ gbé yàn. Inú fi jẹ́ pé gbogbo oògùn tá à ń lò yàtọ̀ sáà babaláwo gbogbo oògùn tá à ń lò àwọn ọlọ́dẹ lónìí.
4: Bílẹ̀
5: bílẹ̀ ọlọ́dẹ lónìí. Ọtún lọ́wádìí wo.
4: Èmi náà ti gbọ́ rí.
5: Yàtọ̀ sáà babaláwo pé à ń dífá à ń ṣe kínní
4: lẹ́wọ̀
5: ayẹ̀kan wò bẹ́ẹ̀ bá fẹ́ ṣe oògùn ọlọ́dẹ lónìí. Torí wípé oríṣiríṣi ìrírí ayé ni wọ́n ti rí nígbẹ̀ ọ̀dẹ tí wọ́n lọ. Wọ́n pàdé ẹranko Abìjà. Wọ́n pàdé oríṣiríṣi ejò tó lè gbé èèyàn mì. Wọ́n pàdé àlùjọ̀nù ẹmọ tí ń jẹ́ ìwìn. Àwọn ìwìn yẹn àwọn èèyàn oríṣiríṣi náà ni wọ́n pàdé wọn. Àwọn ọlọ́dẹ ló lóògùn tí ó fi kílẹ̀ pẹ̀lú wọn.
4: Ló
5: fi já pé ọlọ́dẹ ló
4: lóògùn. Bàbá ìrọ̀rùn yìí ẹni bí dùnà ti pàdé yín.
5: Ẹ̀ka bọ̀.
4: Báwo ni ọmọ obìnrin gan-an.
5: Ọmọ ìlú ojo alaafin ojo pase kero ati ba
4: kabisi e ka kare e ka sa okay e so se ni e ba ewi ati gbonle ni
5: be ni
4: e da si wa lenu se na ki se kekere letters
5: ba kere mi o
4: adupe lowo olorun
5: alhamdulillah
4: o da ta ba so ro yi ro o tumo se pe gbogbo e so pata ohun na le ndi pelu
5: abi
4: ko
5: da so olorun lagbara lowo olorun
4: ko se so hun
5: se ri ti o fi je be ni wi pe e ri wi pe elomi ninu awon ti won se segun ibile o le so wi pe okunrin nikan elomi o le so wi pe obirin
4: nikan ni ko lo ndi pelu
5: elomi o le so ko ju nikan elomi o le so wi pe jedijedi nikan ni lo ndi pelu elomi opa eyin elomi isan se rin ti o fi ri be ni wi pe ikeko meko ati igba ogbon mogbon ati iwa imokun imo o lo fi ri be se si mo wi pe gbogbo wa ka to di pe abo sori feed yi te o to le ma soro eyan gboro se ayewu lodo ijoba eyan ti n pe ni course nigbati a lo si course ti yan gbe wa ayewu ni ani ko si arun ti eni yi o le toju o wi pe omo npa ewe ategbo oro re o si danto
4: thank you sir emi ko ti mo n ba soro mo ti gbe ayewu pelu pe mo n se o to ni pe eyan ba nkan le o to ni pe kini yi
5: o npa
4: idada bi lo ba ti elebu na gbọdọ tun wa imọkun imọ baba irorun
5: agbaye
4: mo dupe lọwọ yin pe mo tun ba yin pade lekan si
5: agbaye
4: awon eyan ma so pe aiso agbalagba wa ta ba de ngbadura ma so pe kekere aye ma joko wa lo
5: agbaye
4: se gbọdọ ma jo sa agbalagba agbalagba o fe ku omode o fe ku
5: le ko se ni to fe ku
4: se agbalagba le ko lo laisan ni abi omode na laisan ti
5: e kare ni asiko ta wa yi atomode atagba ni lo laisan ko do omo ti an bi lowo bayi o laisan ituma re ni pe alakoko n ta n je ta mu oun lo fa gbogbo aisan to po bayi e ri pe laye ijo ohun aisan to wa o nije o si nipele ṣugbọn nisin aimoye aisan ti o nipele
4: kan jade
5: ti kan jade ti n jade tori pe n ta n je lopolopo nisin chemical ni bẹẹni wọn sọ
4: pé
5: wọn ń dìbà oúnjẹ ni ṣé wọn rí kẹmíkà tá à ń jẹ oríṣiríṣi àwọn kẹmíkà tí a fi ń sóúnjẹ yẹn oríṣiríṣi àìsàn ni wọn máa fà síyàn lára ẹlẹ́fì rẹ lómi ló fi jẹ pé ojú rẹ ọmọ sùn ẹlòmíì apá rẹ ọmọ gbọn ẹlòmíì ẹsẹ rẹ ni ọmọ gbọn àti lè ṣègbọnsẹ alágbára ẹlòmíì
4: yóò kó rọjú bọbọ
5: ẹlòmíì kò ní lè rìn dàbí alára iṣan yóò máa fà lẹ́sẹ̀ rẹ so ibi tí kẹmíkà yẹn bá ṣiṣẹ́ sí lára oníkálukú níbẹ̀ ni àìsàn ti jáde
4: okay ko to ri pe o da ja se bere sa e ba mi pe ero ibanisoro yin ke ba mi pe office address ina sa
5: mo wa ni number 25 Odunlami Street opposite Access Bank ni ilu Somolu ni Bajulaye Abiodun bus stop 08008068656558584
4: lekan sa
5: 08008 68 65 58 58 84
4: ẹ bá sọ kọ pé tẹ́lẹ̀ náà nìyẹn sà
5: ni agbára lọ́wọ́ ọlọ́run tẹ́ ẹ bá pè é rí wípé ọba parun ìní ọdún
4: ẹ jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé tó bá ti wá sí iléeṣẹ́ yín ohunkóhun tó bá ń ṣe wọn lẹ́gbọ̀ọ́ ara tó bá ti rí pé nǹkan kó ṣà ń ṣe wọn tó ń ṣe kúlúkúlú àbí wọn rí pé apá àwọn wọn gbé kò rí bíbi tẹ́lẹ̀ àbí wọn sùn wọn jí àbí wọn rí kọ́kọ́ rí pé ojú wọn ń wò báyìí ẹyin ro wọn wọn ń tẹkọlùbà kọlùbà
5: àgbáyé
4: báwo ni sọtọ bá jẹ ọdọ yín ẹ fi ń dá olójú sí pé kọ lọ fọkọ balẹ sà
5: ní agbára lọwọ ọlọrun ṣe ẹ rí wọn ní nǹkan díẹ òun náà ni máa sọṣẹ gẹgẹ bí ọrọ àwọn àgbàlagbà ṣe rí gbogbo intanet sọ yìí àrùn wọn bẹrẹ látòrí kékeré ni ọwà fi di nínla
4: nígbà bí kí mọtò bá ṣe
5: kẹkẹkẹ ìmọ̀jìnlẹ̀ àti àyẹ̀wò tó péye gbogbo ẹ̀yẹ làwa fi ń ṣiṣẹ́ tẹ́ ẹ bá sì dé àdúgbò mi lè fọwọ́ bu etí dẹ̀ lè béèrè kí wọ́n sọ pé bo lẹ́ ń lọ wọ́n mọ̀ sọ pé yóò wẹ́kọ̀ mi
4: kẹ́kọ̀ọ́ béèrè pé bàbá ìrọ̀rùn ní àdúgbò yìí lásán
5: gbogbo àdúgbò mi pátá so because nǹkan tá a mọ̀ ń pẹ̀ ni ẹnìkan ọ̀dẹ̀ wárí kọ́ kábàámọ̀ òun lọ rí èèyàn òsì tó ń lọ ta èèyàn so wọn sì ní ẹkọ tọrọ èèyàn gbọdọ ta sí ilé kódà ẹkọ tọrọ èèyàn gbọdọ ta sí ibi ojú rẹ gan torí pé tẹyàn bá ta bí ojú
4: rẹ náà
5: orúkọ ti bàjẹ.
4: ó dáa ṣé iléeṣẹ́ bàbá ìrọ̀rùn tá à ń sọ̀rọ̀ ń pa yìí sá báwo ni ṣé irú àwọn ẹ̀rọ wo lẹ̀ ń lò ṣé tìgbàlódé ni àbí ẹ̀kọ́ wo pé.
5: ẹ̀rọ ìgbàlódé òun la fi ń ṣe àyẹ̀wò.
4: ẹ kọ́kọ́ ṣàyẹ̀wò fún wọn
5: náà. a kọ́kọ́ ṣe àyẹ̀wò fún wọn náà. ẹni tí ojú rẹ̀ ìrìnà rẹ̀ tí ò rìnà dáadáa ẹni tí ó jẹ́ wípé ọwọ́ ń gbọ̀n ẹsẹ̀ ń gbọ̀n ẹni tí ò lè ṣe kébé láti lè súnmọ́ obìnrin àbí ẹni tí ó jẹ́ wípé kò lè lọ sílé gbọ̀nsẹ̀ dàbí alára àbẹ́ni tí ò lè ṣẹ̀yọ́ dàbí alára abi eni to je wi pe ti ba rin lo bata nbo lese re to nu oni mo elomi wa ti pe bata towo bi eso ni omo gun iru gugu awon ru nkan ba yan arun ni ti awa ba ti tewo gba lagbara lolo yo di ro
4: awa bere kan o ti pe mi ri ti mo re wo pe seru nkan ba ile ma sele amoye
5: agboye
4: so obirin yi o ni tin ba ri ohun awon oba awon yan lalala lo n da awon la ko n fe won
5: agboye
4: mi susubo oko to n fe oun ni fe mo fe file sugbon o ti bimo mo wa ni ti o si on to ma fi le fi oko oun le ona ko wa para o
5: tori kini
4: o ni ibi ti awon ti ra ogunde ibile ati ti oni gbogbo ti o ti lo pe nkan mokunrin ele oni to ba wa lori oun ba yo ma sukun ni oko yo ma sukun so mo wo pe we boya tin ba ta re siru odo yin ba baba irorun boya yo rona abayo ile se yin o ikuri kan lo wa nsa
5: a wa ni ikorodu ni ilu ofin ile se wa wa nbe
4: sari mo ni ofin sa fun gbogbo
5: ti e ba ti di ofin e be re church bus stop folusho adedeji
4: folusho
5: adedeji number 1617
4: okay nibo wa nti ile se to wa ni tosi wa nbi npo sa
5: number 25 odunlami street opposite access bank ni ilu somolu gbogbo eyan lo mo wa nbe o bata ero ba mi soro mi 08 0 08 0 68 68 65 58 84 84 08 0 0 68 68 65 58 84 84
4: adupe lowo yin lowo baba irorun e lo te ba ngbo te ba sakiyesi ohunkohun ni agbara yin lakun ejo asiko ta wa yo gba be bi o ba ti kiyesi kokon lagbara ko si ti lo sayewo pe bi o ba dake tara yo ba dake si ni ndorun ka moto adupe lowo yin sa pe ape yin pe de je wa e ma je o igbo de ma je
5: iru oro ti e so lekan yan olubirin te so yan obirin kan na wa o wa ni pe ohun wo mo nigba ti mo wa two questions si o wa di pe ko se nkan osu re mo mo wa ni pe bawo le se nwo mo o ni ohun ti nwo mo kaakiri ti kaakiri mo yan omo ko le gbo mo do mo wa ni sin nkan osu le kokko wa na te ba ti ri nkan
4: osu nwa
5: a wa bo si level a nwo mo so o wa so pe won so ba fun gbogbo bi to lo mo ni won a le so be fun e bo n kaluku se kose ototo ni so eleyi se pe a lo do baba kan ngba ti arun kan se wa iro ori be isegun bile o ti koja be emi ni mo n ja ewe ni mo n wa egbo ni mo n ka eso eyi to ba si je mo ki n gun ma gun eyi to ba je mo ki n lo ma lo eyi to ba je mo ki n se ma se agbo ti wa le free ti yen ni o ba dodo mi yo
4: adupele wa lorun ko ni ju bayi na lo ori eto leni adupele wa alejo wa baba
5: irorun abaki center to wa ni number 25 odunlami street opposite access bank ni ilu somolu
4: bariga
5: ero ba mi soro mi lekan si 08 0 08 0 68 68 65 58 58 84
4: 84 08 0 08 0 68 65 58 84 84 adupe lowo won lekan si we ma je o olumide olalere orukọ mi be pe mi lolumaiti omi eko eko ni
3: ore mi won ma roju aya mi mo le mo je meta yi ojojumo ma ni furu wole yabiliki ngbo ki lo sele laarin iwo ohun ore mi
1: kini oni sele oro re yin ti su mi e wo won le se
0: iru aro oni se o to le je soju se re lodo aya re se opa yin ti re ni bi asedede se wa laarin okunrin lo se wa obirin arun ibalopo to ti pe lara ma nsokufa idiwo ti are agbani ti eni abi iba lorisirisi aile mokurodo daada wo ma je paso mi oro ojina tori olotu ijakole oba parun idakole worldwide ti gbogbo yin mo si irorun aba Kia Center. Eyi ke yes to le ma bara wo ya ija to si ti sayewo re. Bi ayewo re ma bo lodo irorun Aba Kia Center. Oba parun idakole worldwide. Olokun iba to wa ni number 25 Odunlami Street opposite Access Bank Abiodun Bus Stop. Ni baju laye somolu leko tabi ke pe won sori
2: 08 0 68 65 58 84 lekan si 08 0 68 65 58 84
0: ha irorun Aba Kia Center baba ologun ba oba parun idakole worldwide.

bọ̀ wọ́n wípé ikú pabiri abiri kú ikú pabiri abiri rọrun ẹni rere lọ ó dárí nàkó ó dojú àlá ní nǹkan bí ọdún kan sẹ́yìn ni ìyàwó mi olùrànlọ́wọ́ mi alájọsọ àti alájọgbàdúrà ajínrere obìnrin wòlíì obìnrin Grace Folúṣọ Olúṣọlá Aya Ọ̀làdàpọ̀ tí ó sinmi nínú Olúwa. Mo fi ètò tòní sọ orí àyájọ́ ọdún kan tí ó papòdà. Ó dá mi lójú wípé bó ti wò kí a pẹ́ tó láyé ayérayé mà jù bẹ́ẹ̀ lọ lẹ́yìn ayé búburú yìí ayé ẹkún àti òṣì yìí a ní ìrètí ibi rere kan tí ó dára jù báyìí lọ ibi tí kò sí ẹkún ibi tí kò sí òṣì ibi tí kò sí òṣì ibi tí kò sí pé à ń sọ ará ẹbí olólùfẹ́ nù a ní ìfojúsùn pé nípa àánú àti orí ọ̀fẹ́ ọlọ́run a ó yọjú síbẹ̀ lọ́jọ́ kan bí ó ti wù kí ìrìn àjò wa láyé kó gùn tó tàbí kó kúrú tó ibi tí kò sí ẹkún tàbí òṣì kò sọ́sàn àmì kò sí òru kìkì ọ̀sán ni níbẹ̀ bíbélì wípé jésù ni ìmọ́lẹ̀ ibẹ̀ ó dàárọ̀ olólùfẹ́ mi a ó tún ríra ní òwúrọ̀ ọjọ́ àjíǹde gbogbo ẹ̀yin olùfọ́ ẹ ètò yín ètò wa ètò gbogbo ènìyàn ètò yìí ló tún gun orí afẹ́fẹ́ bond fm 92.9 ní àṣálẹ́ ọjọ́ òní tí ń ṣe ọjọ́ karùn-ún nínú oṣù karùn-ún ọdún 2026. Mo kí wa káàbọ̀ sórí ètò yìí mo sì gbàdúrà pé a ó jọ jèrè nínú ètò ti àṣálẹ́ yìí. Ọlọ́run tó ní gbogbo ipá àti agbára àdúpẹ́ fún àǹfààní tí a tún rí gbà lónìí ẹ̀mí máa darapọ̀ mọ́ wa ẹ gba gbogbo àkóso kí ètò yìí kú yọrí sí rere ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmì 00:33:18:17:74 00:33:18:17:74 Òní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ẹ fi lè mọ kún nípa ètò ìjókòó akọni ẹ fẹ́ jẹ́ akọni lórí ètò yìí ni tàbí ẹ fẹ́ fọ ní àwọn ìkéde yín àwọn ìpolówó ọjà yín ẹ fẹ́ kí àwọn èèyàn mọ ohun tí ẹ ń ṣe tàbí ohun tí ẹ fẹ́ ṣe ẹ sáàtì pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 00:33:18:17:74 a ó bá igbe sórí afẹ́fẹ́ ní owó tí kò ga ni lára. David Ọ̀làdàpọ̀ Arúlé Akọni òun náà ni orúkọ mi o orí ọ̀fẹ́ náà ni mo ṣe tún ní sí láti jẹ́ atọ́kùn ètò yìí kí a tó tẹ̀síwájú ní àṣálẹ́ yìí ẹ jẹ́ kí àwọn akọrin kí wọ́n bá wa dá sí ètò.

0: mo dúpẹ́ ẹ̀yin akọrin fún ètò yìí tí ẹ bá wa dá sí ní aṣálẹ̀ yìí. Báyìí ayé ìrere Stella Ogunlade wọ́n ti wà ní ìkàlẹ̀ láti dá sí ètò.
1: Ní orúkọ Jésù Kristi, orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi, Agbẹ́yíga ní aṣálẹ̀ yìí lórí ètò ìjòkó akọni. A dúpẹ́ lọ́wọ́ yín níbi tí ẹ bá ètò yìí dé. A dúpẹ́ níbi tí ẹ ti bá bẹ̀rẹ̀. A dúpẹ́ níbi tí ẹ ń bá ètò yìí lọ. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún iṣẹ́ ìtúsílẹ̀ ọkàn ènìyàn tí ẹ̀yin Ọlọ́run ń lo ètò yìí fún. A dúpẹ́ gbogbo àwọn tí ẹ̀yin Ọlọ́run ń lò. Ògo ńlá ni fún orúkọ yín. Agbẹ́yíga, ògo ni fún orúkọ yín. Jésù Kristi, Olúwa wa, àmì. Àkòrí tí Ọlọ́run fi sí mi lọ́kàn láti bá a sọ ní àṣálẹ̀ yìí, òun náà ni jẹ́ kí ohun tí o ní kí ó tó ọ, jẹ́ kí ohun tí o ní kó tó ọ. Ní ọ̀sẹ̀ tó kọjá, Olúwa ní ká dúró jẹ́ láti tẹ̀síwájú nínú iṣẹ́ wa, nínú òwò tá a fẹ́ dá wọlé. Ọlọ́run dẹ̀ ti fi yé wa wípé tá a bá fẹ́ dá wọlé òwò kan, a ní láti gbàdúrà. Ó dẹ̀ fún wa láwọn pọ́ìntì kan wípé nígbà tá a bá gbarú àdúrà yìí, ká ní ìpinnu lórí okòwò tá a fẹ́ dá sílẹ̀ tàbí tá a fẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣe. Ká wò káàkiri bí ọrọ̀ ajé ṣe rí báyìí, ṣé tí n bá dáwọ́lé nǹkan báyìí, ṣé òun ló máa múvù jùlọ ni, bóyá ṣé kí n lọ máa ta mọ́tò ni àbí kí n lọ máa ta aṣọ. Wa kọ́kọ́ wò wípé àyíká ìlú yẹn pàápàá kí ni tó ń sáré lé ńbẹ̀, kí ni tí wọ́n ń jẹ, bóyá oúnjẹ ló ń tà ni o, bóyá omi ló ń tà ni o. Òun àwọn yẹn ló kọ́kọ́ máa wò káàkiri. Wà wá ní ìpinnu, ìpinnu yẹn wà ti sọ fún Ọlọ́run ló máa jẹ ìṣẹ̀ṣẹ̀ gbé o. Wà ní ìpinnu yẹn wípé nǹkan báyìí ni mo fẹ́ ṣe, nítorí pé ìpinnu rẹ yẹn òun lọ́lọ́run fẹ́ tẹ̀lé. Bíbélì wípé ó na ọwọ́ rẹ̀, ó sì tẹ́ ìfẹ́ òun àlàyé lọ́rùn. Ìfẹ́ rere tó ní yẹn òun lọ́lọ́run máa bẹ̀rẹ̀ sí ní gbégbèsẹ̀ lé lórí. Ibẹ̀ lọ́lọ́run wá ti sọ ọ́ di ńlá. Nígbà tó wá ti ní ìpinnu yẹn, Olúwa ń jẹ́ kó mọ̀ wípé n tó tún ṣe ni pé gbàgbọ́ wípé bí mo ṣe ń béèrè lórí ìpinnu mi pé Olúwa, ohun tí mo fẹ́ ṣe rèé o, ibi tí mo fẹ́ kó mú mi tẹ̀síwájú sí rèé o, ohun tí mo fẹ́ kó sọ mí di ńlá sí rèé Olúwa, nǹkan tí mo fẹ́ ṣe rèé o, tó bẹ̀rẹ̀ sí ní sọ yẹn fún Ọlọ́run. Wà wá gbàgbọ́ wípé bó ṣe ń béèrè yẹn ó rí gbà, nítorí pé Bíbélì sọ pé ẹnikẹ́ni tó bá béèrè ó rí gbà, ẹni tó bá kanlẹ̀kùn á ṣí sílẹ̀ fún, ẹni bá wá kiri yóò rí. Ó ní gbàgbọ́ wípé Olúwa mo gbàgbọ́ wípé mo rè sí, Olúwa mo gbàgbọ́ wípé iṣẹ́ yìí ó ti torí ẹ̀ sọ mí di ńlá. Oyin kẹta point kẹta tọ́lọ́run fún wa ni wípé o gbúdọ̀ lọ sínú ọ̀rọ̀ Ọlọ́run kó o mú ẹsẹ̀ tó bá ń tó ń béèrè mu. Like Deuteronomy 28:12 tó ń jẹ́ kó yé wa wípé iṣẹ́ ọwọ́ rẹ yẹn òun ó bùkún. Àwọn ìlérí wọ̀nyẹn tí Ọlọ́run ṣe ó fi mú Ọlọ́run. Ìwọ ló ti ṣèlérí báyìí pé n ti bá dáwọ́lé ó bùkún. Ohunkóhun tó o bá sáà fẹ́ ṣe, make sure wípé o ní ọ̀rọ̀ Ọlọ́run láti support ẹ̀. Òun Ọlọ́run ṣe kọ́kọ́ sọ fún wa pé ká tètè kọ́wọ́ ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀. Ó ní gbogbo ohun tó kù lòun á fi sùkún fún wa. Tó o bá lè daṣọ fún ewéko ìgbẹ́, ẹyẹ ojú ọ̀run, ìrà tó rìn ilẹ̀ Ọlọ́run ló ń bọ́ wọn. Wọn ò dẹ̀ ṣiṣẹ́, wọn ò ṣe nǹkankan, ṣùgbọ́n Ọlọ́run ń bọ́ wọn. Ọlọ́run fi yẹ wa wípé àwa náà mélòó mélòó ni wá tá a jẹ́ ènìyàn ẹlẹ́ran ara tí Ọlọ́run ò fi ní daṣọ bò wá. Ó ṣe ìlérí aṣọ fún wa, ó ṣe ìlérí oúnjẹ fún wa. Ǹjẹ́ jẹ́ mọ̀ títí di òní olónìí yìí wípé Ọlọ́run mú ìlérí aṣọ tó ṣe fún ayé ó múṣẹ. Ẹ̀ẹ̀kan lè dédé rẹ nìkan, olówó ni, ọlọ́lá ni, àbí ẹnikẹ́ni kó kàn jáde nínú ilé ẹ̀ kó má wọṣọ tí ò sí ní tó ń ṣe. Àwọn èèyàn máa wò ó, ẹ̀rù wa kọ́kọ́ bá àwọn èèyàn gan láti kọ́kọ́ súnmọ́ wípé àkí ló ń ṣe ẹni kò ń ṣe èèyàn báyìí kẹ́ á sá àwọṣọ fún àṣàní. Ìlérí aṣọ Ọlọ́run múṣẹ fún gbogbo ènìyàn títí di òní olónìí náà, ayé ṣì ń wọṣọ. Ó mú ìlérí oúnjẹ ó múṣẹ. Òun ló ń bọ́ gbogbo ẹ̀dá láyé, kì í ṣe tóun ṣe ló ń bọ́ o. Gbogbo bó ṣe lówó Ọlọ́run ló ń bọ́ ọ, kó o dẹ̀ gbàgbọ́ bẹ́ẹ̀. Tó o bá ti mú gbogbo àwọn nǹkan mẹ́ta yìí tó o ṣe, òun kẹ́rin òun ni wípé kó wá farabalẹ̀, kó o ní sùúrù, nítorí pé ọwọ́ Ọlọ́run ni sísọ dídí ńlá wà. Ọlọ́run bá ti lànà fún ọ, tó pèsè fún ọ, tó bẹ̀rẹ̀ okòwò tàbí okòwò tó fẹ́ ṣe, wá mú sùúrù. Kò jẹ́ kọ́lọ́run kó fúnra ara rẹ̀ kó gbé ìgbésẹ̀ láti sọ di olówó. Tó o bá ń tà rẹ sí ni àbí gàrí ni àbí gbogbo tẹ́ ń fi agolo hàn ni, ẹ ní ṣẹ̀ṣẹ̀ lọ máa lu agolo ń dì tàbí kẹ máa pákéjì agolo yẹn. Nítorí kíni? Nítorí kán lè rò í pé ọjà yín pé ó pọ̀. Ìgbà tó bá yá náà àṣírí á tún pé nǹkan báyìí lágbájá jẹ tó àwọn tẹ́ fi nǹkan tí agolo fún. Torí kí ráìsì yẹn kó lè tètè kúnnú kinní, ìwọ náà nígbà tó bá máa délé ó ti ní agolo tiẹ̀ tí wọ́n fi nǹkan tẹ́ tó bá ti dà á sí. Torí pé kò kú ojú òṣùwọ̀n, ìjọ míì tí ó bá ti ra nǹkan kò ní wá sọ́dọ̀ ẹ̀. Ìdí nìyẹn tó yẹ pé nínú gbogbo tá a bá ń ṣe nínú okòwò wa, ní gbogbo ìgbésẹ̀ wa, a gbúdọ̀ jẹ́ olótìtọ́. Bíbélì wípé òdodo ní ń gbé orílẹ̀-èdè lékè, ó ní ẹ̀ṣẹ̀, ó ní ẹ̀gàn orílẹ̀-èdè. Ní gbogbo ọ̀nà wà á gbàgbọ́ wípé ìwọ ló ṣe lérí Ọlọ́run, mo dẹ̀ ti gbà ọ́ gbọ́ wípé ó máa bùkún mi, yóò dẹ̀ bùkún ọ. Bíbélì wípé ẹ jẹ́ kí ohun tí a ní kó tó wa. Ẹ jẹ́ ká gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Àwọn nǹkan tá à ń gbọ́ wọn, ẹ jẹ́ ká máa kọ́ sílẹ̀ àwọn ẹsẹ̀ Bíbélì. Nígbà tá a bá ti kọ́ sílẹ̀ tán, nígbà tá a bá tún parí ìwàásù, ẹ gbé, ẹ tún yẹ̀ wò. Ìgbà tó rí ọ̀fẹ́ bá tún wà, ẹ tún lè ṣàṣàrò lórí ẹ̀ lálẹ́ nígbà tẹ bá ń gbàdúrà. eri pe igbesi aye wa bere si ni ipada ki se pe ka se ma sare moto ka ma ko nu keke owo la nwa ni waju leyin ta nsa ka kiri olorun o fe fun eleyi ko fe wa fun eleyi nitori pe olorun gan fun ara e so pe o ni ife owo o ni gbogbo n buburu gbogbo ko so pe owo da o ṣugbọn o ni ife owo yen o ni oun ni gbogbo oun buburu gbogbo ta ba wo timotheo kini ori ikefa ese ikewa o ni nitori ife owo ni gbogbo n buburu gbogbo eyi ti awon miran lepa ti a si mu won sako kuro ninu igbagbo won si fi ibi ni je pupo gun ara won le oko opolopo lo ti fi igbagbo sile opolopo ti fi jesu sile opolopo ti di awon ara alajale to je pe oun to ma ma dari awon ton pa ah eni to le da to npa inu olorun odi siri awon kan bayi se tori pe o fe lowo yi tori awon to se ni wa owo kiri won yi tori awon to se nle oro kiri won yi nje o je mo wi pe o fe kan ri pe o da o le nawo lo pati owo olowo eje eleje nti olorun so pe ma se ta eje eniyan sile eje ka yi pada loni owo wa lowo olorun oro wa lowo re isoni din la wa lowo re iwo ni ko si owo re ko si pasoke ko gba olorun gbo ta ba wo timotheo kini ori kefa ese kesa oni sugbon awon tin fe di oloro a ma bo sinu idewo ati idekun ati sinu wore fe ku fe pupo tin pa ni lara iru eyi ti ma ri eniyan sinu iparun ati egbe eyi eyan olorun ko si bo se le sa kuro ni waju olorun ati tete pada o ma nira o da ko ma kuro ninu olorun ma je keru o le o kuro awon kan bo won le o le je pe awon gbe bonbo won gba dabo iwo ti e gba olorun igbo agbo itan ninu aye ta si wa yi na ni nigba ta awon woli awon ti won da awon ijo sile ti won si wa baba kan won ni ori oke kan bayi lo wa awon kan won fe se ni bi oluwa de ni ko lo duro si bi okan a ma ri awon to nbo yen ko de ka ese kan soke nbe won a gbodo koja won ni ri emu opolopo awon ise iya ni olorun ti se to ba le gbadura to wa oju olorun to gbekele olorun lo ni gbogbo agbara agbara to wa kiri won yi olorun lo le fun o abo to nsa wa kiri won yi o wa lowo olorun ma tori owo ko pare nitori pe Bibeli so pe a o mu nkan kan wa si aye a si tun ni mu nkan lo ogun de ba job nigba kan nkan to se nigba na ni job ori kini ese ogun oni nigba na ni job dide o si fa aso igun wa re ya o si fari re o wo le o si gbadura wi pe ni iho ni mo ti inu iya mi jade wa ni iho ni emi o si tun pada lo sibe oluwa fi fun ni oluwa si gba lo ibukun ni oruko oluwa awon igbagbo to je pe a ni lakoko yi o ni gbagbo pe whatever in to ba ma de ma sa ri jesu to ba ti ni ri gbagbo e to wa so pe ko sa pamọ e ko duro si bi kan e ko ma ba ri e bi en sari lo sogun yi so yen den sari lo se gba lo sawo eyin e o ki nda 1 Timothy 6:6 yen o ni sugbon iwa bi olorun pelu ite olorun ire nla ni ka ba wo verse 7 nitori a ko mu onkon wa si aye be ni a ko le mu onkon jade lo oluwa tenumo lati pe ko wa oju un lati ni owo loruko Jesu gbogbo to nbere lowo Olorun si rere Olorun a se fun okunre abale ma sari kiri mo gbekele Olorun fi aye re fun jewo ese re yo si da Olorun yo fun ni in to fe Jesu Oluwa wa amen
0: ijoko akone ni esin bo ni Bond FM 92.9 ni ti asale ojo oni ohun aye re obirin Stella Ogunlade una ni gboto ye ki a totu tesi waju e je ki akoja si yara wa awon olorin ki awon na ba wa da seto

0: báyìí àwọn bàbá wa olùṣọ́àgùtàn ọ̀lànìyí ogunrin adé àwọn náà ni ó tún dá sí ètò bí a ti ń tẹ̀síwájú lórí ètò ìjòkó akọni.
1: Ogo fún Ọlọ́run ní òkè ọrùn. Mo wí lẹ́ẹ̀kan sí ní àṣálẹ̀ pé ogo ni fún Ọlọ́run ní òkè ọrùn. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá gbé ọgá fún iṣẹ́ agbára lórí ètò ìjókòó akọni gbogbo alẹ́ ọjọ́ Tuesday. Aláàánú gba ọ̀pẹ wa. Ẹ̀mí mímọ́ gba ẹ̀yìn wa. Jẹ́ lásàálẹ̀ Olúwa àpè ọ́ pé kó ran agbára rẹ lẹ́ẹ̀kan sí pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ rẹ láti yí ìpìlẹ̀ ayé àwọn ènìyàn rẹ padà àti láti mú wọn lọ sí ilé ayọ̀ wọn lálẹ́ yìí. Ọlọ́run gbàdúrà náà lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. Lẹ́ẹ̀kan sí ni mo kí gbogbo akọni tó ń gbọ́ ètò ìjókòó akọni yìí lórúkọ Jésù Olúwa. Kí ọwọ́ agbára tó ń sọ̀rọ̀ láàrin ọgọ́rọ̀ èèyàn kó wọnú ayé wa kí ayé wa kó sọ̀rọ̀ bí akọni lálẹ́ òní lórúkọ Jésù Kristì Olúwa wa. Àmì. Mo máa ń sọ wípé àwọn tó ń gbọ́ ètò yìí wọ́n jẹ́ àwọn akọni àwọn awáyéwá ṣe rere àwọn tó wá la ipa láyé àwọn tó wá fi ògo Ọlọ́run hàn bẹ́ẹ̀ ni àwọn tí a dá àyàn mọ́ àti ògo mọ́ bíi ti Dánìẹ́lì tí wọ́n sì mọ̀ṣẹ́ ǹjẹ́ bí o ti ń gbọ́ ètò yìí mo pàṣẹ agbára àti àṣẹ láti jẹ́ ìkan nínú àwọn akọni tí ó la ipa láyé tí ó sì fi ògo Kristì hàn tí ó sì parí ìrìn àjò rẹ̀ sí ìjọba ọ̀run lórúkọ kò jésù kó wá ayé wa rí kó wọnú wa kó gbé wa wọ̀ lálẹ́ lórúkọ jésù kristì olúwa wa. Àmì. Mo fẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àṣẹ àti àwọn ọ̀rọ̀ àdúà lálẹ́ òní. Yes, mo fẹ́ sọ̀rọ̀ lórí ilẹ̀. Mo fẹ́ yá òwe jésù kan lò láti sọ̀rọ̀ àṣẹ sí ayé àwọn akọni. Bẹ́ẹ̀ni òwe jésù yìí ó wà nínú ìwé Matthew orí kẹtàlá Matthew chapter 13 ni òwe jésù ìwà nígbà tó ń bá ọ̀pọ̀ àwọn èèyàn sọ̀rọ̀ ó fi òwe bá wọn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ nípa afúrúgbìn kan tó jáde lọ tó fu irúgbìn rẹ̀ nígbà tó da irúgbìn rẹ̀ sọ̀kan báyìí ó da irúgbìn yẹn sọ̀kan irúgbìn yìí fọ́ káàkiri lónírúurú irúgbìn yìí wọn ó bára rẹ̀ ní oríṣiríṣi ilẹ̀ bí a bá wo irúgbìn yìí dáadáa bí òwe jésù irúgbìn yìí jẹ́ irúgbìn kan náà irúgbìn yìí àwọn irúgbìn yìí wọ́n ní àwọn ìṣura bákan náà bẹ́ẹ̀ ni wọ́n ní ìṣura bákan náà àwọn nǹkan kan bẹ nínú irúgbìn tó máa ń jẹ́ kí irúgbìn mú èrè jáde tó máa ń jẹ́ kí irúgbìn so tó máa ń jẹ́ kí irúgbìn dàgbà bẹ́ẹ̀ ni gbogbo irúgbìn tí afúrúgbìn yìí fọ́n káàkiri ilẹ̀ ni wọ́n ní ìṣura kan náà ni wọ́n ní content kan náà wọ́n ní agbára kan náà wọ́n ní orí ọ̀fẹ́ kan náà ṣùgbọ́n bí a bá wo òwe Jésù yìí dáadáa a ó rí pé ibi orí ilẹ̀ tí àwọn irúgbìn yìí bọ́ sí ó ṣàkóbá fún wọn orí ilẹ̀ tí wọ́n bọ́ sí ó ṣàkóbá fún wọn orí ilẹ̀ wo ni wọn náà bára rẹ inú ìdílé wo la bí ọ sí àárín àwọn èèyàn wo ló bára ẹ tó ń ṣàkóbá fún ọ lórúkọ Jésù a ṣèwòsàn ilẹ̀ ayé rẹ lónìí o lórúkọ Jésù a wo ilẹ̀ rẹ sàn ọkùnrin kan wà tí màá kọ́kọ́ fi sí àpẹẹrẹ irú irúgbìn tí a sọ yìí ọkùnrin kan tí a ń pè ní Káyọ̀dé Williams. Káyọ̀dé Williams jẹ́ irúgbìn tí afúrúgbìn fọ́n sórí ilẹ̀ ó bára rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ó bára rẹ̀ ní ilẹ̀ Yorùbá ó bára rẹ̀ láàrin agbo ilé kan ó bí ní àkókò kan tí ọ̀daràn ọmọ kan pitú ọwọ́ ẹ̀ Káyọ̀dé Williams jẹ́ agbábọ́ọ̀lù nílé ìwé ẹ̀ ó jẹ́ ọmọ tó mọ̀wé ó jẹ́ ọmọ tó rí ẹ̀ pé dáadáa ṣùgbọ́n ládùúgbò tó bára rẹ̀ lórí ilẹ̀ tó bára rẹ̀ ní ibi tó bára rẹ̀ ibẹ̀ ní ọ̀daràn kan tí wọ́n ń pè ní oyè nùsì ti ń ṣiṣẹ́ ńgbà náà wọ́n máa ń rán Káyọ̀dé Williams wọ́n á rán níṣẹ́ lọ bá wa ara kínní kan wá wọ́n rí pé ọmọ tó já fáfá ni wọ́n á fowó tán jẹ torí orí ilẹ̀ tó bára rẹ̀ wọ́n á fún lówó tó bá bá wọn là nǹkan dé nígbà tí wọ́n rí pé ọmọ tó já fáfá torí ẹ̀ pé ni wọ́n fà á mọ́ra ó di ara wọn ṣùgbọ́n Ọlọ́run ṣe àwòtán ilẹ̀ ayé Káyọ̀dé Williams. Káyọ̀dé Williams náà di adigunjalè ìtàn tí gbogbo ayé mọ̀ ni lọ́jọ́ tí wọ́n dá oyè nùsì àtàwọn ẹ̀mẹ̀wá rẹ̀ márùn-ún tí wọ́n dájọ́ ikú fún wọn Káyọ̀dé Williams nìkan ni wọn ò dájọ́ ikú fún tí wọ́n ní kó máa lọ ẹnikẹ́ni ò mọ̀ díẹ̀ tí wọ́n fi ní kó máa lọ ṣùgbọ́n ọwọ́ ìwòsàn ó ka ayé ẹ̀ a gbọ́ pé ìyá rẹ̀ ń gbàdúrà bóyá ìyá rẹ̀ ń gbàdúrà nít to tan boya baba re ni o boya adura kan lo gba lori e sugbon bo se gbo mi loruko Jesu adura ko gba lori ti e na ile aye re ko gba wosa ori ile ona ile merin ori si ile merin ni awon irugbin yen bo si nigbati afurugbin yen fon irugbin re akope die bo si e ba ona hey eyi to bo si e ba ona ko dagba ko ti e hu rara ko fe ka mule bo se n bo si be Jesu ni awon eye si wa won si saje won o je ko dagba o ma se abajo oro Olorun jade saye awon eyan kan sugbon ko sise be ni ko sise awon ogun to yi won ka ko je won o gbagbo a wa sure fun awon kan ko wo won leti bo se n gbe ti otun won wole be lo n gba to si jade akede Jesu awon eyan kan ri saye mi won ri saye nu won gbo iwa susu bo sibe won o gbagbo bi won ti gbo ti won jade ku ni bi ti won wa be na ni won gbagbe e nitori ori ile arin awon eyan ti won wa o ma se iwa su njade lori radio lori television sugbo sibe sibe ori ile ibi ti awon kan wa ko je ki won gbagbo ogo ba awon eyan kan waye awon ogun tun to ti ta bi won le lowo ko je won dagba o ma se awo ile resan loni bi won ba je ko sami loruko Jesu Kristi ikeji o bo sori apata hey o sare ku o wu jade o dagba soke sugbo tori ti ko ni gbongbo o gbe lese kese bo ti dagba na bo se sare dagba lo se sare gbe ko mu eso wa ko pe pupo eh awon ka bajo won bere aye won bere rin ajo gbagbo sugbo igbagbo won ko fese mule ma so nipa o itumo wo yen ati itumo mi ti mo ri si awon yen kan won bere rin ajo igbagbo won gba Jesu won se dada aye mri won pe awon ma ti yi pada o ma ti lo church sugbo tori pe igbagbo yen o raye fese wale won si pada seyin won di apada se won aja won pada sinu ebi e be ni awon eyan kan na laye won bere si logo won bere si tan bi rawo won dawo le se ise ese re sugbon ko pe ko dina gbogbo ti won ni o wale o pare lowo won nitori ori ile ati ibi ti won bara won ta lori amese loni asawo te ile aye re loruko Jesu ase ati agbara to nbe nu eje Jesu ko wa ile re ri ko la ile re koja ko dagba ninu emi ko dagba ninu ogo loruko baba tomo temi mo ewo iketa akope iketa o bo si arin egun o bo si arin egun o dagba egun dagba pelu e ogun dagba pelu e awon eyan kan gba Jesu sugbon won wa laarin ogun bi won se ndagba na ni ogun ndagba pelu won aniyan aye ogun aye idamu aye o si ha won pa won pa Jesu ti won so ogonu aye won pada baje irin ajo won mu abamo lowo gbogbo agbara to yi oka to le mu ki irin ajo igbagbo re ati irin ajo ogun aye re ko pada ja si abamo loruko Jesu inarun won laye re lala bi won ba ja ko sami agbi obori won sugbon akope die bo si ile rere die bo si ile rere o dagba o leso ohun to tun wa jan loju ni pe awon to bo si ile rere gan won o tun so bakan na o tumo si pe ile yen tun da jura won lo awon kan so 100 lara awon to bo si ile rere niyan o awon kan so 100 awon kan so 60 awon kan so 30 sugbon gbogbo won lo so bi eso won ti le ya to sira won tori ile rere na ton yato sira won o tumo si pe o ye ki gbogbo eyan o sami ase ati agbara o la ile re koja wo abajo ninu ire ajo emi awon eyan kan se soju awon eyan kan lo awon to su 100 awon to su 100 awon to su 30 awon to su 30 le ma wo pe abi awon to su 100 dogbon si ni ase lo la ile won koja bo ba ri be ase ati agbara Kristi o la ile re koja wo gbogbo agbara ori ile to wa ti o je ko ri igbagbo se ti o je ko da Jesu mo ti o je ki igbagbo re o dagba loruko Jesu won so agbara won nu gbogbo agbara ori ile to wa ti o je ko rogolo ti o je ko go re o tan to ha omo gaga ogun to ha omo ti o je ko gberi loruko Jesu ogun yen gbe laye re ogun yen jade laye re amu Abraham jade ni ile baba re nibi ti baba re o ti le se so a paro ile re ta lori amise anu oluwa ko paro ile re ile egun to wa yen anu mu o jade ku nbe bi a ti mu Abraham nikan soso jade ku nbe ti a paro ile re ti a si gbe ileri ati majemu ibukun ka ori e ti a fi idi igbagbo re mule ti emi mimo si ba re Olorun ba re ni gbogbo oju aye e amu oku lori ile igun nibi ti anu o ti raye so lori re agbara Olorun ati ase o gbe oku nbe lale loruko Jesu Christi Oluwa wa ame Pastor Oguni Adeola Leyi Christ Apostolic Church Oke Mole District Headquarter 33 Alabata Street Ijegun Lagos 00621723 55 God bless you in Jesus name Amen
0: Baba wa Olani Oguni Ade adupe lowo yin pe e tun wa lori eto ni ti asale ojo oni eyin eniyan wa ni gbogbo ti e tin gbo mi ni asale yi o kuku wu ni ki a jaran pe lenu ofa ona ofun oni o ma je o mo dupe lowo gbogbo awon ti won ti jo so po pelu wa lati ri pe eto asale yi o de se ti igbo yi amoju ero mi e se lopolopo olotu eto ijoko akoni mo dupe o igbimo alase ati adari ile se bond fm 2.9 fun anfani te fun wa yi admo lore ijoko akoni vanguard lokunrin lobirin mo ma dupe lowo yin fun atileyin yin to mu ki eto yi tesiwaju mo gbadura pe ninu ile ajo yin iran yin yo ma jagire a o ni gbe iran yin ka fi lugbanjo yo ku dara fun yin e o ni alatileyin ninu ile ajo yin gbogbo ibi kibi ti e ba wa lagbaye ni e ti le ma gbo wa lori eto ijoko akoni lati ago mesan si ago mesan bo ni gbogbo ojo isegun ni osose 9 p.m. to 9:30 p.m. every Tuesday. And ni oro fe lati ma gbo wa lori ikanni yi. Ibi kibi ti e ba si wa lagbaye ti owo ija bond fm ko dele tarata. E lo si Google Play Store yi. E download Radio Garden app. E wa search fun Bond FM 92.9. Bond FM 92.9 Lagos, Nigeria. E o gbo wa ni ketekete. Ibi kibi ti e ba wa. Oni a soro ile ibukun ni. Ile didan ati ile wa. Gba gbogbo la n so togo re. Iye o ti dudu lati debe. Ni ojo kan ti a ko le so. A o dagbere fun banuje. A o ba awon angeli gbe ojo ayo ni ojo na yo je. Sunre o wa lolufe mi. Grace Folusho Olusola Aya Oladapo. Titi di owuro ojo ajende 00331817774 00331817774 oni ero ibani soro wa lori eto yi David Oladapo arole akoni ona si ni oruko mi ni ojo Sunday to nbo yi ye ni ojo aiku ojo isimi ojo kewa osu karun odun yi ni a o si isin iranti odun kan ipapuda aya Oladapo ni ijo Apostolic Christi Redemption Hill to wa ni 16 Okunfolami Street Anthony Village 16 Okunfolami Street Anthony Village isi yo be ndede ago kan osan 1 p.m. gbogbo eyin ololufe la pe lati ba wa daro eni re to lo simi bi Jesu ko ba ti de emi David Oladapo arole akoni ati awon ti ajo wa nile agoro ni asale ye la ma dagbere wipe ojo mejo ni o da lori eto yin eto wa ijo

0: alẹ́ gbogbo olólùfẹ́ ètò yìí ta lè pé ìmọ̀ ọkárí ayé ọpọ́n ìmọ̀ akoto ọmọ kò pín síbìkan o ìtọpinpin jákèjádò àgbálá ayé iṣẹ́ ńlá làwọn aláṣẹ àti olóòótọ́ àtọ́pọ̀ ètò ń ṣe o ọmọ ìyẹn ẹlẹ́kọ̀ọ́ àbájọ wọn ní ń gbọ́fá kọ́ mọ̀fà ẹni tó mọ̀fà kò gbọ́fá bẹ́ẹ̀ ni fátà lọ́fà ìpele tá a wà yẹ já dúpẹ́ lọ́wọ́ wọn òṣùlà haba tó jẹ́ pé gbogbo ìgbógi ìbílẹ̀ wọn tí ó ṣiṣẹ́ wọ gbogbo inú ojú apátán àpásì ẹnu ni ń gbà á lò ó ojú òkun rẹ̀ 070-386-15186 gbogbo ẹ̀ náà wọnú ara wọn náà ni ó kárí ayé mọ́sọ̀pẹ́ ẹ ti gbọ́n ẹ ti mọ̀ tán ìmọ̀ wọ́n sì tún yàtọ̀ sí àléfù bá a dáṣá o bí ẹsẹ̀ rẹ sí apá kan ọ̀rẹ́ mi dákun mọ́ mọ́ mọ̀ pa o kòkòrò tí wo ò lè dá ṣe bọ́lọ́run ló ń ṣẹ̀dá wọn ẹ mọ́ mọ̀ dá wọn lóró mọ́ ẹ mọ́ mọ̀ dá wọn lóró mọ́ bẹ́bá rí kòkòrò tó ń rìn nílẹ̀ ẹ mọ́ mọ̀ dá wọn lóró mọ́ ìtọpinpin research là ń pè ní ìmọ̀ tó kárí ayé o ìmọ̀ sí lọ́pọ́n bẹ́ẹ̀ náà ló tó ní akoto ẹja fíìsì ẹranko tọ̀sìn àbí tinúgbó ewúrẹ́ góòtì òbúkọ méèlì abo ẹran ẹdìẹ ọ̀sìn abìyẹ fáùlù àkúkọ abo adìẹ awó ń kọ́ kíní fáùlù tó bá rí bẹ́ẹ̀ mùtí abúlà já tó dókè lọ́hùn náà kákọjá lọ sí abala ti òṣùlà.
1: Ǹjẹ́ mo tún kí gbogbo ẹtí tó láǹfààní àti gbọ́ wa pé a kú dédé àkókò yìí. Ẹ bàbá ẹ dárúkọ yín fún ọmọ Nàìjíríà.
2: Ẹ kú dédé àsìkò yìí o níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ wa. Orúkọ tèmi ni Ọláwálé Oṣù Ọlálé aláṣẹ iléeṣẹ́ Òṣùlà Haba.
1: Bàbá ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ báyìí kí gan làwọn àpẹẹrẹ tí èèyàn lè rí tí ó fi mọ̀ pé ó yẹ kóun ó mójútó ojú ti fi ríran lágọ̀ ara.
2: Ẹ ṣe àtọkùn tí èèyàn bá ti ń rí bí ọyẹ téèyàn rí kùrùkùrù tá à ń wo kòtò tó ń jọ gegele tá à dẹni tí ń bọ̀ lọ́ọ̀kan tá à dojú wọn mọ̀mọ́ gbogbo ìgbà lẹ máa ń wa mi lójú pòròpòrò gbogbo ìgbà lójú ẹlòmíì máa ń ṣe pin bíi funfun lẹlòmíì máa ń rí ọyẹ ká tètè mọ kíyè sára pé ìpèníjà kan ti ń ṣẹlẹ̀ sí ìríran wa nìyẹn.
1: ṣé ẹ mọ̀ wípé béèyàn bá fẹ́ lówó ojú ni ó fi rìnrìn àjò tí ó fi dolówó láyé béèyàn bá lówó tí ò fẹ́ kọ́ lọlẹ̀ ojú ni ó fi máa tọ́jú owó tó ní ó túmọ̀ sí pé ojú làbá kọ́kọ́ mójútó lágọ̀ ara. Bàbá ọgbọ́n wo lẹ̀ ń dá sí bó lẹ ṣe ń ṣe tó jẹ́ pé àwọn tí wọ́n ń wá sọ́dọ̀ yín tí wọ́n ń bá ìrànlọ́wọ́ lórí àìsàn àti àwọn nǹkan tó lè máa kojú lágọ̀ ara nípa ìríran ọ̀nà wo lẹ̀ ń gbà ọgbọ́n wo lẹ̀ ń dá sí.
2: Ẹ ṣe àtọkùn ọ̀rọ̀ wa dàbẹ́ pé nǹkan tí Ọlọ́run bá ti yọnu sí téèyàn bá tún wá fi dára ṣe ló máa ń dàbí dán o. Ṣé ẹ rí àgbékalẹ̀ iléeṣẹ́ wa yìí àgbékalẹ̀ lórí òdodo lórí káfíwé àti bòṣe ìtọ́jú ìṣòro tí ń kojú ìríran ẹ̀dá yìí Ọlọ́run fi fún wa tẹnu.
1: Bàbá bẹ́ẹ̀ bá fẹ́ fojú kàn yín bó wọ́n ṣe lè rí yín.
3: Àdírẹ́sì wa nìyí o níbi gbogbo tẹ́ ẹ bá ti ń bọ̀ ẹ bọ́lẹ̀ ní Agric Bus Stop ní ìlú Ìkòròdú Lẹ́kọ̀ọ́ ẹ sọ pé ẹ ń lọ sí Asọ́lọ́ Bus Stop ilé epo tó dojúkọ Asọ́lọ́ Bus Stop yẹn street ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ Odò Arawa Street number 30 ẹ bèrè òṣùlà àbá ń bẹ̀ ẹ̀yìn ti fọ̀ tẹ́ ẹ bá ti dé fọ̀ ẹ bọ́lẹ̀ ní First Park Bus Stop ẹ bèrè Takuti Jesu Street ilé bàbá Àgòrò ẹ ti rí bánà wa ń bẹ̀ ẹ̀yìn ti Sàgám ẹ lọ sí Ìláyè Roundabout ẹ wọnú àkí wọn yẹn ẹ bèrè òṣùlà àbá níwájú CAC Church tó wà ń bẹ̀.
1: Bàbá ẹ jẹ́ ń bèrè báyìí torí ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ bèrè lọ́wọ́ yín pé ìgbàgbọ́ ọ̀pọ̀lọpọ̀ ni pé téèyàn bá fẹ́ lò sójú ó láti kàn sínú ojú ṣùgbọ́n nígbà mo dé ilé iṣẹ́ yín mo rí pé gbogbo ohun tẹ́ ẹ ṣe kalẹ̀ fún ìtọ́jú ojú yìí kò sí tí wọ́n ń kan sójú ń bẹ̀ mímu àti lílò ni.
2: Ẹ ṣeun tẹ bá rẹ lómi tó bá pè wá bàbá àwọn ti lọ táwọn kan o ṣe ṣe pé táwọn bá dọdọ yín òun kàn kíní sáwọn lójú ni àwa láwọn wa sọ fún ẹ pé ẹ lọ fọkàn balẹ̀ nílé iṣẹ́ ti wá o gbogbo ewé àti gbò tá à ń lò ṣe ìtọ́jú ojú ẹnu báyìí lẹ ti gbà ló ẹ sì máa wá fi ilé ẹ lójú. Gbogbo àwọn egbògi tá a fi ń ṣe ìtọ́jú ojú àti àwọn àìsàn tó lè fa sábà bí ẹ nílé iṣẹ́ wa lílò ni sẹ́nu.
1: Kì í ṣe pé wọ́n kàn sójú àṣírí kan nìyẹn o. Bàbá ó túmọ̀ sí pé òótọ́ lọ̀rọ̀ táwọn oníwàádìí tí wọ́n ṣe pé ọ̀pọ̀lọpọ̀ ti ń dààyàn láàmú nínú ojú ati nu lohun lopolopo tin wa jije mimu elomi o wa lara nto sokun fa tin damu re loju baba wa ni seju kan to ko yi awon eyan lorisirisi lo wa be to je pe ti won ba eti ti gbogbo oju won le kawe arabirin kan to wa sodo yin to je pe o lohun tin lo igbo lati bi odun bi mefa sugbon se to wa to hun lo awon egbogi yin ohun jugo le fashion ene eti won fi nsi oge nikan ni lo bayi
2: baba teri abalabi te deun mo tun fe si awon eyan wa ni la kai nile seri eyan ti oju ba nyo lenu tan sure lo re gbagu oda bi en pe eyan ngbiyanju ati fun wahala si waju ni o tori te ba lo ba won te complain pe nkan kan sele ninu oju yin won fun yin ngo kan
1: won fun yin ngo
2: te ba tun pada lo won tun ngo yen won tun change e fun yin
1: okay won ma paro go
2: be ni atokun se wa ri gba ti oju ba wa ko se ti ori na marara ko wa si jupiter igo kini mo wi atokun
1: be bogo yen se le lagbara
2: to le wa
1: mo fi soju
2: to le mu imole wa si oju ti ori nkan kan mo
4: se ti en to lo nlo ti lu oyinbo
5: lo se itoju oju nbe
4: to pada de nigeria wa nbi
5: odidi odun mewa ba ko lo fi ri kurukuru
4: to si wa si ile se wa
5: ti o loju ewe ati gbo lodo wa
4: tolorun si se yanu
1: baba eleyi bayi ojo yan loju pe egbogi seyan le papo mo ra won ti o se lo mo toju oju lai se pe eyan kan soju iya lenu nla gba ni onile yoruba yoruba a ngbiyanju baba ero ba ni soro ti won le pe yin si
2: 070-3861-61-58-68
1: baba iru awon esan wo lo le sokunfa isoro oju a mo pe ise abinibi yin ni te jogun ba ajebini lodo ti yin iru awon esan wo lo le mo sokunfa re
2: esi atokun emi a ma so wi pe eni to ba mo po ndi mo lati se itoju isoro to nkoju irin re da ti o ba ni imo lori awon aisan kokan to le fa sababi re oluwa re o mo nkan kan o
1: baba e ba daruko bi meta nbe a mo ko o po to le mo sokunfa iru awon aisan be
2: esi atokun apoju suga o je akoko elenkeji teyan ba ni chronic infection ri o le se okunfa isoro to nkoju iriran da pari pari re ni ogbologbo akọ na
1: o tumọ si pe meteta yen olori awon okunfa to le fa keyan ma iran daada ni
2: be ni atokun
1: e soro apoju suga lekan ti eyan ba n sakiyesi apoju suga lagbo ara ona wo lo fi le gba pe ohun ti ni apoju suga iru awon ara apere wo ni o mo ri
2: ese atokun ibere te beere lowo mi yi ibere to kenu ni o te ba ngbo iku nbo mo rin omo otete fura apoju suga lo nje be o koni mu wa o koni mo mo wa o gbugbu awon to ti mu olorun loju eni ba ntun won le ti eyan ba ni apoju suga a dabi en pe aye nse oluwa re ni ere lomi ko bo mi kan lo mu bi mefa ni o fi seyu e pada bo se mu mi be lona fun re try be pa ti ri eyan to ni apoju suga yi lo ma nsi waju ti fun pe eyan ti o fi bere si nga ti fun pa ba ti wa ga to ja scale e mo wa ri eni be tan ba ju nkan le gbi aya won asa deja seri elomi ti suga e ba ti lo to ti bo to ti wo inu isan ara won a wa je ko bere si ma re gbogbo isan ara wa re elomi won a gbese lele a bere si nkan mo irun buso meji a di wahala elomi to ba gbese lele bayi to ba fe gbese a dabe pe won de block mo won ni badi ni ti suga ba poju ninu ara kije eyan ronun fun ti suga ba poju ninu ara ohun lo ma nsi waju to ma mu ki elomi ko la oju le ti won o ni ri nkan kan mo rara
1: ehn baba wa e soro nipa chronic infection iyen aisan arun teyan ko latara ibalopo akọ narun nko te menu ba lekan to ba ye pe to ba nseyan lagu ara o le fe sokun fa irina dede
2: ese atokun e je ka kokko bere latori chronic infection te nso yen tori pe awon ti nkan won yi nse won yi tete ki esara ko to wa joba lodokun esa teyan ba ni chronic infection won le kokko ma riru awon apere won yi isokunrin isobirin oju ara le kokko ma yun wa ki nkan kan ma jade wa latoju ara ti o te wa lorun binu se nkun gburugburu be ni gbogbo ara a ma gbona ara ma ata elomin lai fi atapara to ba wa lo to bo to wonu eje a wa lo di kokoro abejeje gbogbo ibi to ba wa wode ninu agwara a wa ma fun be ni wahala se wa ri chronic infection ta nso yi o na lo bi akọ narun te ba ngbo ogologo akọ narun nbi kan lo ti bere se ri ogologo akọ narun ta nso yen te ba ri elomin ti narun ba gba won mu anu olohun o se yin fun won te elomin ba nbera bayi ti ba yunra bayi ni bus stop ko ti e ni fe wo boye nikan kan wo afoku go nbe lapo elomin to ba de bus stop nbi o ba ka won lara de tan ba nbi nbera pura pura bayi mu o ti e ni mo pe ibuto ko la won wa iru ogologo akọ narun yi ni ma wo si yan loju ti ma wa ba oju je awon baba ojo won ni gbagbo pe eni to ba fe se itoju isoro ti nkoju irin eda ti o ba mo nipa oogun kan to le koju ogologo akọ narun oni to won o mo kankan o keyin o wu ti gbongbo nitori pe ese kan ki dede se atokun won ni ekun lo ba ikun wa gbogbo ti nsele si iriran eda o ni bi ti gbongbo re ti bere baba wa wu gbongbo re lo dabi en pe eyan ke igi lori ko wu tegbotegbonu nti ma wa fanu wa re lomi won ti lo se oju bi e meji bi e meta e ja bi won lere kini idi re tin ti won se ti n pada sibe mo wu nti nse won tegbotegbo ni eyi to wa loju nikan ni won mu nile ise osula aba nbe la ti nwu gbogbo isoro ti nkoju iriran eda ati gbogbo awon aisan to nfa saba bi e tegbotegbo te wa ni gburo re mo gbogbo ti nje tolorun
6: tuntun tun leleyi o lati ile ise osula aba osula extra bitter lo nje bo mo kekere ta ba gbalagba ba nje ntodun todun afi ke ya lo ni osula extra bitter ninu le o eyin te fe kara yin to wuwo ko fuye e fe moribo lowo igbanse to koko to funi ni tia e ma lo egbogi alagbara bi ara osula extra bitters gbogbo idoti to ti di sinu isan ara wa ti ko je ko mi ara ati eje ko rin lo ti bi to nilu eje to wa fa kapa wo ma wuwo kase wo ma wuwo irin die larin awa mi gulegule elome agbese lele se lo dabi pe won te nylon male ati bere ndogun ati naro ndi wahala se lo dabi pe won de block ma elome ni badi osula extra bitter ni ke ma lu o ma nre wa tenu tenu ogbologbo infection to wa ninu eje gbogbo e lo tula extra bitter o fodanu ka wa moribo lowo ara yiyun ara tita owo ati ese to ngban riri ogbologbo kokoro inu eje olojo pepe to nba agbo ara wa wo ya ija gbogbo e lo tula extra bitter kaju e eti yin to npariwo nkan to le mo wa lona fun to nse bi kapo ta deripo isan ara wa to nfa ni sudan den omokunrin ti ko le se ojuse lodo yawo e osula extra bitter ni ke lu ko fo gbogbo idoti inu ara ati gbogbo gedegede to wa ni kun wa danu kaye saroye apariro ese riro orunkun ati gbogbo bi to ndun wa ninu ara ta tin nawo nawo si inu wa ton kun gburugbu eyo yin ton po lapo ju gbegben lelomi ngbe kin ki won to le to eyo elomi a ma wa sere sere osula extra bitter ni gbogbo awon eniyan pataki nlo ti alaafia won fi je pepe o e wa gba o akiyesi kan pataki re te ba ti ra won kan ninu oja tabi ni bikidi ti won gbe speaker sile to n pariwo ogun ile ise osula aba awa ko la ran won nise o gbogbo isan ara to ti duku te ba nlo osula extra bitter gbogbo re lo ma bo sipo osula extra bitter ojulowo egbogi ajisan ni awon ibi ti e ti le ri osula extra bitter ni won yi
3: address wa ni yi o nbi gbogbo te ba tin bo e bo le ni agric bus stop ni ilu ikorodu leko e so pe n lo si asolo bus stop ile epo to doju ko asolo bus stop yen street tin be legbe re odo arawa street number 30 e bere osula aba nbe eyin ti 4 te ba ti de 4 e bo le ni first park bus stop e bere taku ti jesus street ile baba agoro e ti ri bana wa nbe eyin ti sagam e lo si ilaye roundabout e wonu aki won yen e bere osula aba niwaju cac church o wa nbe
2: e le pe wa sori ero ibanisoro yi o 070-38-61-61-51-58-68
3: WhatsApp number 1 na si ni a o ni fa isan lo gba o

0: tó ṣe tó ń tẹ̀ síwájú bá ṣe ń kù nípele àkọ́kọ́ tọ́rọ̀ máa ti lera ìpele ẹlẹ́ẹ̀kejì ilé náà tó ṣe pàtàkì o. Gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni oníkọ wá jẹ sàrà ọlọ́jọ́ wọnú epo ní ẹni ọmọ wọn ni àbíyọ̀. Àwọn èèyàn mọ́re lọ́pọ̀lọpọ̀ fún ìtọ́jú ara wọn torí ní tágbàlagbà fi ń jẹ̀kọ́ abẹ́ ewé náà lọ́jẹ́ pó wà o. Wọ́n sì ní egbòogi tó bá gbani lọ́wọ́ dákù lékún omi oríire ọ̀gbọ́dọ̀ gbẹ o. 08094471183 ìpele lẹ́gbòogi débẹ̀débẹ̀ dis taofeek ajibọrọ bàbá òkè o lẹ́gẹ̀sì àwọ̀dí ẹ̀ má jẹ́ àgbàgbé lábala tá a pè ní ìtọpinpin ìmọ̀ ó kárí ayé o. Kò burúkú bàjẹ́ chicken ìrìn tá a ṣe fàdí ẹ kò gbé o bọ́pẹ́ títí á pàtà sí ni lẹ́nu ni nítọ́ yẹ nínú ẹ̀ ni okùn ọ̀ràn yájẹ́ ó tún yájẹ́ ẹni tó mu lọ́wọ́ náà lọ́jọ́ pé kò tún yẹ ó tún yẹ ẹni tó mu lọ́wọ́ ẹni tó mu ṣe sí tòlótòló ń kọ́ àwọn onírìsáàjì tó bá jẹ́ balẹ̀ òyìnbó wọn á ní tọ́kí gbogbo ẹ̀ náà wọnú ara wọn ni pẹ́ẹ́pẹ́ yẹ ń kọ́ àpèyẹ ní dọ́ọ̀kì ẹyẹ ilé ń kọ́ ẹyẹ ilé ò ní bónílé jẹ kó bónílé mu kó wá dọjọ́ ọkọ ẹ̀ ìyẹn bí jẹ́hàn kó sọ pé òun fi ílẹ̀ ògògò ń kọ́ ostrich ló lóyìnbó ń pè tọpinpin náà ni ẹtu antílópù gbogbo ẹ̀ wọnú ara wọn ni a mọ fàdàgbé ètò etí o pẹ̀lú ìpele bàbá òkè o elégbòogi débẹ̀débẹ̀.
1: Àríkẹ́ríkẹ́ emi bá dé tó rojú koko báyìí.
2: Ojú ló ṣì rí ṣé àwọn tí màá bọ̀ ẹ́ jẹ́.
1: Èmi ni mo ṣe.
2: Ẹni bá yẹ bó ṣe ní fùrùkọ̀kọ̀ bí ẹni bí òye sòkìdí lẹ̀ ká tó wọ̀bù sùn. Yóò rò pé irinṣẹ́ kìdí ló ń kó lọ́sẹ̀dẹ̀ eré lánàá. Bẹ́ẹ̀kẹ̀ òkè tẹ̀ ẹ̀ ò ní tì tọ́ sàdédàjì ọ̀nà. Kí o ti kárí wọnú bí Èkó ló tó fẹnu kan yàn.
1: Àìsàn àtàrùn yóò máa ṣe nǹkan o. Èmi wá ní ṣíṣe báyìí olólùfẹ́ mi.
2: Ṣé èmi ni màá ṣẹ̀ṣẹ̀ sọ fún yín pé kẹ lọ mójútó ara yín? Bàdá táwọn fẹ́ gámà kárí o. Ó wẹ egbòogi bàbá òkè o.
1: Kí ló wí ni? Ìwọ náà sọ̀rọ̀ sókè ṣàlàyé bó ṣe ń ṣe fún bàbá òkè o. Kọ́máráyé tó gbóúnjẹ alẹ́ rẹ fún lóko jẹ. Ọ̀pẹ́ yìí tó ń roni gorogo. Ara títa jẹ, ara títa ara yúyú. Kí bàtà ó máa bọ́ lẹ́sẹ̀ ọmọ ènìyàn kò sún ọ. Kẹ́lẹ́ ó máa ṣẹ̀yọ́ séré-séré tàbí tó pọ̀ lápọ̀jù. Ìṣara tó ń buni so. Bàbá òkè o lè lẹ́gbòogi atura. Lórí èyíkéyìí àìsàn tàbí àrùn tó fẹ́ dànù gúnlẹ̀, bàbá òkè o kalẹ̀ sí. Shop 10A, Oyekola Shopping Complex, Ladojukọ Deeper Life Church, Jakande Gate, Egbero, Isolo Ipinle Eko, Epe 08094471143 08094471143 Bàbá òkè o, elégbòogi débẹ̀débẹ̀.
3: Ẹ kú dédé wòyí ní gbogbo ibi tí ọwọ́jà iléeṣẹ́ rédíò tẹ ti ń gbọ́ wàyí dé. Yorùbá ní igbá tó tó gbá báyìí òun ló ń ṣọba gbọ́mi. Kọ̀kọ̀ tó ń tó kọ̀ọ̀kọ̀ òun ló ń jẹ bálẹ̀ lódò tá a bá rí ògbóǹtarìgì tó mọ̀ nípa ewé. Iṣẹ́ tí ewé ń ṣe egbò àti oje igi iṣẹ́ tó ń ṣe. A ti mọ̀ wípé onítọ̀hún ni wọ́n ń pè ní ògbóǹtarìgì oníṣègùn ìbílẹ̀. Ẹ máa wò pé mò ń pa àṣàmọ̀ kí nìdí àṣàmọ̀ mi. Mo tún ti ní àlejò pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa. Bàbá ẹ bá mi kí aráalé kẹ̀sì dárúkọ yín.
4: Ẹ ṣeun atọ́kùn orúkọ tèmi ni taofeek ajibọrọ ẹni tí gbogbo ayé mọ̀ sí bàbá òkè o. Òun náà ló ń kí wa pé ní àlàáfíà ọlọ́run ọba kò ní fi gbogbo wa sílẹ̀.
3: Ẹ ẹ jẹ́ àṣàmì wìtìwìtì.
4: Àmì.
3: Bàbá òkè o a mà tún rí yín.
4: Ẹ ṣeun atọ́kùn bẹ́ẹ̀ náà làábí ni bó ṣe jẹ́ pé bílẹ̀ bá ti ń sú bẹ́ẹ̀ náà ni lẹ̀ mọ́. Òun náà ló fa tẹ́ fi tún rí bàbá òkè o lákọ̀tún nípa ìlera ara wa. Nítorí pé ẹ mọ̀ pé nípa ìlera ẹ̀dá ó jẹ bàbá òkè o lógún púpọ̀. Ẹ sì mọ bàbá òkè o lórí pé bàbá òkè o kì í ṣe àmúlùmọ́là o. Lórí nǹkan ẹyọ kan ṣoṣo òun náà ni ṣanra.
3: Gẹ́gẹ́ bí ìbéèrè tí a máa ń bí ní gbogbo ìgbà, kí ni àwọn nǹkan tó máa ń fa ìpèníjà ìṣanra?
4: Ẹ ṣeun atọ́kùn làákàyè yìí ò ní dàrú.
3: Àṣẹ.
4: Nípa ìpèníjà tó máa fa ìṣàn inú ara, àkọ́kọ́ ń bẹ̀, òun ni pé téèyàn bá ní àrùn tá à ń pè ní àrùn gbajúmọ̀ rí tá à ń pè ní àtọ̀sí, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ẹlẹ́ẹ̀kejì, òun ni kẹni tó ń bá obìnrin ṣeré lásìkò tó ń ṣe àládàá rẹ̀ lọ́wọ́, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ẹlẹ́ẹ̀kẹta, òun ni ká máa ṣẹ̀yọ́ bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta kílẹ̀ tó mọ́. Àbí káyọ̀ tiwa kó tiẹ̀ mọ́ jáde dáadáa kó mọ́ jáde ṣeré-ṣeré, a máa ṣàkóbá fún ìṣàn inú ara. Ohun tá a ṣàbápàdé rẹ̀ látara ilé ìgbọ̀nsẹ̀, gbogbo àwọn nǹkan wọ̀nyí a ma sakoba fun isan inu ara ti ko ni je keje ori bi lo daada to ba ji ti ko ba isan ara o ni si daada mo gbogbo awon eyan si mo pe abo ke o mo nkan meji ju isan ara nikan na lo lori aisha ara yi to ba ti wo nu ara a ma fa ile se dede fun omokunrin tan pe ni idakole iwo omokunrin to wura e daada to je pe laarin seju kan si meji ara re o ti wale abi iwo to je pe o ti e nile ba obirin re sere le meji bi e meta kile to mo abi iwo to ti e je pe ni ara ti o ti e ni gbera daada depo pe o le se ojuse re mo ni to ba ti nipa inija nipa isan ara ti ma fa idakole fun omokunrin dide le ma bo baba boke o ni shop number 10A Oyekola Plaza opposite Deeper Life Church ni Jakande Isolo Road ibe ni baboke wa bayi ero banisoro to le pe baboke ozi 08094471143 lekan si 08094471143 08022613442 08022613442 omo odun melo ni wo o ti ju omo 40 years lo o ti ju omo 50 years lo o ti ju omo 70 years lo to je pe laarin seju kan si meji o ti da to wa ele monito ba wa baba boke o iwo gan mo ipe ni olohun be leyin baba boke o awo mo nkan meji o ju isan ara ti ma fa idakole fun omokunrin tiki je ki omokunrin le soju si e dede lodo aya re lori isan ara ti baboke o nso nipa yi nkan to ti sele se mi gan fura mi ri ni ti mo si lori sirisi ogun lori nkan yi ti nkan yo lo yo tun pada wa nigba to ya ni mo pade baba kan baba yi lo se toju arun idakole ifun mi oun lo fi je si pe ni gbogbo eyan to n wa sodo baba oke o lori idakole ti mo so omokunrin dole awon na gba pe ah olohun be leyin baba oke o pelu ase lodo olohun oba to mu ti wa to mu ku nbe to ba dodo baba oke o ni shop number 10A Oyekola Plaza ni waju Deeper Life Church ni Jakande Gate ti Isolo Road ibe ni baba oke o baba yi pelu ase lodo olohun ti enu ni soro si ero bani soro baba oke o 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442
3: nle ti gbọ yen se mo wi pe yoruba bo won ni iriri lagba ohun ti o ba ti se ni ri ki awosan a o le so pe bayi ni won se se iwosan re nle ti gbo lenu baba oke oyi ohun to ti se won fun ra won ri ni ki olodun to lo eyan fun won eni to olodun wa lo fun won yi o tun wa je ki baba oke o na tun lo wa imo kun imo lati mo nipa itoju aisan isan ara baba oke o nipa aisan onibe ta to mo nbara won rin ojora arabeku ati dakole kini iyato to wa laarin meteta
4: e seun atokun idakole na tin ba obirin re sire to jaji pe ni yo le se ndede bo si ye ko si sugbon ko ne lagbara lati se elekeji arabeku ara o dide laarin seju kan si meji ara ti wale ojora ntite ara o dide keyan fe ba obirin re sire yo da igba to ranti nkan kan ara re o ba wale ti o ba ti ri be ndele ko ma bo wa kan si baba oke o lase lodo olohun lagbara lodo olohun to ba dodo baba oke o ogba po olohun be lodo wa olohun si ba wa si
3: baba oke o ka ma te si waju yato si pe nkan lomokunrin aisan isara yi se o ni bi to tin ko ipalara ba obirin atokunrin lapapo
4: e seun atokun be ni gbogbo alamo ipe ni isan ni waya ninu ara nigbati eje o ba ti ri bi lo bo si ye ko mo lo to ninu isan ninu ara yo bere ma mu awon ipenija kokan wa akoko nenu penija o sese ko je se kwarin laarin seju kan si meji ka bere si mo mi elele elomi yo mo rin gege bi eni ti bata fe boyo ninu ese re karin ka mo terin elomi yo da bi gba to te igo mo le ni tori pe atele se o mo kan gorogoro elomi pajapaja lowo pajala pajalese elomi owo magbon ben ni gbogbo ara o bere si magbon elomi nbe nko ma rin kakiri inu ara titi eni abi kinu ara bere si tayan elomi nbe o ti eni le rorun sun dede kori ma fu elomi elomi ese re yo bere si wu ni ka te bayi abe kelomi o ti eni rigbon sese dede dada eyin yo ma fa elomi so ise ese ko ma fa elomi so isa pa ko ma fa yan so awon nkan yi ipeneja isan inu ara ti eje ori bi wole to ninu awon ise ni awon yi lo nsakoba fun awon ise yi pelu ogo lodo olohun to ba dodo baboke o iwo gan gba pe ni olohun be leyin baboke o itori baboke o mo nkan meji ju isan ara yi ti ma so omo okunrin di ole ti ko ni je ki omo okunrin le soju se dede abi to ma so ara di ole ti ko ni je keyan rin dede dada ti ko ni je keyan le gbese dede ki sale nu ma kanyan kayin ma fayan opa yin ko ma ro ni gorogo eruku ko bere si ro elomi elomi nbe to ja ji gbadje pe pajapaja owo pajapaja ese kaya ma lu pipi kelomi ma ro run sun dede kori ma bere si fo ni gorogo koju eyan ma su elomi nbe go ma rin kakiri nu ara eni abi ki nkan ma so kulukulu abi kara bere si tayan to ba ti ni ipenija yi pelu agbara lodo olohun pelu ase tolohun ti mo fi nsoro yi to ba dodo baboke o iwo na o gba pe olohun be leyin baboke o baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke wa ero bani soro mi 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442
3: o lagbara o nte do ba ma ma sagbare o emi o mo wi pe aisan nu sara o ko gbogbo nkan to po to bayi o ko sinu afi be se nlaye wa o de ti waye waye ke bayi awon ti iru nkan be yen se lowo lowo nile bayi bo se ngbo yin won ati ma gbianju ati pe oju opo yin sugbon ka to ma kaseto yi nle opolopo awon ti ejo wa ni lana kan na ma so wi pe e wa fun ajegun e wa fun ajegun sugbon mo ri pe eyin ma nfi nkan kan kun ajegun todo tin pe ajegun adayeba se iya to nbe laarin ajegun lasa ati ajegun adayeba ni ati pe ki lo bi adayeba to wa ninu ajegun todo tin
4: atokun ibere te bere ibere to lagbara pupo ni e ma tokun pupo ajegun adayeba ti mo nso ni pe baba to bi baba baba mi lo ni ajegun yi nitori pe ode ni won ana ni ajegun adayeba yi nipa imo lo soko ode ibe na ti ba pade nigba ti won wa ba pade won ti sato tele pe ti omo omo mi ba ti bimo okunrin ni ke gbele lowo oni won fi wa pe baboke o aditu to nbe ninu ajegun adayeba ti wa to fi yato to fi je pe ni ajegun adayeba oni won pe nu
3: kabiyesi elegumare
4: lo fi ja si pe ni mo ti nagbara mo ti nagboro mo ti lowa mo ti leyin to ba dodo baboke o awon na ma ri pe olohun be lodo baboke o toro olohun ba wa se
3: adupe fun olorun yi pe o n ba yin lowo si be se n ta bayi te n to olowo je ko di erun ni di mo yin lowo e ka to ma lo e ba wa pe address office yin le kan si kede so oju oku e wa fara bale pe tori awon elomi ti won tete ri nkan mu
4: baboke o ti wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ni isolo road ibe ni baboke o wa ero ibani soro ti e le pe baboke o si 08094471143 lekan si 08094471143 abi 08022613442 08022613442 asi ni ero igbalode yi ta ma fi se awose o fun awon eyan ti won o ma foju ri gbogbo n to nsele ninu ara o si ma ri awon ipenija to ba ba isan kokan pelu ase lodo olohun oba to mu ti wa to mu ku nbe mo nigba ogo ti enu ni soro se baboke o ti wa wa ni shop number 10A oye kola plaza ni waju deeper life church ni jakande gate ti isolo ibe ni baboke wa
3: aisan ko ni fi agbo ara wa se bugbe o iwo na se igbese won a ma reti re ni le se baboke o o digba kan na
0: kere o mo gaje to yi a tun mo kojo a tun pade lori itopinpin ka mo se mo o kare aye ti jo mejo akede eto olowo button ni bi isaga adura wa gba o e ja mo topinpin ka mo wa mo ka kiri agbalaye ka se mo pura si akesi iwo ni
5: ti jo mejo mo ile ko loke yo shiro e shiro tele fo shiro 57141 ta pa ni lori whatsapp shiro 81 691 3966 mo so pe ti gun e ti mo tan ijo mejo o e se o.

0: bẹẹni adioluwa adefolarin okun ade loruko temi se fe daruko tin ya bere foruko pamusa
1: ole daruko na loruko mi ni afis ajilade
0: mr afis e ma rawun tani odale ti e be so nipa ifun alale
1: iyawo mi ni so
0: iyawo tun benu le lowo lowo ba bo ti lo
1: bẹẹni so
0: ewo ni bẹẹni mo ni iyawo tun benu le abi to ti lo ni bẹẹni ewo ni
1: Kí
0: ló ṣe fún yín? Ṣóun náà ń gbọ́ wa báyìí?
1: Mi lè sọ bóyá ń gbọ́ bíkọ́ mi ṣe láàárín.
0: Yẹ̀ sí ilé.
1: Kò ẹ̀ṣẹ́ ti pé mò ń bọ̀ nílé. Bíkọ́ mo gba ṣọ́ọ̀bù fún síwájú ilé mi nílẹ̀. Ìta jọ ń gbé pákọ̀. Bí mo ṣe bá mo bá ọkùnrin tó gbé wá sínú ilé mi nílẹ̀. Mo dẹ̀ pé àwọn fámìlì ṣùgbọ́n ẹ̀yìn ẹ̀ náà wọ́n sì ń gbèsè.
0: Ẹ ní sùúrù sá. Bó bá ẹlẹ́bá ọkùnrin pẹ̀lú ẹ̀ ní ṣọ́ọ̀bù tẹ́ gbà fún.
1: Ṣọ́ọ̀bù ń wájú nílé mi nbẹ̀.
0: Kò ṣe lé yín sá, ṣọ́ọ̀bù ló gbé wá àbí.
1: Inú ilé mi nbẹ̀ náà yìí tí mo ń gbé náà ní ṣọ́ọ̀bù mi wá ní.
0: Ṣé rí arákùnrin tó pè yìí mo ti gbàgbé nǹkan tí wọ́n porúkọ ara wọn. Ọ̀rọ̀ yín yé mi jù bẹ́ẹ̀ lọ, bó ṣe ń ka yín lára sí lẹ̀ ṣe ń sọ, ó dẹ̀ yé mi jù bẹ́ẹ̀ lọ. Àwọn tá a bá ní ká wo méjì òṣègùn ká torí bẹ́ẹ̀ dáná ó má ṣe ká dáná sunlé ṣọ́ọ̀bù ọ̀tọ̀ ilé ọ̀tọ̀ ẹ̀yin tẹ́ ń gbọ́ mílé àbí mi ò wíre sà àbí mi ò wíre mà ṣọ́ọ̀bù ọ̀tọ̀ ilé ọ̀tọ̀ kó má dàbí ìgbà tó jẹ́ pé a ti darapọ̀ mọ́ àwọn mọ̀lẹ́bí ìyàwó yín tí wọ́n ń gbè lẹ́yìn ẹ̀ ká wá wò pé ṣé ohun tó yẹ ká gbámúnù àbí pé ká sọ pé ohun tí tó mọbìnrin ṣe ṣe kò dáa ohun tó mọbìnrin ṣe ó kù díẹ̀ káàtó ìbá àṣelé ìbá àṣe ṣọ́ọ̀bù èwo ló da kí obìnrin ó máa yan àlè kò dáa mi ìmọ̀ bóyá ohun tí mo sọ yẹ yín torí náà a ò sí lẹ́yìn ìyàwó yín o fún ìgbésẹ̀ tó ń gbé tó bá yẹ pé lóòótọ́ lẹ sọ pé ó yan àlè o ẹ má ṣì mí gba agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni àwọn ò sí níbẹ̀ o àmọ́ nǹkan tí èmi kàn fẹ́ sọ ni wípé ǹjẹ́ ẹ ní àǹfààní àti pe ìyàwó yín láti bèrè lọ́wọ́ pé ta lọ́mọkùnrin yìí ẹ̀sà ọkùnrin tí ò bá lẹ́nu ní da aláṣà yìí tó bá lẹ́nu má gbà bí ìmọ̀ má dalẹ̀ ẹ̀ bẹ̀ mọ́ ni ẹ débẹ̀ ẹ bọ́kùnrin iwájú ṣọ́ọ̀bù yín níwájú ilé yín ẹjọ́ wá ìyá alágbájá ta lẹ́nu yìí ẹjọ́ sàtàlẹ̀ béèrè áṣùn ọkùnrin gbọ́dọ̀ láṣùn kéré bóyá ẹ wá lọ sá pamọ́ síbi kan ẹ wá daṣọ borí ẹ wá ń fẹjọ́ ẹ̀sùn yẹn fẹjọ́ ẹ̀sùn bàbẹ́ ǹjẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ kí ló sọ fún yín àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ dá mi lóhùn nìyẹn tó bá yẹ pé ilẹ̀ kọ́ọ̀tì kọ́ọ̀lù yẹn ẹ ń kí bóyá mo gbè lẹ́yìn ìyàwó mi ò mọ̀ ìyàwó yín rí àtọ́ àdèdè tán táyé ìparẹ́ àmọ́ nǹkan tí mo mọ̀ ni wípé à ń láti tọ̀ bó ṣe yẹ ká tọ̀ ká tó di ẹ̀bí ọ̀dàlẹ̀ ru ìyàwó yín o tá lọkùnrin yẹn báwo ló ṣe jẹ́ tó bá jẹ́ pé àlè ni kí lórí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ ẹni kò expect pé ẹ máa wálé ẹ wá bá àlè níwájú ilé pẹ̀lú ẹ ẹ wá lójú wálé yín ẹjọ́ tẹ ro ẹgan ẹ ti ń ròpù ìyàwó yín o mo ti ní kẹ yí rédíò yín lọlẹ ẹni tó pè yín sí máa bá nọmba yín o èmi ò kí ń ráyè mi lára àgbàkúgbà ṣẹ́rí mo fún yín láǹfààní eléyìí fún ìgbà kẹyìn tẹ ẹ bá ti dán òní nígbà míì tẹ pè mí tí fóònù rédíò yín pariwo báyìí máa kọ́ ti ẹ ni mo fọlọ́run bẹ̀ yín sá ẹ jọ. Hello.
2: Ọ̀rẹ́ ọ̀kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sá o.
2: Yes.
0: Ṣé fẹ́ dárúkọ yín àbẹ̀ fẹ́ forúkọ pamọ́?
2: Ẹ mọ̀ ní dákọ̀ mi.
0: Ó yá.
2: Wàṣíù ni láti sọ̀rọ̀.
0: Ta lọ dalẹ̀ tẹ fẹ́ sọ fún wa pa ìlálẹ̀ yìí.
2: Ah, ǹjẹ́ bẹ́ẹ̀ ni mi lọ dalẹ̀ o.
0: Kí ló ṣe?
2: Mo sọ ń lò fún ni.
0: Ẹ lọ dúró fún bí wọ́n ti yáwó.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ wá fi pásítọ̀tì yín lẹ̀.
2: Ẹ bẹ̀rẹ̀ mi pásítọ̀tì yín lẹ̀ ọ̀la pé sọ àwọn ọmọ mi wá fi fúnbẹ́ẹ̀dì tèmi wáyà
0: lówó yẹn. Ẹ lù.
2: 100,000 náà ni.
0: Kò wá sọ padà.
2: Ọ̀sán padà o.
0: Àbóso nù ẹ̀.
2: Ṣèmi ni ẹ̀rẹ̀ tó wá ń dáwó yẹn padà.
0: Ṣèmi gẹ́fìrẹ́ndì yín ni. Ẹ̀yin náà ti ba lára ẹ̀kẹ́. Ẹ ṣáàbà sùn.
2: Ṣé ń gbowó ti bábà sùn ń gbowó iṣẹ́ rẹ̀?
0: Ẹ gbà mí má pa mí lọ. Iṣẹ́ kí ló ṣe? Pé owó pẹ́ kó bá sùn fún èèlò lẹ́yìn fún tẹ bá bá sùn.
2: Ìgbà 5,000.
0: Ẹ wá wò pé ó ṣàtìgbà owó pé mo bá sùn yo tu ari gbesi te wa ro so abi
2: e be ni
0: igbe yin fe duro fun ki lo lo fe fo se
2: ona o fe fi ra aso ni
0: iru aso
2: o fe mo tun ta
0: eh
2: eh awon aso bi ke ton ta ni o se
0: niyan e so wa tu wa ra so tun ta lo to abi owo yen ni o je lowo
2: emi o ti wa ri mo
0: mo pe number yo ko lo ko pe number e ba wo salase wo lo mo tan so ni e bi girlfriend yi le pe e mo ft mo e mo lo nbe
2: girlfriend mo mo ba mo o ta so na ni
0: ki je boye mo le e
2: mi o ti mo le re
0: ah e wo e wo se ba wa lo si bi to ti ta so e ko si be mo
2: e mo wa de be ha no ti lo da Abuja
0: ah iru omo ilu o ni
2: omo yo ni
0: ah mi ba pe a ke so po ti lo e le aso bi se ku boya mo le ba yin so yoku
2: ah bo se so ti tin be ni
0: o wa ku elo
2: o ku 70
0: a je 100 le pe opuro ni ninu 100 e so 20 o ku 80
2: o ku 80
0: se ti ma ba yin so 80 yen ija ti pari
2: ah ija ti tan
0: aka number yin se le pe bayi Oya.
2: 21.
0: Eh-hé.
2: 34.
0: Eh-hé.
2: 81.
0: Eh-hé.
2: 62.
0: 62, eh-hé.
2: 12.
0: 12, lo pari e. Banki wo.
2: UBS.
0: Oruko olu ma jojade, Wasiu kini komo wo yo.
2: Olatunji.
0: Asi Olatunji. Emari ti e, titi December 2025. Boya ajodobo ni, aya ilenu. Nya abayi. Abe, eh, ma gbojo oro. Boya, boya jo.

tàbí yìí tó ti rírí ẹ̀wùrú pásítọ̀ yìí òkèlè gbígbé pẹ̀lú ìtẹ́lọ́rùn ó sọ ju odidi ilé tá a fi kú ọ̀rá jọ kílẹ̀ ń wá yín obìnrin yìí tó ju yín òun gbébi kan àwọn ọ̀wà adamodi ìwà àìlóòótọ́ ìwà yínike ìwà ìwà káfígbá kanbọ̀ kan nínú má ṣe mi gbọ́ omi ò wá láti wá bẹnu àtẹlóbìnrin o kàn jẹ́ ìyàlẹ́nu fún mi àwọn nǹkan tí mo máa ń gbọ́ inú ìwúrú arábìnrin yìí pásítọ̀ nínú lílóòótọ́ nínú ẹ̀wọ̀n sí ní ṣọ́ọ̀ṣì ó wá bẹ̀rẹ̀ sí ń lò jáàbù àṣẹ gbogbo ìgbà ó ti lérò pé ò ń lọ libya kó o lè máa múra mùsùlùmí láti bí wá láti orílẹ̀-èdè nàìjíríà lọ ò bọ́pọ̀ ẹgbọ́ ẹgbọ́ ṣé ìgbéyàwó nìyẹn ṣé ìbéèrè ńlá rè ṣé ọmọbìnrin yẹn ṣì ń padà bọ́ nàìjíríà bó bá padà dé ṣó yẹ kọ́kọ́ gbà á gan ẹ wò ṣe máa gbóòótọ́ ọ̀rọ̀ àwọn ọ̀wà ọ̀dàlẹ̀ kan bẹ tóbìnrin bá ti wù ọkùnrin ò gbọdọ̀ gbà á mú àfọkùnrin tó bá fẹ́ kú kì í ṣẹ̀dú ọkàn là ń ṣe o kì í ṣe ẹ̀dú ọkàn là ń ṣe o tá lọ dalẹ̀ lórúkọ ètò eléyìí o kì í ṣe ètò tí mo lè pé bóyá ó dájú pé gbogbo ọjọ́ ìṣẹ́gun tíuzdè lẹ máa gbọ́ o torí ẹni tó ní iṣẹ́ alẹ́ ọjọ́ tíuzdè bá ti dé ìyẹn bá ní o adèrè lásán ni mí o ẹ̀dú ọkàn tó bá tó àsìkò ọlọ́run á ṣe yóò padà iléeṣẹ́ bond 92.9

Bang FM 92.9. Bó lè dá ṣe ń gbélé ayé tí ò ní níṣòro? Bó la ṣe ń ní ọ̀rẹ́ tá a níní tó máa dalẹ̀ ni? Tá a bá la sáfọ̀rẹ́ torí ìwà ọ̀dàlẹ̀ ìyàwó ń kọ́. Tá a bá la sá fúnyàwó torí ìwà ọ̀dàlẹ̀ ọkọ ń kọ́. Tó o bá sá fọkọ tó o fi ọkọ torí ìwà ọ̀dàlẹ̀, tó o sá fóbìnrin tó o fi aya torí ìwà ọ̀dàlẹ̀, ẹ dákun ọmọ ìyá ẹni ń kọ́. Torí pé ẹ̀gbọ́n a máa dalẹ̀ àbúrò, àbúrò a máa dalẹ̀ ẹ̀gbọ́n. Ẹni abínibí wá ń jẹra wọn lẹ́sẹ̀ po. Nígbà tí àbúrò ti ń bu ẹsẹ̀ ẹ̀gbọ́n rẹ̀, tí ẹ̀gbọ́n bu ẹsẹ̀ àbúrò, ẹ̀gbọ́n rèé ló lọ ń gbé ẹbọ sẹ́nu ọ̀nà àbúrò pé bó bá ti jí ń fẹ̀rẹ̀ tó fojú rí tí ẹ bánu. Bẹ́ẹ̀ ọmọ ìyá kan, ọmọ bàbá kan wọn ìṣọ́ ọmọ orogún ni àwọn méjèèjì. Ilé ayé ìṣá. Ayé ṣe wá rí ju jù báyìí, ẹ̀rù á sì máa bà mí. Ẹni a ṣe lóore, ẹni a ṣe lóore pẹ̀lú ìnira pé kiní yìí èmi nìkan ló yẹ kí n máa rí, èmi nìkan ló yẹ kí n máa jẹ. Oúnjẹ tí mo sè, mo ṣe wàhálà, mo fi ọwọ́ lọta lórí ọlọ, mo gúnta, mo lọta, mo sebẹ̀, mo sáré jìnnìjìnnì, ọbẹ̀ ẹ jiná tán, mo ru ọkà nsi. Gbẹ̀yìngbẹ̀yìn mo pe ọ̀rẹ́ mi kó wa jẹun dípò kí n tilẹ̀kùn lẹ́yìn kí n dájẹ́. Ọ̀rẹ́ mi tàbí ọmọ ìyá mi tí mo pè kó wa jẹun, ẹ máa gbà mí kó máa dì mí lọ́wọ́ mù eré kí n kú kó oúnjẹ ó tó jiná ní nsa. Ọ̀dàlẹ̀ ni ẹ o, ọ̀dàlẹ̀ rẹ sì máa ń balẹ̀ lọ, ọ̀dàlẹ̀ ni ẹ o.

komanda ẹgbẹ́ gómìnà wúrọ̀ lando ní florida lamẹ́ríkà amọ̀pẹ̀lẹ̀ ayé kù sí ìdí kan òyìnbó ń fi ẹwà gbẹ́bọ́ kì í ṣe lẹ́.